0: gbọdọ bajẹ.
1: Hello.
2: Ẹ
1: kalẹ sa.
2: Ẹ ra mi gbà o.
1: Àmì Jésù. Àmì o Jésù. Àmì.
2: Tàkì náà lè sọ ọ lẹ́ẹ̀kan.
1: Ok sa.
2: Ṣé rí ọmọbìnrin yẹn àtọmọkùnrin wọn láìkí ara wọn? Ẹ̀rù bá ọmọbìnrin yẹn. Ẹ̀rù ló bà á pé tó ń bá tó fọkọ ohun ọmọ tó lè balẹ̀ bímọ. Bẹ́ẹ̀ máa fi ti ọ̀rẹ́ wa kan fún lẹ́yìn. Ìyàwó ẹ̀ ti bímọ rí.
1: Ó
2: wá lọ gbé ọmọ lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀ kan. Ìyá wọn ti kú àbáwọn ti kú. Àwọn àtẹ̀gbẹ́ yẹn náà jọ ní àṣírí lọ́wọ́. Ó wá wọlé ọ̀rẹ́ wa yẹn. Àwọn àdé máa ń ṣe nípìn kan àti mẹ́wàá lọ. Ọkọ rẹ̀ yẹn ó súnmọ́ mi gan gidi gan ẹ̀fẹ̀ tó jẹ́. Mo wá wo ọmọbìnrin yẹn nígbà tó wọlé. Ọmọbìnrin yìí mò ń wò pé ó ti bímọ rí. Kò sí kókòrò obìnrin bímọ rí nínú àṣepọ̀ tẹni ẹ bá fẹ yóò mọ̀. Bẹ́ẹ̀ kò sí ọgbẹ́ kó bímọ rí kó ti pẹ́. Kan wá rí ọkùnrin kankan jọ ní àwọn fẹ́ fẹ́ra wọn. Màmá ṣàṣepọ̀ wọn ọkùnrin yẹn á mọ́ gbà tí ó bímọ rí. Ó wá háìdì ọmọ ẹ̀ sọ́dọ̀ ẹ̀gbẹ́ yẹn. Ó fi bímọ ti ẹ̀tọ́ ọ̀rẹ́ wa fún. Ó wá dáadáa kan mọ́ wá pé wá wá mi wọ́n wá mọ ní ọ̀dọ̀ mi láti ṣàlejò ó ṣàlejò fún mi. Mo wá pè mí láàbì àmì owó ẹ̀rí àgbo ti bímọ rí. Ó wá la ọ̀fun mi. Ẹnu wa lẹ́yìn kò sẹ́yìn àṣírí yẹn fún mi rárá.
1: Ẹyin ọ̀sùn àṣírí yẹn fọ́ rẹ̀ yín rárá.
2: Mo láti mo ní àti ní ọmọ ẹ̀tọ́ láti ilẹ̀ lè sọ fún. Àá wà lọ́wọ́ àti tẹ́ bá sọ fún wa nílé. Kí mo wá fẹ́ fàyọ. Ó bá dà ní nǹkan mo rò pé ọmọ ẹ wá sí kí ó mọ fi sísítẹ́ẹ̀mù lọ wọ ọmọ ẹ lọ́dọ̀ ìgbọ̀n rẹ̀. Ọmọ ẹ wá sí kí ọmọ ẹ wá kú. Bẹ́ẹ̀ àwa fẹ́ ṣe meeting. Meeting yẹn ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ọkọ̀ ẹ̀ la máa ń kọ́ gbà ájọ àjọ sí meeting yẹn àtọ́kọ̀ ẹ̀ lájọ gbà mí. Bàjẹ́ àwọn ọlọ́pàá láàárọ̀ sílẹ̀. Nínú ìṣẹ̀lẹ̀ àtúntò ti gbọ́ wọn ti pé ọmọ yẹn ti kú sọ́dọ̀ ẹ̀gbẹ́. Àwọn ọlọ́pàá náà wo pé ṣé ọ̀dọ̀ ẹ̀ ni ọmọ yìí ọmọ tó kú wa. Ó ní ọ̀pọ̀ ọmọ lọ́dọ̀ ọ̀pọ̀ bímọ. Wọ́n ní sọ pé ọgbọmọlẹ́rọ̀ wọn kò bí mọ rí títí kan kó tó fẹ́ o. Ìyàwó bá ń wò. Ń bó sọ ọ̀rọ̀ ọlọ́pàá ẹ̀kọ́ tí nílò sọ́kọ̀ pé kí o ti tún lóde kan. Bó ti ń pọ̀ ló bá la ọ̀pẹ́ yóò tún bọ̀. Ẹnìkan tẹ́lẹ̀. Wàhálà bá dé. Lókú ọmọ bàbá ọmọ sọ pé kí ìjọba ọmọ lókù. Ọ̀ kí sì bá dé. Méjì tá à ń lọ gbogbo àwa ẹgbẹ́ tá a fẹ́ ṣe méjì. Abagbèrè àwa nǹkan báyìí ṣẹlẹ̀ o. Àwa ọ̀rẹ́ pátápátá la tẹ̀lé ọ̀rẹ́ wa lọ sí police station. A yanjú ẹ̀ a gbókò ọmọ lọ sí station. Pé abẹ bàbá ọlọ́mọ ajẹ́ ẹ̀mọ ọmọ abáàlámọ̀ àbá ọlọ́mọ yìí. Bàbá tó lọmọ. Àtànàwó anára aná gbogbo àṣẹ pé abẹ bàbá wọn tó kú yẹn títí. Àtàpàrọ̀ wà fún. Kì í fọ́ ìlọ báyẹn. Ọ̀rẹ́ wa bá yarí pé kò sí tó jókòó lè padà dọ̀tàn. Bó ṣe parọ́ fún un. Àbá ló dá. Gbogbo àwa tá a jẹ́ níta jọ ṣe meeting. A bá pera wa níjọ́ kẹta. A pera wa sínú ilé ọ̀rẹ́ wa kan. Àgbéyàwó náà pọ́kọ́. A bá wọn sọ̀rọ̀. Kò yọrí bẹ́ẹ̀. Ẹ kọ́ tájàrí mi tó wà bẹ́ẹ̀ ni pé èmi bí ẹnìkan ò kẹ́ ẹ pé àjẹ́ tèmi lẹ máa ń gbọ́. Tó bá ti lóhùn wò. Fẹ́ ẹni yìí mọ́ torí tó ṣẹlẹ̀ pé ó parọ́ fún un. Lóòótọ́ ọmọ ti yẹ ó sọ fún mi. Inú mi dùn pé ó sọ jáde fúnra ẹ̀. Ó sọ fún mi. Ṣùgbọ́n ẹ̀mí ò fẹ́ dá lílé yín rú. Tó o tó bá ti mọ̀ pé ò ní fẹ́ ọmọ yìí ó dènà rẹ̀ fẹ́ tì. Ọwọ́ ẹ̀ jẹ́ ìta ẹ̀yìn jíjọ bára yẹn. Má sọ ọmọbìnrin yìí náà. Tó bá lọ fẹ́ mọ́ tó o lé. Ìjọ́ ọmọ ẹlòmíràn tó padà fẹ́ mọ́ ọdún wà tó. to ba ni se mo pa laje ajo ko no ebe
0: hm
2: o we ti jam be to ba lo fo mo be mo tori to se le yi ajo e ku ni na ebe o ba wa se mo a se ni ni wa te o ba la won ajo ko be ka ko se mo ni o ma e wa lo be ki
0: hm
2: teri ni o se le ni pelu mo be ni ti o se yi won ti ya ti baba kan ti wa kan lo te kan ya gbe fun won opo en to ba ni obirin kan ti o ti ti mo ri won ni fe ko ni bi mo laye o kan mo laye o mo kan ti ti mo kan ri en se kini kan o ti o hide so ko le lo mo laye ko ni niyawo lodo
0: hm
2: kan ya gbe gbogbo ọmọ fún ẹni tó lọmọ bá gbọ́ fẹ́ fọ́ nídìí bàbá ọlọ́mọ ni gbogbo owó tó ń pátápátá lórí ọmọ ẹ̀kẹ́ gbà lọ bàbá ẹ̀ lọ tó gbọ́ ọmọ fún.
0: Ok. Ọ̀dà. Ọ̀dà ṣé o. Àdúpẹ́. Bí ilé rẹ̀ ò ṣe ní dàrú tí ó sì yanjú wàhálà tó wà láàrin òun àti ẹlẹ́ òsàdárì wa.
3: Ṣé gbé àwọn òbí rẹ̀ méjèèjì ń bẹ?
0: Àwọn òbí ìyàwó méjèèjì ń bẹ, àwọn òbí ọkọ méjèèjì ló ti kú.
3: Ìdájọ́ Ọlọ́run. Ṣé ẹ rí

0: madam.
1: Ekaro sa o. Okay. Okay. Kile ko ko yin.
2: Bemi ga olaleye.
1: Bemi ga olaleye. O gbo yin sa. Bẹ́ẹ̀ sá.
2: Àkọ́kọ́ bẹ̀rẹ̀ ìrìnàjò ìfẹ́ wa.
1: Bẹ́ẹ̀.
2: Jẹ́ kí ọkọ yẹn béèrè pé jẹ́ kí n mọ àwọn àṣìṣe rẹ àtẹ̀yìnwá. Let me know your extra years. Bí àwọn lóye tó ṣe mọ́ pẹ̀. Abẹ́ jẹ́.
1: Lóye mi.
2: Ìyẹn ní ìkan tí ò bá béèrè, tó bá jẹ́ kó béèrè, ni ò sọ gbogbo yẹn fún ẹsẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni.
2: Nígbà tí ó kò tí béèrè àti wọn ò jẹ sọ̀rọ̀ bí bẹ́ẹ̀. Mi ò rò pé ó ṣẹ̀. Tí ó yẹ kí ọmọbìnrin yẹn kó sọ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pẹ̀yà àti bí wọ́n bá mọ̀ ti lè gbá báyìí. Tàbí nígbà tí wọ́n bá fẹ́ ṣe bùkárí ìnáwó tí àwọn òbí rẹ̀ sọ. Torí pé wọ́n ní fídíò sófin
1: ẹ̀sìn bẹ́ẹ̀.
2: Kàtẹ́ Yorùbá bẹ́ẹ̀ béèrè.
1: Won't get.
2: Tó bá jẹ́ kó wá ní àṣepamọ́ kan tí ò sọ fún mi. Àbí mo ti pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́mọ ti ní ọmọ tó lé ní tó ti tó ọmọ ọgbọ́dún.
1: Àbẹ́ǹjẹ́ ti
2: ọlọ́run bẹ̀rẹ̀ èmi àti ọmọ wa ṣe jọ wá dé bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Nígbà tí ò ti bèrè yẹn lójú ní ìwòye tèmi kìí ṣe gbogbo aṣọ ni.
1: Bẹ́ẹ̀ ṣe rò ó ti oríjú tí ń nìyẹn. Mi ò ní ẹ̀rọ̀ǹgò.
2: Ojú tẹ̀mí ṣòro. Ẹ wá rí kí arákùnrin tó wá wá lọ́sàn-án.
1: Bẹ́ẹ̀.
2: Nígbà tó ọmọ ti dàgbà yẹn kó fẹ́ gbọ́ mọ yẹn.
1: Bẹ́ẹ̀.
2: Ó ṣe mistake. Ọlọ́run tí ó ran arábìnrin yẹn lọ́wọ́ ló jẹ́ kó ló lọ fẹ́. Orí ìbátibá yẹ jẹ. Tó bá bá dẹ̀ take up that case ọmọkùnrin tó sọ pé òun dọ́mọ láàárọ̀ lọ́dọ̀ ọmọbìnrin yẹn ní ojú sky. Ìdí ni wípé ọmọ tí a sọ̀rọ̀ yìí ó ti lé ní 2 years.
1: Ó ti lé ní 2 years.
2: Ní pàmbá pè ní court ó lè decide life rẹ̀.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
2: Tó gbogbo agídí tó kàn fi hàn ọlọ́mọdé jẹ́ nǹkí àmì ló ti ṣẹlẹ̀ o. Tó bá jẹ́ nǹkí àmì yóò mọ etí tí obìnrin fi ń gbóhùn oru ni ó fi gbọ́ ọmọ yẹn kò ní jẹ́ tiẹ̀. Gbogbo ibi tó bá wò sáré lọ bí olúwa ti ń bẹ tẹ̀mí wa yóò mọ bọ́ọ̀lù wájú ọmọ yẹn dẹ̀ ni kò ní jẹ́ orúkọ rẹ̀. Ní ẹni digun right lórí ọmọ yẹn kò ní court ní òbí ọmọ gbogbo ó sì jẹ ọmọ tó lè decide fún láì farin to ba lohun o mo ri o te mo ni baba ko ni any financial application kaka in the ayo so based on that fact in the ayo do le wuri ade ko ma lo ko te se se se in what in the sense you are o ni zuga o ko sa so ko ara de yen o ti ti mo fun ko ro a tamba so si o je ko mo ni de
1: You had to be money.
2: So, who knows by then? I mean, what did you do? What else? This is a couple of yards. Oh, Mama, you are. What else? I don't talk. Oh, Baba, come up in here. Look there. Did you ever saw it? Before, what did you say? Coca-Cola, come on, you want to bring a couple of books for you. What is your mom? Oh, Mama.
1: Okay. I mean, what's this? The comma, the break, I won't be your coma. Come up to me. I won't call it. Kini kan kini kan ma sele komo tun lo komo je pa won bi oko gan ni oni je ogbo ko gbo ti ko gbe be kankan mo
2: malati me
1: ni oda mi mi ashe amio amio ah ashe o gugu eyin ni mo dupe gan lowo yin ashe pupo
0: eje ajo tuntun nitori omo eje ajo tuntun
1: Hello.
3: Hello.
1: Hello.
3: Hello.
1: Ekaro, sir.
3: Ako ju wa pe so lataro kun re ni
1: o. Ami o, ami.
3: O gbo awon baba to ti soro mo ki won wa ku la daye. Adaye gbogbo wa ni daru.
1: Ami o, ami.
3: Ogbogbo lo gbogbo bi nko ni.
1: Be ni.
3: Papa awon asese gbe yawo ata to fefe yawo eko lin ta nbo ije fun wa. Ẹ̀kọ́ ni kálukú ti gẹ́ tí ò bá tí ì sùn ó yẹ kí ó gbọ́ tiẹ̀ èmi wò pé tó bá ti sùn ọ̀rọ̀ yìí nù. Ṣé rí gbogbo tí a ti ń sọ látẹ̀kan bó ṣe rí gan nìyẹn láì tún ní wí àrùdà tó wí asán ṣùgbọ́n n tẹ́mi fẹ́ sọ ni pé ọlọ́run ṣe ẹ̀bẹ̀ obìnrin yẹn ní bàbá ó sì níyà àbí ogun ti ṣẹ́ kí ni mo wí ogun obìnrin yẹn ti ṣẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. Tẹ̀rí ọkọ tílé yẹn ni wọ́n lọ bẹ̀ gan-an. Abẹ́ ń gbọ́ mi.
1: Ó yé mi sà, ó ń gbọ́ yìí.
3: Ọkọ tílé yẹn ni wọ́n lọ bẹ̀. Bàbá àti ìyá àtàwọn ẹbí obìnrin yẹn wọ́n lọ bẹ ọkọ tílé yẹn. Ẹ rí bàbá tó sọ̀rọ̀ pé ọ̀rẹ́ àwọn kan ó ṣẹlẹ̀ sílù ọ̀tọ́ mọ́ṣáláìsì. Ẹ̀kọ́ gidi ni bàbá yẹn kọ́ wa. Mo rẹ́kọ̀ọ́ lára ọ̀rọ̀ tí bàbá yẹn sọ.
1: Gbobìnrin ọ̀sọ́ tí ọmọ tó máa kú tí bàbá ọmọ lọ lọ́gbọ́ ọlọ́pàá.
3: Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ gidi ni bàbá yẹn fẹ́ wa.
1: Ẹ̀kọ́ pọ̀
3: mẹ́. Bẹ́ẹ̀ wá rí ọlọ́run ó jẹ́ kí ọkùnrin yẹn gbà kó gbẹ̀bẹ̀. Torí ọ̀sẹ̀ tí ó lè ṣe tí ò ní bínú. Tá a bá sì ní ká wò ó pẹ̀lú situation tí ń ṣẹlẹ̀. Ihun tí obìnrin yẹn ṣe tó bí ọkùnrin yẹn nú ni pé kò sọ fóun pé nǹkan báyìí báyìí ti ṣẹlẹ̀. Láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ ó wá ìdí ẹ̀ fún. Tó bá jẹ́ pé ó sọ fún bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ o tó bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò fẹ́. Àbí yóò fẹ́ tó bá nífẹ̀ẹ́ obìnrin yẹn yóò fẹ́. Ìgbọ̀n kéèyàn ò fi nǹkan pamọ́ fún èèyàn bẹ́ẹ̀ yẹn. Bó bá di ọkùnrin náà ló ṣe bẹ́ẹ̀ sí obìnrin yóò dùn obìnrin. Ó ní ọlọ́run ó jẹ́ kí ọkọ yẹn ó gbẹ́bẹ́ dákun só ti bímọ fún bàbá yẹn. Yóò wo tán látàwọn ọmọ yẹn. Yóò gbẹ bẹ́ẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. bẹ̀bẹ̀ wárì tó lọ ní bàbá ọmọ o ngbà tó n tó ò ní jẹ kí ló fi rumú fúngbà náà lọ kíkí n tó ò ní jẹ gbogbo àwọn ọkùnrin yẹ ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ yìí o because n tá àbá nídìí àgbọ̀dọ̀ fún ní fi rumú a máa dàbọ̀ lèmi a máa dàbọ̀ ọkùnrin mi débi pé ó lè ti fẹ́yà òbí márùn-ún tí ò ní gbọ́kó. Ó wà lè jẹ́ pé bẹ́ẹ̀ wọ́n ń bi títí rìn kìíní ẹ̀sọ́ pé n tó fìdí gàgà pamọ́ tó olóògbà ń gbà náà lọ́wọ́ ìní ń dọ̀ọ́lá àbùtẹ̀tẹ̀ wá lọ́wọ́ ó tún wá gọ̀ ó tún wá gọ̀ àgọ̀ ó tún wá tréṣì ilé obìnrin yẹn lọ láti lọ dalé ẹni ẹlẹ́ni rú. Àdúrà mi ni pé ọlọ́run jẹ́ kí bàbá ọkùnrin yẹn tí obìnrin yẹn fẹ́ tó ti bímọ fún ọlọ́run yóò wo tọ́lá àwọn ọmọ tó ti bí fún yóò jí ó gbẹ́bẹ̀ wọn kí bàbá àtìyá obìnrin yẹn kí wọ́n lọ bẹ ọkùnrin yẹn ọlọ́run jí ó gbẹ́bẹ̀ torí tóbìnrin yẹn ṣe ojú ọ̀fẹ́ rú ẹ̀kú ojú ọ̀fẹ́ rú ẹ̀kú ọlọ́run jí ó gbẹ́bẹ̀ ẹ̀kú ẹ̀kú ọ̀pọ̀lọ́ yóò ṣe dàrú ẹ̀ máa ṣe o ajé yorí sẹ́gun lórúkọ mi látàrí kọ́ lẹ́yọ.
1: Bàbá mi pàápàá ni ọjọ́ ti lọ o pàápàá la ṣe ọjọ́ ti lọ o ọyá.
4: Mo gbàdúrà pé kọ́lọ́n jẹ́ kó pẹ́ bẹ́ẹ̀.
1: Àmì jísìn àmì.
4: Ẹnì ká sọ̀rọ̀ ká.
1: Bẹ́ẹ̀ni.
4: Ó ní tí obìnrin bá ti bímọ rí.
1: Bẹ́ẹ̀ni.
4: Ti fi bí ọkùnrin ò sí nímọ̀. Mo fẹ́ dá wọn lóhùn pé ó lójú ọkùnrin tọ́lọ́n fún lẹ́gbọ̀n rẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni.
4: Tọ́lọ́n fún lẹ́gbọ̀n rẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
4: Ẹlòmí ò ní tọ́lá wà ń wò báyìí gan báyìí ó tún máa ń wò pé ọmọ dàbẹ̀ tó àkàn wà báyẹn o nàìjíríì mi kan ẹni yẹn wọn wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa àtọkọ àtìyàwó wọn ẹsẹ̀ ń fẹ́ra wọn lọ́nà kò tẹ̀ sẹ́ni tó máa wípé ọkọ rẹ̀ ni àmọ́ kí máa ọkọ mi nígbà tó wá yá tí mo wá mọ ọkọ rẹ̀ wọn sọ fún àtàjọ àlọ́ fi mi áfà wà nílé yìí. Àwọn èèyàn ní ara ọmọdé ọmọdé ní ọmọdé yìí torí ọlọ́sà máa fún mi lẹ́bùn yẹn ni wọ́n láta wà ní ọmọdé yìí nígbà tí mari gidi náà ṣe gbà tí wọ́n ṣe mari àmì yìí wà ọmọkẹta náà àmì kan wá wà ní ibi ojú àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àmì wà lójú ìyá náà bẹ́ẹ̀ bá ti bà ní ojú àbí ìyá ló bí ogún àmọ́ ẹ̀ máa ń bẹ̀rẹ̀ lọ́ lóbi fún ọlọ́run ló wá mọ èdè tó dì ó wá lọ mú àwọn ọmọ kìíní ń wá tọkọ ò mà ó bá mú wá wọ́n ṣe mú wá àmì náà tó wá wà ní ojú ọmọ yẹn wọ́n wá jọra wọn tọkọ ti yarí yẹn wọ́n ti sọ títí kò gbọ́ wọ́n sì ti kọ́lé mọ́làmọ́tò mọ́làmọ́sẹ́ èmi tẹnu yín wọ́n ta lé o gbàdúgbò tí wọ́n pa tó yí ibi ká lọ sí court lórí court bí wọ́n ń bí bọ́ọ̀ wọn náà jọ kọ ní ni pé kẹjẹ pé gbàlẹ làásán lọrọ abẹ wọn náà jọ kọ ní mọtàlẹ mọpẹwọlé mọtàmọtò mọpẹwọmọtò mọtàmọsáìkù mọpẹwọmọtò pẹ kálukú lọlọtọọtọ ní ìsìn tí mo sọ wípé àwọn kan wà tó wípé àdàmà àwọn kan wà rẹ ẹbí dàmà.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
4: ó lójú ẹ tọ́lọ̀ ń fún lẹ́pọ̀ láti dá nínú
1: ẹ ṣe o dúpẹ́ o ẹ̀sà ọ̀dà ìjọ mẹjọ ni ẹ ṣe o ẹdúpẹ́ o gbogbo ẹ̀yìn èèyàn mo dúpẹ́ gan mo moore o ẹ ṣe gan mo dúpẹ́ gan gidi mo dúpẹ́ mo moore o ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mọ̀mọ́ mi mo dúpẹ́ mo moore o ẹ̀yin tẹ́ ẹ dá sètò yìí ẹ̀yin tẹ́ ẹ wà nínú ilé náà tẹ́ ẹ dá sètò yìí mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe mo dúpẹ́ o ṣé mọ̀ mi àyòyàwó ń bá mi ń jà ni odidi ọ̀sẹ̀ méjì tí ọ̀sẹ̀ lẹ̀ rí tẹ́ ẹ bá ń bá mi ń jà ẹ mọ̀ bínú o
0: ìlú ọgbọ́dọ̀ bàjẹ́
1: gbogbo ẹ̀yin èèyàn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe púpọ̀ nọ́mbà mi rè lẹ́yìn ètò 08064474794 08064474794 fún ẹ̀yin tí ẹ bá ní glaucoma tàbí cataract ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lè ṣe dáadáa ẹ wá join àwọn èèyàn lọ́dọ̀ mi tí wọ́n sì ń ṣe dáadáa gidi fún ọkùnrin ẹ̀yin tẹ́ ẹ ní fibroid ẹ mọ́ gbàgbé fibroid.
0: Ẹ̀jẹ̀ kò ní bàjẹ́
1: ti ẹni fibroid baba kan bẹ ní gbóòrà tí ń bá wa ṣe fún àǹfààní ẹ̀yin obìnrin tí ẹ bá ní fibroid ẹ wá sọ́dọ̀ mi tàbí ká ẹ pè mí sórí 08064474794 ọ̀la ní tó gbé torí tábà ṣe tán àlọ́ faralélẹ̀ àní tó júrò lójú kú àní ti kú àládépọ̀ àìsàn wàhálà àti ìdààmú ayé ò ní jẹ́ ti gbogbo wa láṣẹ lẹ́dùmarè 08064474794 08064474794 ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́.

0: Flash FM 105.5.
1: Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Akọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́, a dẹ̀ sì jọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl. Fún ìwọ nìkan ṣoṣo, gba ti ẹni ilé ìtajà tó súnmọ́ ẹ.
3: Praise the Lord. Time of Liberation from Yomiremi Adefisayo Ministry is back on the air on Flash FM Radio 105.5 every Friday at 8 p.m. to 8:30 p.m. Join us to hear undiluted and unpolluted Word of God from the throne of grace from His anointed servants, Dr. Yomiremi Adefisayo. God bless you. In Jesus Christ's name, amen. Jesus is Lord forever.

0: ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac Bontelu Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ̀n-mọ̀lúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
6: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Níralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
9: You won't believe what happened yesterday.
8: Seriously. And good morning to you too.
9: Sorry, I forgot. Tea before tea.
8: All right then, spill. With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.
10: Splash FM 105.5.

0: àwọn wòlí agbára ní Ísíráélì ta lórí mi gbọ́ mo sọ̀rọ̀ jáde ìgbèkùn àti ìdè ilé bàbá rẹ ó yá já
1: ọ̀bẹ
0: mo ti ẹnu mi bọ ẹ̀jẹ̀ Jésù mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ kìkì àmì ni mo nílò àjàgà tó mọ̀ díẹ̀ tó wá ń dí ọ lọ́wọ́ àjàgà yẹn já
1: ọ̀bẹ
0: olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run Ísíráélì nítorí agbára rẹ àti àṣẹ rẹ àní òróró ti ẹ dàlẹ́ mi lórí mo sọ tẹ́lẹ̀ fún ẹnìkan tó rí mi gbọ́ lórúkọ Jésù àjàgà ayé rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà ibi iṣẹ́ rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà ilé ọmọ rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà arìnrìn àjò ìgbéyàwó rẹ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà àti lọ́kọ ó yá já
1: ọ̀bẹ
0: àjàgà tí òjò gba visa ó yá já
1: ọ̀bẹ
0: ta ní sí à programu yìí àjàgà yẹn ó yá já
1: ọ̀bẹ
0: ó máa já báyìí
1: ó
0: yá já
1: ọ̀bẹ
0: já
1: ọ̀bẹ
0: já
1: ọ̀bẹ
0: já
1: ọ̀bẹ.

0: /FM 105.5.
1: Hello?
2: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid them for jiggy-jiggy. What happen? Una get issue?
1: Oga counselor. No, be quite a matter. Now, because Amy and I, they plan better life together. I want make all our picking where we born. Me then get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make it no go lead to football team, oh.
2: That one a small thing now. Una fit enjoy yourself wella once you don't do family planning.
3: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
7: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
8: Yéè, mo gbé o. Dẹ́tà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dẹ́tà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dẹ́tà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dẹ́tà rẹ.
8: Jẹ ìgbádùn dẹ́tà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: Èyí ni àkókò àtúnṣe láti iléeṣẹ́ ìránṣẹ́ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ Jésù KACSA ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Oníwàásù wa ni olùṣọ́ àgùntàn Sunday Adéwùmísí. Kí Olúwa kó bùkún yín bí ẹ ti ń gbọ́.
1: Let us pray.
2: Ẹ jẹ́ ká gbàdúrà.
1: Our Father, we thank you.
2: Báwa dúpẹ́ lọ́wọ́ rẹ.
1: And we glorify your holy name this morning.
2: A fi ògo fún orúkọ mímọ́ rẹ láàárọ̀ yìí.
1: For your grace upon our lives.
2: Fún orí ọ̀fẹ́ rẹ nínú ayé wa.
1: And your blessing.
2: Àti àwọn ìbùkún rẹ.
1: And we also pray, O Lord.
2: A gbàdúrà pé Olúwa.
1: As we be listening to your word today.
2: A ó ṣe máa gbọ́ ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí.
1: We will use your word.
2: Kí o lu ọ̀rọ̀ rẹ.
1: To help us, O God.
2: Láti ràn wá lọ́wọ́ Olúwa.
1: To change to your way.
2: Láti lè yí padà sí ọ̀nà
1: rẹ. And to make us to be free from the judgment.
2: Kásì lè bọ́ lọ́wọ́ ìdájọ́.
1: Thank you, everlasting Father.
2: Adúpẹ́ bàbá ayérayé.
1: In Jesus' mighty name we pray.
2: Ní orúkọ Jésù alágbára alágbàdúrà.
1: We thank the Lord this morning.
2: Adúpẹ́ lọ́wọ́ Olúwa láàárọ̀ yìí.
1: I will bless the name of the Lord for the people that are hearing us this morning.
2: Àmọ̀rírí Ọlọ́run fún àwọn èèyàn tó ń gbọ́ wa.
1: We want to continue from where we stopped last week.
2: A fẹ́ tẹ̀síwájú níbi tá a dúró lọ́sẹ̀ tó kọjá.
1: The topic for this morning.
2: Àkòrí fún àárọ̀ yìí.
1: The day of great judgment.
2: O ni ọjọ́ ìdájọ́ ńlá.
1: The day of great judgment.
2: Ọjọ́ ìdájọ́ ńlá.
1: The book of Revelation chapter 20 verse 11.
2: Ìwé ìfihàn orí ogún ẹsẹ̀ kọkànlá.
1: It says, I saw a great white

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣídì èdú kan àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: bẹ́ẹ̀ ni akínyìn pé ẹ kú ojúmọ́ ẹ sì tún kú ojúmọ́ ọmọ ọmọ ògbómọ̀ṣọ́ kí lèmi kódé kí ni ìwọ filẹ̀.
1: Ṣé ń gbọ́ àìsètè múlẹ̀
0: ó lè ń sá lọ ó lè ń wú kàsáfà
1: ẹni tó bá ń bọ̀ lásìbí kan ní máa ń mú nǹkan bọ̀ fẹ́ni tó wà nílé
0: sẹ́ńtì mẹ́lì ò ní fi nǹkan kan lẹ̀
1: ẹni tó ń bò tẹ̀ kọ́kọ́ mú ti ọwọ́ ẹ̀ lẹ́nu
0: ọ̀dà mo kóròyìn bọ̀
1: ìròyìn ìsìgbó
0: mo gbé ròyìn
1: ìròyìn ìsìgbó délé ìta à ń ká kó tó dé àbẹ́wò
0: mo gbé swagger bọ̀
1: délé swagger papa àbẹ́wò
0: mo gbé bọ̀ mo gbé wọlé gẹ̀gẹ́ o
1: swagger wà pẹ̀lú wa tẹ́lẹ̀
0: ìgbà bá ti jí báyìí náà láàárọ̀ ẹ ni ń gbé mi dé báyìí nsìn ń ka ròyìn tèmi àbí bẹ́ẹ̀ kọ́
1: ti ròyìn ojó lè ní gbogbo ojoojúmọ́ là ń kà á
0: ẹni tí mo kó wa nù
1: irọ́ àtúgbọ̀dọ̀ kó ròyìn mọ́ ròyìn nǹkan míì
0: ni tó wá fẹ́ gbá mi ni bíi kí ni kí n kó wa
1: bí ohun tẹnu ń jẹ ni àbí bò ni àgbàwọ ohun tẹnu ń jẹ ohun
0: tẹnu ń mu
1: àdúrà bíi bò bíi bò àwọ
0: àtàwọ ẹ
1: gbá wa náà nu
0: ta ni. Wọ́n ní bá fẹ́ fàjẹ́lìsì tó ṣe mọ́tò tí ọ̀rọ̀ pọ̀ ṣe àgbàwọ wàláì onísọ̀lẹ́ ló lẹ́yìn bí ìyàwó káfẹ́ káta ni o tí ẹni bá lè yín kọ́ ọlọ́lọ́ tún lé onílé ọkọ̀ ẹ̀ sì lọ kan lé ni. Ọ̀dà ajẹ́ kí a kì í pé ẹ kú àmójúbà tiwa àwa náà kú àmítíbà àti àmẹ́nuba yín. Ìkànnì ọmọlúàbí ni à ń pè bí bámẹ́jì kọ́ ó splash jù agbóúnjẹ òwúrọ̀ yín dé àjẹ pọ́nọ lání o àjẹ dáfun tòló ti fún tẹ̀dọ̀ròyìn rèé. Ó yẹ máa lọ sí àtà ayélujára ní àgbáyé ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà splash FM 105.5 Ìbàdàn. Ẹ ní àǹfààní láti lè dá sí àwọn ìròyìn tá a bá ń kà lẹ́sẹẹsẹ ṣe ti gbọ̀ yín. Ẹ má gbé wa lọ síbi tá a kò lọ ẹ má sọ ọ̀rọ̀ àlùfànṣá sí ẹnikẹ́ni ẹ má jo ògúlù tú ọ̀rọ̀ sí ìjọba o nítorí wípé kó lè bàa da iṣẹ́ tẹ̀yìn àtàwa àtàwọn náà ni elédùà yóò jí ó dára. Tọ́lá ni Aládélájà lórúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọ̀mọ̀tán sọ̀tán sọ̀tán gbùráyè àpẹẹrẹ eré ọ̀mọ̀lúàbí one orí yín ó wà ńbẹ̀.
1: Tó àìbí náà kí wa mú ni àkójúmọ́ àtúkò ojúmọ́mọ́ àsìkò ti òjò yìí
0: òjò ni
1: o ọ̀rìnrìn àti gbogbo ẹ̀ ẹ bá ń lọ bí iṣẹ́ ẹ mú iṣẹ́ kádígà ni wọ́n ń pé ẹ̀yin tẹ́ ẹ bá wà nílé ẹgbẹ́ nǹkan gbóná lura ẹ̀yin tẹ́ ẹ wà lọ́fíìsì náà kò sí ní tó burú ẹ lè mú ilé ìtagbára yín bá ká ẹ ṣáà rí wípé ara ń ṣe kí ni
0: ó ń wọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́
1: tẹ́míládé àlòkò lè ní jẹ́ o ti fún tẹ̀dọ̀ ìròyìn náà sì rèé ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM onítúní ọjọ́ kẹtàlélógún
0: ọdún
1: 2026
0: tí oṣù keje nù báyìí ọjọ́ kẹta ọmọ ti lọ gan
1: ọlọ́run
0: ṣàánú wa ń bẹ̀
1: ọlọ́run mọ̀jẹ̀ ajẹ́ gbèsè
0: oṣù keje náà ti ń kangara ẹ̀ báyìí oṣù kẹjọ ṣe bẹ́ẹ̀ yín kànlẹ̀kùn
1: ó wọlé dé tán
0: ọ̀dà yóò bá wa láyọ̀ àti àlàáfíà o wọ̀nyí ẹ jágbé lọ sí agbọn àkórí torí wípé ó ti di àṣà tiwa ìṣe wa ni bẹ́ẹ̀ ó bá wa láàmú wọn ni ẹgbẹ́ àwọn akọ́ṣẹmọṣẹ́ nípa ètò ààbò ńkọ́ àwọn náà ti ń pe ìpè báyìí wípé àwọn ṣe tán o pẹ̀lú àwọn ikọ̀ elétò ààbò fìgìláńtẹ́ láti rí dájú pé a borí àwọn ìpèníjà eléyìí tó ń dúnkùkù lájà mẹ́tọ́ ààbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà níbo ni ọ̀rọ̀ yẹn ló ti wá jáde bọ̀m̀bọ̀ ti fún tẹ̀dọ̀ ròyìn ni ẹ gbọ́ láàárọ̀ òní.
1: Tọ́ lọ́wọ́ tèmi pẹ̀lú ìwé ìròyìn The Punch tó wà lọ́wọ́ mi ń bí òun náà ló ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ayédèrú kan eléyìí tí ọ̀rọ̀ rẹ̀ ń jàràn lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o wọ́n ní látara ìwádìí eléyìí tí wọ́n ṣe wọ́n ní ikọ̀ àjọ ICPC náà ni ó ti bẹ̀rẹ̀ sí ní fi ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò eléyìí tó gbóná giri wọ́n ti ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún ẹni tó pera rẹ̀ ní ọ̀gá àgbà àjọ náà ní akátá iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà o wọ́n ní fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí òun náà sì ni wọ́n fi ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún Adéyẹmí wọ́n ní kódà yóò tún mọ̀ tẹ̀síwájú lónìí o bẹ́ẹ̀ náà sì ni ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin àgbà ilẹ̀ yìí náà ti ṣetán o láti bí Akume Ribadu Fágbemi Déso àti ẹni tí ṣe olùṣirò owó àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn náà wọ́n ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan láti dáhùn òní yìí náà sì ni gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ yóò wáyé o wọ́n ní ṣùgbọ́n Adéyẹmí ẹni tí ṣe ọ̀gá àgbà ayédèrú àjọ náà wọ́n ní lónìí náà ni yóò tún gba agbẹjọ́rò tuntun bẹ́ẹ̀ sì ni Àtíkù ló ti ń tako Tinubu o lórí àwọn fàákájá eléyìí tó ń wáyé látara ọ̀rọ̀ ayédèrú àjọ ọ̀hún ìròyìn yìí ló ń léwájú lójú ìwé ìròyìn The Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ wà ní ojú ìwé kejì.
0: wọ́n dá ẹjẹ́ ká lọ sípínlẹ̀ ondo wọn ni ẹjẹ́ mọ̀ wípé ìbẹ̀rù bójú ọ̀hún dé pátá porongodo níbo ni ọ̀rọ̀ ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ tó gbà wọlé wọn ni ẹjẹ́ mọ̀ wípé adarí ilé-ìgbìmọ̀ aṣòfin nípínlẹ̀ ti ondo báyìí òun náà ni àwọn aṣòfin akẹgbẹ́ rẹ̀ wọ́n ti tàkòtò ọ̀rọ̀ kan sórí tábìlì ẹ̀ pé ẹ dákun ẹ̀kọ́ lẹ́tà ẹ̀kọ́ ìwé yín wá bẹ́ẹ̀ bá kọ̀wé tán ìjẹ́ kí ni kọ́ wà nínú ìwé tẹ́ fẹ́ kọ́ wọn ní ohun tá à ń retí láti kà nírúfẹ́ ìwé bẹ́ẹ̀ òun náà ni pé adarí ilé-ìgbìmọ̀ aṣòfin àwọn nípínlẹ̀ ondo kọ́ ṣàlàyé ẹ bẹ́ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ni pé ẹ wo mo fipò yìí lẹ̀ mo fiṣẹ́ yìí lẹ̀ náà bí bẹ́ẹ̀ wàá kọ́ àjẹ́ wípé bẹ́ẹ̀ bá lẹ̀ ní lọ o á ta yín lù dandan dandan bẹ́ẹ̀ sọra yín ẹ̀yin òní bá àbejì tó ta kú ojú ọ̀nà ọ̀wọ̀wọ̀wọ̀ ọ̀wọ̀wọ̀ á wù ọyìn dandan ni níbo wá ni ọ̀rọ̀ dé dúró báyìí ọ̀làgbàrá pọ̀
1: ìròyìn eléyìí náà ló ń sọ wípé ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump náà ló ti gbé òṣùbà kárẹ̀ fún ààrẹ tinubu o lórí ogun eléyìí tó ń gbé ti ìgbésùnmọ̀mí àti àwọn ìwà ọ̀daràn míì lórílẹ̀‐èdè nàìjíríà ojú ìwé keje ìwé ìròyìn the punch ni ìròyìn náà wà.
0: wọ́n dá ẹjẹ́ ká lọ sí ìpínlẹ̀ ọ̀sùn wọn ni ẹjẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún ó dì kìlọ̀ pátá porongodo wọn ní òye banji náà ló ti ń ṣàlàyé wípé ẹ dákun ẹ jọ̀wọ́ jàre níbi tọ́rọ̀ ọ̀hún eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó dé dúró afidáyín lójú ni ò ti kẹrẹ olùgbé nípínlẹ̀ ọ̀sùn pé àlàáfíà yẹ ọ̀jọba ṣùgbọ́n ṣá kí wọ́n á lohun tí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ìwé ìròyìn the punch ó jẹ́ ká ríyàn gbọ́ ṣùgbọ́n abala ìkejì ló gbé a lọ sípínlẹ̀ zamfara wọn ni gómìnà lawal òun náà ní ṣàlàyé ti ẹ̀ wípé bá a bá ní a lọ bá a bá ní a bọ̀ ẹ gbọ́ bẹ́ẹ̀ fọ̀ bí ọ̀hún tẹ́ ju òkè nígbà ìgbà ebi pẹlẹbẹ lọ̀bí òfìlélẹ̀ ọ̀rọ̀ gbogbo ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okò ó lé méje tí a mọ̀ sí ọdún 2027 kí ló ní ṣe pẹ̀lú ọdún náà nígbà tí a bá wo àárín gbogbo ròyìn ńkọ́ a gbọ́ yẹ́bẹ́ sí ẹtí gbọ́ yín láàárọ̀ òní o.
1: tó wọn ní gẹ́gẹ́ bí àjọ icpc bó ṣe ń ṣe àwárí tó sì ń tú àṣírí àwọn ayédèrú òṣìṣẹ́ wọn ní tá a bá ní ká mọ̀ ká ní méní méjì wọn ní àwọn ayédèrú òṣìṣẹ́ lè tó tó mẹ́jọ ó lé ní 908 òun náà ni àwọn ayédèrú òṣìṣẹ́ eléyìí tí wọ́n ti kẹ́fìn wọn o wọn ní kódà iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí náà ló sì ń léwájú lára àwọn àjọ eléyìí tí ayédèrú òṣìṣẹ́ tí ó pọ̀ sí ẹ wá ní pé à ń níṣòro ìpèníjà ẹlà ń nípèníjà ètò ààbò ọlọ́run kó gbà wá o 908 ghost workers.
0: ó lágbára púpọ̀ púpọ̀ jù ó dá náà jẹ́ ká tún foyín jẹ nítorí pé ọ̀rọ̀ mìíràn tún bọ̀ ta bọ̀m̀bọ̀ wọn ni lásìkò ìdánilẹ́kọ̀ọ́ èyí tá a fi ṣe àjọyọ̀ ìdásílẹ̀ ọdún kọkàndínlógún ìkànnì ti ọmọlúàbí splash wọn ní àtìrọ̀ tìkẹrẹ àwọn ẹlẹ́ka ìjẹ̀ka tó ní í ṣe pẹ̀lú ètò ààbò wa o láti rí dájú pé ajọyọ̀ ojú làlákàn fi ń ṣọ́rí nítorí wípé kójú ẹni ọmọ ribi gbogbo ara pátá báyìí òun náà ló gun ẹ̀ níbo lọ̀rọ̀ ti bọ́ ta o ta ló dá wa lẹ́kọ̀ọ́ kí ni àwọn ìbéèrè tó jẹyọ kí ni àwọn ìdáhùn tó pakoro mọ kí wọ́n ní àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún aráàlú ọ̀dà nígbà tí a bá wà ní gbogbo ròyìn a gbọ́ yẹ́bẹ́ yẹ́bẹ́ sẹ̀ tí gbọ́ yín o.
1: tó ìròyìn eléyìí náà ló ń sọ wípé ẹbu ìfọpo dangote náà ni ó tún ti bẹ̀rẹ̀ sí ní ta epo rẹ̀ pẹ̀lú owó náírà o eléyìí tó sì tún ti ṣe àfikún owó jálá epo kan pẹ̀lú 140 naira 149 bẹ́ẹ̀ ni epo tún ti wọ̀n ṣùgbọ́n ìgbà tí epo wálẹ̀ fún bí oṣù kan àwọn ilé epo yìí wọn rí wípé ẹjẹ ká mú wálẹ̀ ní ìbámu pẹ̀lú bó ṣe wálẹ̀ lọ́jà àgbáyé ṣùgbọ́n ní kété tí ó gbé ẹnu sókè
0: wọ́n yẹ pẹ́ni àwọn ọlọ́kọ̀ náà bẹ́ẹ̀ báwo iye tán gbé ń gbé epo àwọn ni epo wọn ni ńgbò já wálẹ̀ gbangba yìí
1: wọn ò ní mú wálẹ̀
0: iye kankan náà ni ọdí ọjọ́ tí a bá mọ̀ wípé ara wa là ń ṣe
1: bẹ́ẹ̀ni
0: ká tó tẹ̀síwájú lórílẹ̀‐èdè yìí ò ṣe mí ara rẹ ló ń ṣe bẹ̀kúnnù ń ṣe bẹ̀kúnnù kọ́ lọ kó ṣàánú wa ń bẹ̀ ó dá ẹjẹ́ ká wá padà sórí ọ̀rọ̀ mìíràn wọ́n ní ẹ̀gbọ́n ní báyìí ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tilẹ̀ nàìjíríà yiri àwọn ọ̀rọ̀ kan wò láti ṣe àgbéyẹ̀wò ìlànà agbára tó takú sórí tábìlì báńkì àgbà fúnlẹ̀ nàìjíríà ni àti àwọn ẹ̀ka ìjọba mìíràn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òbítíbitì owó kan tí ń ṣe mílíọ̀nù lọ́nà 500 owó ilẹ̀ òkèèrè dollars wọ́n ní ẹjẹ́ mọ̀ pé báńkì àgbáyé ọ̀nà ṣàlàyé bọ́ngbera tán ni àwọn ìlànà ìdàgbàsókè ètò ọ̀gbìn ó gbéra ǹjẹ́ àwọn agbègbè wo orílẹ̀-èdè wo ni ó jàǹfààní ẹ̀ ńgbà tá a bá wà ní gbogbo ìròyìn a gbọ́n sí ẹtí gbọ̀n yín láàárọ̀ òní.
1: Tọ́ ẹ jẹ́ ká sáré lọ sí ojúde ọjà náà ní pápákọ̀ àpá.
0: Ṣé ló ń ké mọ́ra wọn báyìí? Ẹ wò bó ṣe ṣe rè gbàngbà ẹ wá lé.
1: Ó ṣe pàtàkì torí ìpolówó báyìí
0: òun náà làgbọ́n. Má ṣòjòrò ọgbọ̀gbà ni
1: ọgbà ẹ̀fà jẹ́.
2: Babe. Why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Ite meji omi orombo lemoni, sibi eduko, ati iyo.
6: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun d

0: bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbòdánwò àti lọ ja lórí tábìlì ti ìkànnì ọmọlúàbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin olólùfẹ́ wa ó yá ẹsẹ̀ ngẹ̀rẹ̀ kẹta kúte pọ́n síbẹ̀. Ìkànnì ọmọlúàbí là ń pe bí agbára pọ̀ nítorí pé ó splash ju. Oh my God. Ẹ̀yin èèyàn ní àti ayélujára, ẹ máa bá wa pin, ẹ like, ẹ love, ẹ share, comment yín, ẹ jẹ́ kí ó máa gbéra. Ọ̀dà náà, ẹ jẹ́ lọ́nà sípínlẹ̀ Ondo torí pé ọ̀rọ̀ tó bọ́ ta ń bẹ̀ láàárọ̀ òní. Ó ń ya kí n púpọ̀ púpọ̀ jù ọ́. Wọ́n ní látàrí àwọn ìtàpórógan gbómi sí omi òtó eléyìí tó ṣe bẹ́ẹ̀. Ó bẹ́lù wọ́n nílé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ṣùgbọ́n ṣá, ẹ jẹ́ mọ̀ pé àwọn aṣòfin ẹgbẹ́ òṣèlú tó ní ọmọ ẹgbẹ́ tó pọ̀ jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin wọn nípínlẹ̀ ti Ondo. Ó náà ni a ti ṣe àlàyé wípé ẹgbọ́n bí ọwọ́ bá ti kọ̀ láti sọ á sì kalẹ̀ rí ni. Wọ́n nítorí náà àwọn fún adarí ilé àwọn Olamide Oladiji pé ẹwé ẹ kọ̀wé ni o, tẹ́ ẹ bá kọ̀wé ohun tá a ní ìrètí láti fojú gan nínú òwe tẹ́ ẹ fẹ́ kọ ni pé ọya ẹ ṣetán láti yẹ̀bá fún wa, ẹ ṣetán láti rìn sẹ́yìn, ẹ ṣetán láti fipò ọ̀hún sílẹ̀. Wọ́n ní ṣùgbọ́n ṣá bí bẹ́ẹ̀ kọ́ bó bá kọrin bí gbábàdo dúdé àṣì ó ní ẹ̀gbẹ́ o, ìgbà tó bá takú tó lọ lágídí bíi pọ̀nmọ́ tí wọ́n sun ó ní à ń fọmọ́lẹ̀ ni. Bá a bá wa fọmọ́lẹ̀ tán a jẹ́ pé n tá à ń sọ fún yín lẹ́nà náà ni wípé ààyò yín ń pò ni o, àwa fúnra wa ṣetán láti júwe ilé fún ẹni tó jẹ́ adarí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo. Ojúlówó ọmọ ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ ọ̀hún ọlágbára pọ̀. Wọ́n ní kọ́dà àwọn aṣòfin gbogbo wọn pátá ń bẹ̀, wọ́n jẹ́ mẹ́rin ó dín ní ọgbọ̀n o, èyí tá a mọ̀ sí òǹkà 26. Wọ́n ní ṣùgbọ́n ṣá nígbà tí wọ́n wọ ìpele ọ̀dà náà ẹ mọ̀ jà fẹnuṣe ẹnu òṣè ẹ jẹ́ àdìbò tá a finú tá a darí láti tẹ̀síwájú. Ẹ̀yin mélòó lẹ́lẹ̀ ìdìbò kó máa tẹ̀sọ́wọ́ iwájú? Wọ́n ní ọwọ́ lọlẹ̀ wọ́n máa wọn wú ẹnì kíní tí o tí olókè ọwọ́ ẹnì kejì kún bẹ́ẹ̀ ẹnì kẹta ẹnì kẹrin ẹnì karùn-ún ni ẹ bá ń béèrè pé ṣó ti tán ni. Ẹ nawọ́ yín sókè, ẹ fẹ́ kí Oladiji kó tẹ̀síwájú gẹ́gẹ́ bí adarí ilé ìgbìmọ̀ aṣòfin wa nípínlẹ̀ Ondo. Wọ́n ní kése bá pa gbogbo ẹ̀ dákẹ́ símú ni wọ́n bá dà ń pọ̀dà náà. Ọya èyí tí a ṣe tó kí wọ́n kọ̀wé fipò lẹ̀ bí wọn ọ̀bọ̀ wá kọ́ káyọ̀ wọn fọ́kàn kúrò nípò wọn. Ọwọ́ yín dà lókè. Wọ́n ní ọmọ kálé ní èjì ẹ̀ta ẹ̀rin ọwọ́ ònkà mọ́kànléní ogún tí a mọ̀ sí 21. Láìsí tàbí ṣùgbọ́n ònkà tó pọ̀ jùlọ òun náà ní sọ wípé bẹ́ẹ̀ ni. Ìjẹ́bu ọ̀rọ̀ òde dúró. Wọ́n ní ẹ̀sán tí wọ́n fi kan darí ilé òun náà ni pé òbítíbitì owó kan o, 4,400,000, ìyẹn 4.4 million naira. Wọ́n ní ṣe rí owó tí à ń sọ nípa rẹ̀ yìí hun. Owó ń bẹ nínú àbá ètò ìṣúná ìpínlẹ̀ Ondo pàtàkì jùlọ owó ìdàgbàsókè àwọn ẹkùn tó jẹ́ pé elédùà fi epo rọ̀bì ó fi jíǹkì wọn. Wọ́n ní ṣùgbọ́n ṣá ẹ̀gbọ́n àlàyé darí owó sọ́dọ̀ rẹ̀ 4.4 million naira. Ìjẹ́bù ọ̀rọ̀ òde dúró. Wọ́n ní wọ́n bèrè ọ̀rọ̀ náà lórí ẹ̀ lọ́wọ́ ẹni tó jẹ́ adarí ilé. Wọ́n nígbà tó wọn ó ṣe àlàyé ọ̀rọ̀ ńkọ̀ wọ́n ní gbólóhùn kan eléyìí tí ń bọ̀ta lẹ́nu ẹ̀ náà ni wípé níbi ọ̀rọ̀ dé dúró wọ́n fi ẹ̀sùn kan òun ṣùgbọ́n ẹ̀sùn ọ̀hún ẹ jẹ́ mọ̀ pé àárí ìhèhè sọ ni. Nígbà wọn wàá kàn sí ẹni tó jẹ́ alága fáwọn ìgbìmọ̀ tí ilé ètí ọ̀ yàn kalẹ̀ pé ọyá ọyẹ bá wa sọ̀rọ̀ níbo lọ̀rọ̀ dé dúró. Alága ìgbìmọ̀ lórí ètò ìròyìn níbẹ̀ Ọlátúnjì Fábíyì nígbà tó wọn ó sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni àti wínú àwọn aṣòfin àti fún adarí ilé ní gbèdéke kó tó di Sunday tá a mọ̀ sí ọjọ́ Àìkú kọ́kọ̀wé fipò rẹ̀ o kò fipò rẹ̀ ayọ̀ wọn fọdán. Impeachment yẹn ń pè yàn ìpínlẹ̀ Ondo nìyẹn ń bi tọ́rọ̀ dé dúró nù ilé ìgbìmọ̀ aṣòfin wọn. Ẹ̀yin ìpínlẹ̀ Yòókù náà ṣe ti rí nǹkan bá ń bí owó tí wọ́n ní pín bẹ́ẹ̀ nínú àbẹ̀ ètò ìṣúná tí wọ́n sì mú 4,400,000 ó lé 4.4 million naira. Wọ́n ní adarí ẹ̀ kúrò lápá àsùnwọ̀n. Ẹ wá dákun torí Ọlọ́run, Ọlọ́run mọ̀jẹ̀ wọn kọ̀ wá nítumọ̀ náà. Yorùbá ní ọba tí àgbẹ̀ nǹkan náà ni àgbẹ̀ tó sì àtúniláárí. Ipò tí wọ́n ti wá yọ wọ́n báyìí sìn ṣé ìtàn yẹn ṣe mọ̀ pé ó ti forí ṣọ́gi.
1: Ẹ ròyìn. Ọyá ẹ jẹ́ kí a tẹ̀síwájú
0: ìbéèrè. Ẹ jẹ́ ọmọlúàbí o.
1: Bẹ́ẹ̀ni ọmọlúàbí náà ló ṣe pàtàkì jù lọ gẹ́gẹ́ báwa ṣe máa ń fọn rere rẹ̀ ní ìkànnì wáńdé. Ọ̀sẹ̀lẹ̀ jẹ́ yóò
0: ṣèlú bá lọ́nà mí àfi sùúrù.
1: Tọ́ wọ́n ní wípé ìwádìí se si sawari ayederu ile ise eleyi to so wipe ohun wa labe ile ise are ni orilede Nigeria na ni o tesiwaju ni ojo ru ana o gege bi ajo ICPC ajo eleyi to ngbogun ti awon iwa ibaje atawon kan mi to ro mo gege bo se bere iforowani lenu wo eni ti okura re ni oga agba ajo na o Adeniyi Adeyemi nibi to wa lahamo ile ise olopa won ni awuyewuye lori oro yi ohun na lo si waye o leyin eleyi ti Adeyemi to toka si ara re to si so wipe ohun gangan ni oludari agba ajo ohun o eleyi to wa labe akata ile ise are orilede Nigeria nigba to si je wipe ibere onirunru ohun na ni o bere si ni waye o lori awon iwe kan to je ayederu bi won se si apo asunmo owo fun ajo na ati bi won se fi aba eto isuna ajo ohun sinu aba eto isuna orilede Nigeria won ni awon ibere eleyi ti won bere lowo Adeyemi na ni o si waye o leyin ti ajo yi eyun ni ajo ICPC ti idaduro ti de bayi foro wa ni lenu wo re tele nigbati eni to gba gege bi agbejoro to kuna lati yoju ni akata ile ise olopa eleyi to wa o won ni awon ti won je osise ajo ICPC ye na si ni won ti de ibudu awun ni nkan bi ago mewo owuro ti won si ti gbaradi fun iforowanilenuwo na sugbon o ti won ni lati da igbese na lowo ko lati le je ki Adeyemi ko gba agbejoro mi lati soju re o gege bi eto to ni ni abe ofin won ni igba to ya na ni won bere iforowanilenuwo ohun nigba ti agbejoro tutun na de o won ni sugbon o ti won o ni anfani lati pari gbogbo iforowanilenuwo na eleyi to ni se pelu idasile ajo na bi ajo na se nsise ati oniruru nkan eleyi to ro mo won ni eleyi na ni awuyewuye re lo si tu bere si ni feju keke si o leyin ti ilegbe ma soju sofin agba eleyi to ohun na ti setan lati se iforowanilenuwo fun awon kan ti won je ekanke nkanrin ni abe ijoba apapo orilede ye nibi ta ti ri eni ti se akowe agba fun ijoba orilede Nigeria George Akume eni ti se oludamoran agba fun ijoba orilede ye ni Oribado amofin agba orilede Nigeria Latif Fagbemi to tun je agbejoro agba o won ni bakan na ni eni ti se oga agba fun le se olopa orilede Nigeria Olatunji Diso to fi mo eni ti se olusiro owo agba Shamsuddin Ogunjimi lori ipa ti awon ajo na ko nigbati eni yi to lo re yoju ni ilegbimo asofin agba ile ye lori aba eto isuna eleyi ti won piyamo fun ajo ohun o enikan to wa je oga agba ni ile ise olopa ile ye sugbon o ti ko daruko re to si mo nipa awon iforowanilenuwo yi na lo wa je ko di mimo wipe ajo ICPC na lo si sun iforowanilenuwo Adeyemi lati ago mewa si ago meta titori wipe agbejoro to gba na ni ko yoju o sugbon o nipa ti ilegbimo asoju sofin agba ile ye won ni awon ti o yoju yato si awon ta ti daruko na ni eni ti se alakoso fun eto isuna lorilede yi Taiwo Oyedele ati olusiro owo agba gege bi ati se so awon mi ti o fara han niwaju igbimo na eleyi ti eni ti se asofin lati ipinle Plateau Yusuf Gadi yomo lewaju re ohun na ni alakoso fun oro ile okere ambassador Bianca Odumego Ojuko ati eni ti se oludari agba fun ile ise to ri si eto aba eto isuna lorilede Nigeria Tanimu Yakobo ati eni ti se akowe agba fun ajo eleyi to nse agbega fun idokowo ni orilede Nigeria Aisha Rimi ati awon kan ti won wa ninu igbimo eto oro aje ni orilede Nigeria to fi mo onirunru awon asoju ni ajo eleyi to nse pinpin owo fun awon ipinle ni orilede Nigeria to fi mo ajo to nri si oro owo osu ati awon mi fun awon osise ni orilede yo won ni amo sa o won ni ajo ICPC na ni o lo arakunrin iye lo fupo latara iwadi eleyi ti won se lori idasile ayedero ajo na
0: o da je ka lo sekata enikan o to sise eleka eto abo ni orilede ti America eyin ogbeni Abiodun Ladepo na lo ti ke si joba apapo orilede Nigeria lati re daju pe o se afikun akitiyan re lojupona ati re daju pe eto abo orilede Nigeria o se be o senu re ninu oro amona re lo tin ke si joba apapo orilede Nigeria ni pe o je ohun akoko lati re daju pe ijoba apapo orilede ye o gun le awon ilana sise amulo afikun awon osise leka eto abo be ni ilana ironi lagbara e dani leko le ti o je ki won le yananti di akose mose lati re daju pe ipese eto abo fun ara ilu pelu amulo awon ilana akose mose ti igbalode le to nse lalaye wi pe eleyi nikan o ni ona abayo lati re daju pe gbogbo awon ikolo eka eto abo e to nse be waye gbomogbomo jake jado orilede Nigeria yo di ohun afiseyin etegun fiso renu gbolo nladepo eni toke ipe ohun lasiko eleyi to npe kelu oro gege bi alaga gbogbogbo ajoyo edasile odun kokodi ni ogun ikan ni ti omoluabi splash e to se bel to se peke peke pelu ayeye orikadun fun eni to je oludasile ikan ni ti omoluabi en to tun je oba eyin oni la ibadan bakan na ekerin olubadan ti ile ibadan oba adebayo akande mfr le to se alaye oro hun lasiko to ntakoto ekini ko orire orikadun si oba adebayo akande lasiko ikorajopo na le tin salaye oro wipe odun meta de ni adorun o se be o koja akiremi o renu ogbono indanileko ti e are tuji alapini eni tawo na ti se be mu gbelegbe fun oga agba yoyan fun ise olopa orilede Nigeria nigba kori nigba tawo na salaye oro hun pelu ilana atupale ti okini win o lori on ti a pe ni akori ojo na yoda bi abanika wo wa epe ni je eto abo to nse be to ngogo si lawon ile gbogbo pataki julo apa gusu ti wo orun orilede Nigeria bo ni awon ilana afojusun ireti ipa to ye ki awon ti won lo nse leka eto abo koko ati awon ona ti ijoba apapo orilede Nigeria ti o gba lati dabo bo ti kere ti kere omo orilede Nigeria lati re daju pe epe ni je eto abo o se be o lo si opin igbagbe nigba ti won na tesiwaju nu atotonu re won ni ijoba apapo orilede Nigeria o na lu gbodo se amulo awon eleka nje kare ni akoko awon ose leka eto abo abala ikeje awon ilana akojopo tele muye pelu ilana yara bi asa ti igbalode won ni awon ero eleyi to le tunifo awon ero ti o ma to ipase ba ti rin ba ti nlo be ase duro ti o si ni agbara tawe kankan lati ma se akosile awon kon to ba nsele ni ori ile wa jake jado orile de Nigeria e gbo oro se be opo nbe o won ni koda ni bi ayeye ohun opolopo awon eyan te won abawa yo ari won nbe lati re daju pe idasile odun mokan din ni ogun kan ni ti omoluabi splash o koja be ati ayeye kadu odun iketa din ni adorun ten to je oludasile kan ni ti omoluabi eyin oba adebayo akande ikoko obe wanu ti o ni fo lai lai ka biesi o won ni opolopo awon ilu moka awon to ni jabojobo lapatele dasamukiokio jake jado gusi woru de Nigeria orilede ye ati jake jado agbana aye ona ni wa bo wa dowo odunu adupe lowo gbogbo eyin ti edide agbe osuba kare fun yin o e seun ojo oni ti yin akira wa na opolopo odun la se laye eledu ayo da wa si a ma tesiwaju

0: ẹ káàbọ̀ padà àti fún tẹ̀lé ìròyìn tẹ̀síwájú ní ìkànnì ọmọlúàbí splash 105.5 FM. ẹ̀yìn tí wàá tẹ̀ dúró tì wá gbágbágbá lójú òpó Facebook wa àtẹ̀yìn tẹ̀yìn rédíò yín sókè lálálá tẹ̀ ní wípé ẹ̀yìn nìkan kọ́ lẹ̀ dàgbọ́ gbogbo àwọn tó yí yín ká pátá náà lẹ́ẹ̀jọ̀gbọ̀n àdúpẹ́ ò nínú mẹ́kra ni nílé epo ni mo tẹ̀ mọ́lé epo kan tó jẹ́ pé kò lè ṣe àwọn ò lè ṣe kí wọ́n mọ̀ gbọ́ splash fm ẹ ṣeun gidi gan ni o àmọ́ rírì yín ìfẹ́ tẹ̀ ní sí wa òun náà ló jẹ́ kẹ́ dúró tì wá ìfẹ́ yìí sì ń kọ́ kò ní já okùn fún wa kò ní já láṣẹ lẹ́tùmarè ọ̀làǹrẹ̀wájú jẹ̀nílà àtọ̀lájúmọ̀kẹ́ mama beatrice mbá mafoje peter ẹ ṣeun gan bẹ́ẹ̀ ni gbogbo ìgbà òun náà lẹ máa ń show love àwa náà love yín o àtàwọn tá a lè dárúkọ wọn thank you very much ẹ jẹ́ ká wá tẹ̀ síwájú o wọ́n ní ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump náà ni ó ti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ààrẹ bọ́lá ahmed tinubu bí ó ṣe ń gbógun ti ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè nàìjíríà bákan náà ló sì tún ti fọwọ́ sọ̀yà wípé owó ọmọ ṣe àtìlẹ́yìn ni o láti rí dájú wípé ìgbésùnmọ̀mí lórílẹ̀-èdè yìí náà ló di àfẹ́yìn tí eégún fi ṣọ tó sì jẹ́ wípé àjọṣepọ̀ orílẹ̀-èdè nàìjíríà àti ilẹ̀ amẹ́ríkà ń kọ́ láti gbógun ti àwọn oníwà ọ̀daràn náà ni yóò túbọ̀ máa rinlẹ̀ sí i wọ́n ní nínú ìwé kan eléyìí tí ó kọ sí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ní ọjọ́ kẹfà oṣù keje eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi síta lánàá eléyìí láti fi fèsì padà sí ààrẹ tinubu òun náà ni ààrẹ trump ti gbóríyìn fún ààrẹ tinubu o wípé ó kárí láì ó kò jíjà takuntakun láti fitafita láti fi gbógun ti àwọn agbésùnmọ̀mí yìí o ó ní òun gbé oríyìn fún o láti rí dájú wípé ó ń gbógun ti àwọn nǹkan àwọn ìpèníjà eléyìí tó ń ba orílẹ̀-èdè fínra ó ní pàápàá jùlọ ìgbòkègbodò ìkọlù eléyìí tó ń ṣe ìpalára fún àwọn agbègbè tó jẹ pé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì òun náà ló wà ńbẹ̀ o ó ní wípé bẹ́ẹ̀ ni o òótọ́ ni o láti fi bu ọlá àti láti fi dúró sí ẹ̀yìn ààrẹ digbí nípa gbígbógun ti àwọn agbésùnmọ̀mí àti láti rí dájú wípé ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ náà ni ó tún ro ní agbára sí i kí ó sì tún fi lè ní ìlọ́rọ̀ sí iwájú sí o gẹ́gẹ́ bí ààrẹ trump ṣe kọ́ bákan náà ni ààrẹ trump ó ṣe àpèjúwe àjọṣepọ̀ tó wà láàrin ilẹ̀ nàìjíríà àti ilẹ̀ amẹ́ríkà gẹ́gẹ́ bí eléyìí tí ó ń gbèrú sí i tí ó sì ní ìdàgbàsókè sí i pàápàá jùlọ láti gbógun ti ìgbésùnmọ̀mí àti àwọn ìpèníjà eléyìí tó dàbí ẹni pé ó fẹ́ máa fẹjú kẹ̀kẹ́ jákèjádò ẹkùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ àti àwọn apá ibòmíì ní orílẹ̀-èdè àgbáyé ó ní wípé orílẹ̀-èdè méjèèjì ń kọ́ náà ló sì ní ìran kan náà eléyìí tó jọra wọn láti gbógun ti ìgbésùnmọ̀mí àti àwọn ìgbòkègbodò míì eléyìí tó rọ̀ mọ́ o gẹ́gẹ́ bó ṣe wí ó ní wípé nínú àfẹnukò ìlànà kan eléyìí tí wọ́n ní tí ní ọdún 2026 tá a wà yìí láti fi gbógun ti ìgbésùnmọ̀mí eléyìí náà sì ni àmúgbòòrò tí ń débà àjọṣepọ̀ rẹ̀ o láàrin orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè amẹ́ríkà àtẹ̀jáde tó wá jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ tinubu lórí ètò ìròyìn àti ààtò gbogbo báyọ̀ ọ̀nànúgà ó jẹ́ kó di mímọ̀ wípé àjọṣepọ̀ nípa ti ètò ààbò láàrin orílẹ̀-èdè méjèèjì òun náà ni àmúgbòòrò tó lóòrìn tó sì ní ìtumọ̀ ló ti débà o pàápàá jùlọ láwọn bíi oṣù mélòó kan sí ẹnu lọ́lọ́ yìí onítẹ̀ bá gbàgbé wípé ààrẹ tinubu àti ààrẹ trump náà ni wọ́n ní àfẹnukò ní inú oṣù kọkànlá ọdún tó kọjá láti ṣe ìdásílẹ̀ ikọ̀ kan eléyìí tí wọ́n dìjọ mọ́ ṣiṣẹ́ papọ̀ níbi tí ẹni tí ṣe olùdámọ̀ràn lórí ètò ààbò lórílẹ̀-èdè yìí àti ti orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n tìjọ mọ́ ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí alága ikọ̀ náà láti fi gbógun ti ìgbésùnmọ̀mí ní orílẹ̀-èdè yìí àmọ́ṣá ààrẹ trump ti ní káre pẹ̀lú bó ṣe ń gbógun ti ìwà ọ̀daràn lórílẹ̀-èdè nàìjíríà sí ààrẹ tinubu.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice.
1: ìtọ́wọ́ ẹ̀kan lásán aré kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Magistar tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Magistar yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: If happiness gets sound for Naija, na so e go sound.
4: Yo, carry your bride, John.
3: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
4: You fit kiss your bride now.
3: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.
5: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
6: Saka the carpenter, how you dey?
7: I dey ogami o. This your roof don't tey small.
6: Me self no. E don tey wey I no dey plan to change the roof self. Now my daughter wedding go make am happen now.
7: Ogami, na correct thing be that o.
6: I no fit receive my in-law under this yama roof. Make them no go provoke cancel the wedding.
7: Yes so, my oga. I beg Biko make I introduce Solo Extra Roofing Sheet from Nigerite.
6: Which one be that?
7: Nigerite Solo Extra Roofing Sheet. Na the new correct roof from Nigerite wey dey very strong. E no dey poof. E dey last well, ogami. Nigerite Solo Extra Roofing Sheet get different colors where give them fine patterns and the patterns they sweet body well.
6: Saka, now that Solo Extra Roofing Sheet go. You go use to replace this roof.
5: Now cellulose, polyvinyl fiber and cement only they take make Nigerite Solo Extra.
6: Make sure say now the ones where get authority stamp and blue mark for side you buy yo.
5: And it is available for all Nigerite distributor shop near you. Nigerite Solo Extra Roofing Sheet. Carpenters Association of Nigeria give them A1.
8: Eku le o. Ebi n pa ka si nkan si mi la.
9: E kaabo iya mi. Ki le wa je bayi o.
8: Iwa na, mo fe ounje to yeruku lala to si ta lenu. Mo fe ko lo tirin, ko ma si se meyemeye. Mo fe ko sokutu o. Ko gba yagiyagi. Mo si fe ni kiakia. Se le se sa.
9: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
10: Golden Penny Noodles bi o se fe lo se ri. Je gbadun ojulo wa dun Golden Penny Noodles.
8: O se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se seyi.
9: Iya to yayi to si mo toju omo ni.
10: Golden Penny Noodles o ti wa ni awon ile itaja ni tosi re bayi.
1: Bẹ́ẹ̀ni akin wípé ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí ti fún tẹ̀dọ̀ ròyìn ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ sọ́wọ́ iwájú. Ẹ̀yin olólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ jù. Emma Fojo Peter Johnson Dinobo Ogunseyi Tan Sherifat Funke Aziz Ọlárẹ̀wájú Jelilat Ọlájùmọ̀kẹ́ Ìṣọ̀lá Kúrẹ́t Ajibọlá Adúpẹ́ ní ọwọ́ yín. Johnson Dinobo Ogunseyi Tan Adúpẹ́ ní ọwọ́ yín o. Àrùn ni yáyá Adúpẹ́ ní ọwọ́ yín. Mama wa Beatrice Emba Alaja MA Adekunbi Adúpẹ́ ní ọwọ́ títẹ̀yìn náà. Àwọn èèyàn wọ́n wà ń bẹ̀ Matthew Cash Akinade Abraham Adetunji Adúpẹ́ o. Àrùn ni yáyá láti ìṣẹ́yìn Adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín. Ó yẹ ṣe bẹ́ẹ̀ máa bá wa like ẹ bá wa love bẹ́ẹ̀ ní kẹ bá ní ṣe ní mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan Matthew Ajibade ẹ kú ojúmọ́ bẹ́ẹ̀ ní ẹ káàbọ̀ sí ìkànnì ti ọmọlúàbí. Wàyọ́dà náà bàbá rántí ẹ̀ ti ń bẹ̀ láyé ẹ̀jẹ̀ rántí àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ti pa epo dà. A lọ sí àgbà ọ̀jẹ̀ gidi ṣámúṣámú bàbá alàgbà Fálétí ọdún mẹ́sàn-án pé báyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti dágbére
0: fún ilé ayé àbẹ́rí nǹkan ilẹ̀ ń jẹ́ èèyàn.
1: Àfikà àgbáyé ká ṣe dáadáa.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Ipa tí wọ́n ti kó kò ṣeé fi ọwọ́rọ́ sẹ́yìn rárá ni ọdún kẹsàn-án báyìí náà alàgbà Adébáyọ̀ Fálétí wọ́n papòdà wọ́n lọ síbi tágbà ń rè. Ọ̀dà gbogbo ìlànà tí ẹ fi lẹ̀ àwọn ẹ̀kọ́ àwọn ìrírí à ń ṣe àmúlò rẹ̀
11: bẹ́ẹ̀ ni ó sì ran àwa ewé ewu yìí ó ràn wá lọ́wọ́ o gbogbo tẹ́ fi lè ní bàjẹ́ láṣẹ lọ́wọ́ elédùà ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ gbélé ayé kẹ́ẹ̀kọ́ tán rí ni ọdẹ jẹ́ ká wá lọ sí ìpínlẹ̀ Zamfara nítorí pé gómìnà Lawal náà ló ti ń ṣàlàyé wípé igbákejì òun o náà lòun ọ̀lẹ̀ mọ́ pẹ́típẹ́tí tó bá di ọgbẹ̀rẹ̀gbẹ̀wọ̀ ọdún okòó ó lé méje nínú gbólóhùn gómìnà Dáúdà Lawal lẹ́ni tí ń ṣàlàyé wípé igbákejì òun Mallam Mumini ó ní Mumini o ẹ̀gbọ́ ó mu wá ó sì tẹ̀ mọ́ ńlá ni ó ní bó bá di ní ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòó lé méje lásìkò táwọn jọ mọ́ kórajọpọ̀ láti máa díje dupò gómìnà àti igbákejì rẹ̀ ọ́ láwọn jọ lẹ̀ sókè téńté tábìlì ni nígbà tí gómìnà ṣàlàyé ọ̀rọ̀ òun nílé ìjọba ò tó wà ní gẹ̀za o lẹ́yìn tó sì ń ṣàlàyé wípé bá a bá ní àwò wá ẹ̀gbọ́ igbákejì mi tẹ́wọ́ gba ìwé mo fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé ìwọ náà ló máa jẹ igbákejì òun o lẹ́yìn táwọn jọ máa díje dupò ìyẹn ní ọdún ẹgbẹ̀wọ̀ ọdún okòó ó lé méje ṣùgbọ́n dáná ẹ̀ jẹ́ ká lọ sákàtà ẹnìkan tóun náà ń sọ̀rọ̀ láti ìpínlẹ̀ ti ọ̀ṣun Bola Oyebamiji nígbà tí ó fìdí ọ̀rọ̀ ẹ̀ múlẹ̀ ó ní ẹ̀gbọ́ nígbà bá paráàlú ẹ̀ wá dìbò tí ẹ jáde láti dìbò tí ẹ forí gba kóńdó àbí ẹ ń wá àtàrí wọn wọn gba kùmọ̀ ó lé léyìí ò dára tó nítorí náà o ẹ jọ̀wọ́ jàre àwọn iléeṣẹ́ elétò ààbò lọ́lọ́kanòjọ̀kan kí wọ́n ṣara wọn jọpọ̀ kí wọ́n rí dájú wípé wọ́n pèsè ètò ààbò tó gbórín fún ẹ̀mí àwọn olùdìbò ìyẹn o lásìkò ètò ìdìbò tí ó wáyé nípínlẹ̀ ọ̀ṣun nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀ ó ní ṣẹ̀rí àwọn ọ̀rọ̀ kan bọ̀ tàbọ̀ ń bọ̀ pé bá a bá ní ká wò wá ẹ rí àwọn olùdìbò ìbẹ̀rù bójó ó lè má jẹ́ kí wọ́n ní agbára láti jáde láti dìbò onírọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ gbọ́ àwọn èèyàn nípínlẹ̀ ọ̀ṣun ẹ ṣeré bẹ́ẹ̀ ẹ ṣẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun ṣùgbọ́n ṣá ká máa díyà jẹ àwọn tó ń dìbò ká máa dẹ́rùba àwọn tó ń dìbò ó ní eléyìí ó kù díẹ̀ káàtó ìwé ìròyìn daily post ló jẹ́ àrígbọ́ ẹ̀yin náà lè náwó gan kí ẹ kà á sọ̀wọ́ iwájú o.
0: tó àwọn ní iléeṣẹ́ ẹ̀bù ìfọpo ti Dangote òun náà ni ó ti padà sí ní máa ta epo bẹntiró ní owó náírà padà eléyìí tó sì fi mú òpin dé bá àsìkò péréte tó fi tà á ní owó ilẹ̀ òkèrè dọ́làsì o eléyìí ti àfikún tó sì tún fi dé bá jálá epo pẹ̀lú ogóje náírà fún jálá kan lórí jálá kan nu o wọ́n ní ìgbésẹ̀ tuntun yìí náà ló sì wáyé lẹ́yìn tí ẹbùn ìfọpo náà eléyìí tó wọgìlé kí àwọn ọkọ̀ agbépo kí wọ́n mọ gbépo ní ẹbùn ìfọpo rẹ̀ o tó sì ní wípé dọ́là ni wọ́n ò mọ fira epo báyìí ìpinnu tó sì fa agbọ́nmi sí omi òtó ní agbọ́nmi àwọn olókoòwò epo bẹntiró tó sì jẹ́ wípé kò jẹ́ kí wọ́n gbé epo ní àsìkò náà wọ́n ní ṣùgbọ́n ní báyìí tó ti wá padà sí mímọ ra epo ní ti owó náírà eléyìí tí wọ́n sì ti sọ fún gbogbo àwọn alágbàtà epo nínú ìwé ìpèsè àkíyèsí eléyìí tó jáde láti ọ̀dọ̀ ẹ̀ka eléyìí tó ń rí sí okoòwò ní iléeṣẹ́ náà ní ọjọ́rùú eléyìí ti àwọn tí wọ́n wà ní ẹ̀ka ọ̀hún tí wọ́n sì rí wípé lóòótọ́ náà ni wọ́n ti fi ìpèsè àkíyèsí ọ̀hún nípa owó epo náà tí wọ́n ti ní wípé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí o wọ́n ní ìpèsè àkíyèsí yìí náà ló wá jẹ́ kó di mímọ̀ wípé àfikún náà ló ti dé bá jálá epo láti ẹgbẹ̀rún kan náírà ó lé náírà 85 èyí ò ní 1075 náírà eléyìí tó sì ti gbéra sí 1000 ó lé náírà 15 èyí ní 1215 náírà èyí lórí jálá kan eléyìí tó ń túmọ̀ sí wípé 140 náírà náà ni ó ti gorí ẹ̀ o tàbí 13 náírà o wọ́n ní ìpèsè àkíyèsí yìí òun náà ni wọ́n sì pe àkórí rẹ̀ ní àyípadà tó dé bá owó epo bẹntiró eléyìí tí yóò sì gbéra ní ìgbésẹ̀ kankan o bákan náà náà ló sì tún sọ di mímọ̀ wípé ẹbùn ìfọpo náà ló ti padà sí mímọ̀ ta epo rẹ̀ ní owó náírà tó jẹ́ owó tí à ń ná ní orílẹ̀-èdè nàìjíríà o lẹ́yìn tí ó tà á ní owó dọ́là tán ní àsìkò péréte wọ́n ní eléyìí náà ń kọ́ náà ló sì ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtà epo àtàwọn tó ń rà á àtàwọn tó ń lò ó ló bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn lóminú gbogbo wa ló ń kọ́ lóminú o ìwé ìròyìn the punch òun náà ni ó gbé ìròyìn náà kò sẹ́ni tí ò kàn àtẹni tó ń lo ọkọ̀ àtẹni tí ò lò ó gbogbo wa pátá ló kàn
11: bẹ́ẹ̀ni
0: gbogbo wa pátá ẹni tó ń lọ ẹ̀rọ gan epo bẹntiró ló ń lò ẹni tó ń
11: tiṣẹ́ bábà
0: tí ò sí ná yóò ṣàṣiṣẹ́ yóò rà sí jẹnẹrétọ̀ ìjọba wa ẹ jẹ dákun
11: ẹ
0: bá wa wá nǹkan ṣe sọ́rọ̀ yìí o.
11: Àti pé kí ló dé tọ́rọ̀ wa Nàìjíríà ó dàbí pé ká dẹkùn díẹ̀ báyìí ká tún fún róróró káwọn tún rí ìlọ́po mẹ́fà ń tẹ̀rù pa àdẹ̀kùn yín yẹn
0: tó ń ṣẹlẹ̀ gbogbo ọjà àgbáyé ni
11: ọjà àgbáyé ni ṣùgbọ́n nígbà tó dínwó náà lábẹ́lé wa ń bí náà a jẹ wá lẹ̀ àbí
0: ohun tá à ń sọ náà
11: iye náà lásà ń ṣe lọ náà ni ó tún wá tún á léwó báyìí pam wọ́n tún yẹn pinnu
0: àbí o
11: ọlọ́run ọba ò ní fìyà jẹ wá ọlọ́run ó ṣàna wa o. Comrade Fatunbi Adúpẹ́ ni ọwọ́ yín ẹ ṣeun púpọ̀ púpọ̀ ju àwọn èèyàn wà ní àtẹ ayélujára ńbẹ wọn fún wa ní àwọn àtẹ̀jíṣẹ́ wọn ṣàdúrà fún bàbá olóògbé Falétipé Kọ́lọ́njọ́ kó túbọ̀ délẹ̀ fẹ́yàn rẹ̀ engineer Jolems Adúpẹ́ ni ọwọ́ yín Abraham Adétúnjì Takúbẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń bí o náà ni a jọ ń ṣe bẹ́ẹ̀ léyìí tó sì jẹ́ pé Adúpẹ́ àmọ́ lóore o ẹ máa bá ni láìkẹ̀ bẹ́ẹ̀ ni kẹ̀ lọ́ọ̀fẹ̀ ẹ pariwo ẹ̀ wípé ìkànnì ọmọlúàbí ọdún mọ́kàndínlógún ìgbóhùnsí afẹ́fẹ́ eléyìí tó jiná dẹnu tó gáyàtà ọkọ̀ ja gbẹ̀ntrẹ́ẹ̀ ọ̀dà ẹ jẹ́ ká gbéra tán ká wá lọ tààràtàrà ọ̀hún
0: fọ́lọ̀
11: daniel bàwá irọ́ o ẹni tó ń ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí bọ̀ àlá ẹni tí ó ṣàlàyé o oníṣẹ́ rí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè nàìjíríà tá a bá ní ká wò wá ó ní ẹjẹ́ mọ̀ wípé wọn ò níṣẹ́ ni ìbájẹ́ pé ó ní iṣẹ́ kan eléyìí tó dúró tó sì jẹ́wọ́ lómi ó ní wọn ò ní mọ sàáyé ege san ó ní yàtọ̀ fún eléyìí o ṣẹ̀rí àwọn tó bá dúró tó jẹ́ pé wọ́n bá jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ní orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ tún sọ fún wọn wípé irúfẹ́ wọn àní wọn ò níṣẹ́ ọ̀lẹ́ tó wá ṣe bẹ́ẹ̀ ọ̀lẹ́ rẹ̀ dà wọ́n láàmú púpọ̀ púpọ̀ jù nígbà tí bàálà ẹni tó ń ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ìyẹn lásìkò tó ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ níléeṣẹ́ amóhùnmáwòrán kan lẹ́yìn tó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún sí ọwọ́ iwájú wípé ọ̀dà bẹ́ẹ̀ bá nílé ọ̀sán bẹ́ẹ̀ bá ní ọ̀dà bẹ́ẹ̀ bá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀ kò kórodo kò sakitiyan ó ní ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump ọmọkọ̀wé lẹ́yìn tó fi gbé oríyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu orílẹ̀-èdè yìí ìjábọ̀ ọ̀rọ̀ òde dúró nígbà tí Sarah Dixon tóun ó sọ̀rọ̀ ń tiẹ̀ ó ní bẹ́ẹ̀ ni láti àkàtà ẹgbẹ́ òṣèlú NDC ló ń ti ń ṣe lálàyé wípé ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà kò sóhun tó lè mí o kò sí bí ìbá àtijẹ́ ó gbọ́dọ̀ dúró kórìkórì ni nígbà tí Dixon ẹni tó ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún ìyẹn ní ọjọ́rùú ọ̀sẹ̀ tá a wà níbẹ̀ ó tàkòtò rẹ̀ sí àti ayélujára àti ìkànnì X lẹ́yìn tó fi ń ṣe àlàyé wípé ní báyìí ó ní ṣe rí ohun gbogbo lè wá lóòótọ́ ìpèníjà ó sì lè wà ó ní ẹgbẹ́ òṣèlú tòun ó dúró tán ni láti kọ́kọ́ ri wípé gbogbo àwọn àhẹ́hẹ́ sọ àwọn ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni a tọ̀ mọ́lẹ̀ sí i a sì rí dájú wípé ẹ̀ka ètò ìdájọ́ ó fi ẹsẹ̀ rinlẹ̀ ó ní ṣe wá rí i kò sóhun tí ìbá ṣẹlẹ̀ ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà ó dúró kòrìkòrì ẹ̀yin náà lè náwó gan ìwé ìròyìn daily post ló jẹ́ ká rí gbọ́ fún tààrọ̀ òní.
0: Fún ìṣẹ́jú kan kí n sáré mu eléyìí wọ́n ní lẹ́yìn bíi ọjọ́ mélòó kan eléyìí tí wọ́n ti dóòlà ọ̀jọ̀gbọ́n kan ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ ti Nasarawa tó wà ní Kẹ́fì wọ́n ní àwọn ẹ̀ka ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ Zamfara náà ni wọ́n tún ti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà eléyìí tó kù lákàtà àwọn ajínigbé o èyí ò ní àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ gbogbo òǹṣe tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà ní Karana Mọ́ndà wọ́n ní àwọn ẹ̀ṣọ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí náà sì ni wọ́n ṣe àmúlò ìfimúfúnlẹ̀ ti ọlọ́kìnrinwé eléyìí tí wọ́n sì fi dóòlà àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún níbi tí a ti rí ọkùnrin mẹ́rin àti obìnrin kan ní ọjọ́rú láìsan ṣíṣì fún àwọn àgbésùmọ̀mí ọ̀hún àbí àwọn ajínigbé ọ̀hún o wọn ni ọwọ́ ba ìkan lára àwọn ajínigbé náà tí àwọn yòókù ń kọ́ tí wọn ò sì mórí délé wọn ni wọn rán wọn lọ sí ọ̀run alákejì ni.
11: That's right. Ọ̀dà Adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín ẹ̀yin tí ẹ tẹ̀lé wa ní àti ayélujára ẹ̀yin tí ẹ rọ̀ mọ́ wa lórí rédíò yín lórí ẹ̀rọ ìléwọ́ yín àgbẹ̀ òṣùbà káre fún yín o iná ò ní sanwó yín láṣẹ lọ́wọ́ Elédùà aago méjì gẹ́gẹ́ ẹ̀jẹ̀ pàdé fún àkọ́tàn gbàǹkọ́ gbé aago mẹ́sàn-án ní òwúrọ̀ la àtẹ̀fọ́tẹ̀dọ̀ròyìn a gbé wá fún yín ẹ má ṣe gbàgbé pé àdè ìtúlẹ̀tọ̀ yóò gborí agbágbé ìyẹn ní kété tí aago mẹ́wàá bọ̀ tó bá ń roko go pẹ̀lú ẹ̀yin náà ti mọ̀ ṣeun àríbi kọ́là ẹ gbádùn ẹ̀ púpọ̀ púpọ̀ jù ní alẹ́ òní laago méje gbàgede òṣèlú ní pẹ̀lú kúnlé ọmọ ànífo ṣe olóòye òyò mẹ́ẹ̀ẹ́ ǹjẹ́ títí ọ̀la aago mẹ́ta nu ẹ tó pàdé rẹ̀ lọ́sùn òní michael látúbọ̀sùn lórí gbajúgbajù tó yẹ̀ tó wà tí a mọ̀ sí talking point ọ̀la ago mẹsan a mu akọtun ti fun tedo fun yin titi igba na tolani alade laja loruko temi e je ki owo ise ko ma lo lo gere
0: temi lade aloko ohun le mi je o odi ma kona ire

0: issues.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
6: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
2: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 0807-112-4000.
2: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: This BB Nigeria Season 11, everything burns brighter. Only the biggest moves tip the scale because nothing is given. But everything is for the taking. When the world watches, will you be outshined? Or will you step up and take the spotlight? Big Brother Nigeria Season 11 starts Sunday, July 26th. Showing 24-7 on DSTV Channel 198 and GoTV Channel 49. Headline sponsor, Bet Power.
8: 2 years ago, the biggest radio raffle hit with

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Mo lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: tú ẹ̀mí rẹ̀ dà sí mi lórí. Tú agbára rẹ̀ dà sí mi lórí, tú àánú rẹ̀ dà sí mi lórí àti gbogbo àwọn tí ń gbọ́ mi lákòókò yìí. Láàbí òní kángun sọ́dẹ̀dẹ̀ kó wa wà. Àánú ń lé lóko lọ́nà ìrìn àjò yóò sì ṣàwárí gbogbo wa àtàwọn ọmọ wa. Bọ́lọ̀n tí ń bẹ tẹ́mi rẹ̀ sì wà. Àní káwọ́ lórí sọ̀kún bẹ́ẹ̀ láàsì ní jẹsẹ̀ mọ́lẹ̀ ká máa pariwo yé paripa mbàánu. Ìyá jẹ́ bẹ́ẹ̀ fún tẹnikẹ́ni láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Ìbò lákọ̀ọ́kọ́ gbà láàárọ̀ yìí ná. Àrọ́jọ́ ọ̀hún mú so lókun gbogbo ẹ̀ báyìí agbá tẹ́kínì. Kólódùmarè kọjọ́ kọ́ máa ṣàánú wa. Ètò ìdìbò kú bí oṣù kan tí ẹ̀ pé oṣù kan mọ̀. Nípínlẹ̀ Tọ̀sún lọ́hún tí wọ́n dìbò sípò gómìnà. Ẹ̀yin tẹ́ ẹ bá ti pẹ́ ń bàdàn dáadáa. Ká mú bí ọdún 2003 wá sásìkò yìí ní ohun tiẹ̀ ti pẹ́ jù. Ẹ já mú látọdún 2006. Jẹ́ bí ọdún mẹ́wàá kọ́nù. Tàbí sọ́wọ́ ẹ̀yìn dẹ́ bí 2004-5 nǹkan wá sí àkókò tá a wà yìí. Ẹ rí i pé tí àwọn ọlọ́kọ̀ wọ́n bá ti ń di pásìkò ètò ìdìbò ń bọ̀ náà ni wọ́n làwọn fẹ́ gba gáràjì. Àwọn tí ń bẹ lágbègbè olómi Ọlọ́run Kẹ́mi fíìmù tó ṣẹlẹ̀ ń gbà náà wọ́n lè gbàgbé lóru gànjọ́. Àkókò ìgbà náà ni olúùlú ilé ẹgbẹ́ NURTW ti ń bẹ lágbègbè olómi Ọlọ́run Kẹ́mi. Nígbà tí fíìmù tá a wí tó bẹ̀rẹ̀ lọ́gànjọ́ òru kàkàkàkàkàkàkà ẹ̀yà ará Ọlọ́run Kẹ́mi tẹ̀ ń gbọ́ mi lákòókò yìí ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook ká ẹ ṣe rí ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́. Ǹfẹ́ máa dáko àwọn tó jẹ́ actor àti bóòsì nígbà ẹ mọ̀ kéèyàn bá wo fíìmù àwọn ilẹ̀ òkè wọ́n ní àwọn kan actor àwọn kan bóòsì. Ǹfẹ́ máa dáko àwọn actor àti bóòsì nígbà náà. Bẹ́ẹ̀ la sì ń gbóko wọn wá sórí screen tí ń bẹ wájú mi báyìí. Mo sì ń ka gbogbo ẹ̀ bẹ́ẹ̀ la sì ń gbé picture wọn wá. Mo sì ń rí gbogbo ẹ̀ báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé nígbà tí ìṣèjọba kan dé tó sì ṣe àyípadà sí kinní ọ̀hún ẹ rí pọ́ lọlẹ̀ díẹ̀ ńbẹ̀ kọ́ là ń lọ o ṣùgbọ́n bí tá à ń lọ gan fẹ́ farapẹ́. Ẹ mọ̀ pé ètò ìdìbò náà ti kù sáátá báyìí nípínlẹ̀ Ọ̀ṣun. Ó sì ti tó bí ọ̀sẹ̀ mẹ́ta eléyìí tá a ti ń sọ pé ẹ̀ka ètò ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ àni ìmọ̀ àti ń jẹ súyà bí nǹkan bá ti ń jẹ súyà ẹ ti ń mẹ́hẹnu. Ìjọba ẹ sì wá nǹkan ṣe sí i. Ìjẹta òde yìí ó tún ọ́ ẹ́ o àná ni ká pè àná òde yìí ó tún ọ́ ẹ́ o. Nígbà táwọn ọmọ ọ̀sọ́tá ń ya sígboro wọ́n ń pè bìkan wọ́n ń pè nìkan ní ọkọ̀ kan tó lágbàá pọ̀ lágbègbè old garage lọ́sọ̀gbò. Ó di kàkàkàkàkà ìyá kan ìsàlùwà ló báyìí pé ọbẹ̀ lọ rèé kírun lákòókò tí kinní ọ̀hún fẹ́ ṣẹlẹ̀. Ó kọ́kọ́ ju àgé àlùwàlá ó jù ú dànù kàbàkàbà tó sáré báyìí ìyá òun bẹ́ẹ̀ ń lé ìwòsàn báyìí ẹ̀ rí fídíò ìyá òun náà. Ẹ dákun ẹ̀yin ìjọba ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ọmọ tẹ̀ ń lò yìí tẹ̀ ń kó bọ́n fún kó gbogbo ẹ̀ fún nǹkan nǹkan. Èmi a máa sọ pé bẹ́ ẹ bá parí ètò ìdìbò tẹ́ ẹ fẹ́ dìtàn yìí ṣé bọ́n ti ń bẹ lọ́wọ́ wọn ṣé yóò wá yíra padà ọ̀pàpà parádà yóò di báírò ni yóò di pẹ́ẹ̀ ni gègé ìkọ̀wé. Bó o la ṣe dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni tí ń gbani ẹ já balẹ̀ sípínlẹ̀ Ọ̀ṣun báyìí dẹ́ sí já gbẹ́làyé bí nǹkan ọ̀hún ṣe ń rú tàkò nípínlẹ̀ Ọ̀ṣun. Kí ló fàjà gangan ọwọ́ ọlọ́pàá táwọn kan kódà àwọn ọlọ́pàá gan ṣe léṣe ká má wàá ṣàràlú ẹ kú kalẹ̀. Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Òun kírun lọ́wọ́ tí o mọ̀ sí wá kírun wọ́n wá pè mí wípé a ní ráàlì flagi ara à ń bọ̀ flagi ara ní ìfẹ̀ wá ní mo ti wá dìde mo wá ní kí n gbé omi tí màá sì dání ìgbè ìbáná tó mo ṣe gbé ẹsẹ̀ kan sínú ṣọ́ọ̀bù mo kàn ń gbọ́ búlà ní ẹ̀yìn ibi dì ìyẹn. so ma fowo kan ba yen je ti wa ni ko ton ti ni iba yen bo awon hospital na se se meeting ITK legbe kan awon se ti a nbo ninu ile odo wa API be na la tin se oga wa re ko ni alaga APC wa odo wa na la tin se o se wa fi owo kan gba ara mi ba ni pe e je wa nbe Salaudeen Kayode Asani.
0: Eyin agbagba tin be lode le yi o ye ma bo lori kan ni Facebook e je nkokko te die sibe na omo bayode ogbodo san lakoko yi orun we enu se la wa bo ba boju le ba fe bo ba fe pade die kese mejejo danu ome eh o ma wo yori e ja bale si lo osogbo bayi isele to sele ti bon si nro takotako ki lo fa gan e gba laye lekun keke oya ba ngbe fọn akoko un kokko ba ngbe si na e ba ngbe fọn akoko un nbi awon ara ilu tin sa kaakiri lai se kogun wọlu an sa fogun bandit an sa fogun boko haram a tun ma safara wa nle baba wa ah e ri pe kini awon lagba po ilu osogbo re o omo nigeria e wo gugu e bo se nse fitula banga ko le ngbo asilasu ko kresi meji o se lanfani atiri fona won lori kan ni Facebook be ba ri e fi comment sibe tori yo dagbe network yi lapa todo temi nbi o sapa kan jamani ka pe ni o be ba ri lori kan ni Facebook e ba n comment pe ri fona won lori kan ni Facebook bo ni on bayode se kini ohun o ti eja omo se po ma ba ko awon fọnran ohun si opo debi ka si nkan to wa nbe emi tun re o igba won lopa dire ton jo koju ara won igba won lopa dire o
2: thank you
0: awon lopa ati awon gidi gankun kesa awon boko kesa bandit o awon ara wa na ni o gbogbo ìlú wa ń rù òfin lọ́sàn gangan ẹwà àwọn èèyàn bọ́ ṣe ń sá káàkiri tún gbé fọ́nrán mi sí ẹ gbé mi sí pápápá ẹ̀ẹ́ ìmí ìtúnrẹ́ o.

0: ó ní agbára o. Àwọn ilẹ̀ ń wò live and direct lórí ìkànnì Facebook rí. Àwọn ọlọ́pàá tí wọ́n fara pa àti ìyá tí ó fẹ́ kírun ìyóyà tí ìbọn lọ rèé bá ń kó kóṣẹ̀. Kábíyèsí rí Ọlọ́run. Ṣé ká tẹ̀síwájú ká mú bọ̀ o. Àwọn tọ́wọ́ tẹ àwọn tí ń jà gangan tó fàdí ìjà ẹ rí fídíò rẹ̀ ìyá tí ìbọn bá ń kó kóṣẹ̀ nígbà tó fẹ́ ńgbà tó kọ́kọ́ di kòsà tí ìyá sọ àgé àlùwà lálẹ̀ pé irú kílẹ̀ yìí ńgbà tí èwọ́ wọ́nkú dẹnu ilé tó wú ẹ̀yìn ó rí pé gbogbo ẹpọ́n ti kún ẹ. Ọlàgbà pọ̀ ìlú tó lọ́ba tó níjòyè lẹ́tọ̀ ìdìbò kù díẹ̀ bí oṣù kan kò póṣù kan mọ́ onípínlẹ̀ tọ̀sán ẹjẹ̀ kọ́kọ́ polówó ọjà náà bí n bá tẹka ìpolówó ọjà dé a tún wá nà ń bẹ dáadáa ẹ kú kalẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Prepared for global opportunities.
5: Study at Trinity University, Yaba, Lagos.
4: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
5: We equipped you with skills the world demands.
4: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
5: cybersecurity, computer science, accounting, economics, marketing,
4: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
5: Trinity University, building on the rock.
6: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
6: Ṣé mi ò sọ fún ẹ?
7: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
6: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
7: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
8: Years ago, the biggest radio raffle hit.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Ẹ̀ka àbọ̀ láti ka ìpolówó ọjà lọ́hùn-ún. Kí ló wá ṣẹlẹ̀ gangan tó fa gbọ́mi sí omi òtò lásìgbò lápè nípínlẹ̀ Ọ̀sùn? Ẹgbàláyé eléyìí tí àwọn tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ tó ṣe inú àwọn èèyàn tí wọ́n kábọ̀ mọ́ lọ́wọ́. Ẹ sì wáá fẹ́ sọ̀bọ̀n di pẹ́ńsù tàbí bisikíìtì tí àwọn èèyàn ń rún ẹnu, ẹ sì ń gbé e káàkiri àárín ìlú. Ẹ kú kalẹ̀, ń bọ̀ ná.
2: Ẹni tó gbé wá síta ni pé fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Àná sí àwọn àṣírí ẹni gbangba gáràjì tí táìmù wọn ọ̀dẹ̀ tí tò torí sàtífíkẹ́ẹ̀tì tó wà ní ọwọ́ wa 4 years ni. Ìyẹn ni ó wá sọ̀páìsì sí ọ̀rọ̀ pé báwo ló ṣe máa gba gáràjì gbàtàdé dé gáràjì àdẹ̀rí fóun àtàwọn ọmọ ni wọ́n jọ wà ńbẹ̀ àdẹ̀ ní agbára kankan tí a fẹ́ ṣe mọ́. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí gúrùpù pé kí gbogbo wa ká pàdé ní Jẹ̀tù pé ká wá ṣe mítìn.
3: Ẹ̀yin mélòó ni?
2: A pọ̀ àwa uni chairman àtàwọn branch chairman kọ̀ọ̀kan náà. So gbàtàdé débẹ̀ ọ̀gá wo tí ìdérúgbà náà.
3: Ta ló ga yẹn?
2: Alówólé Kọmúrẹ́ Wàkè Lórúurú Dínà Alówólé Ọlámọ́mì. So ó dẹ̀ sọ̀rọ̀ ní orí fóònù pé ká mọ́ fà wá lọ́wọ́ pé ká mọ́ jáde pé àmọ́ ká dúró dédé torí àwọn àṣírí lè fẹ́ wá bá wa jà pé ká dẹ̀ mọ́ bẹ anybody jà pé àfi tí gómìnà bá tó sọ̀rọ̀ èyí tí gómìnà bá fẹ́ ni lòun máa bá wọn ṣe. So ìgbà tí adẹ̀wà ń bẹ̀ àwọn ọlọ́pàá dé.
4: Kí ni nígbàtàwọn ọlọ́pàá dé wọ́n rí yín pẹ̀lú ìbọn, ẹ̀yin mélòó lẹ gbégbọn ẹ̀?
2: Àwa márùn-ún ni mo fi torí mi gan kìí ni ìmọ̀bọ́n yìí mo fi ṣe tóbi ọlọ́ba búra bọ́ ó gbé fún mi ó fẹ́ yígbó ló gbé fún mi pé kí n bò ń gbé dání mọ́ àwòrán ọ̀dà náà ń bo.
3: Kí ló ń jẹ́ pé yígbó?
2: Asin ó fẹ́ ráǹpù smoke tó fẹ́ fà ló fi gbé fún mi pé kí n bò ń gbé dání mo wá bá gbé dání ìlàwọn ọlọ́pàá fi dé. So àwọn ọmọ yẹn wá ń hálà pé ṣé àwa là ń jà ni àwọn àṣírí tó tí wọ́n ń gba gáràjì ní ọjọ́ àìtí pé gan ẹ̀tí ẹ lọ bá wọn kankan bẹ́ẹ̀ hálà yẹn ni wọ́n hálà kó tó di pé àwọn ọmọ yẹn gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tuwé sí
3: ọlọ́pàá
2: àti wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn ọlọ́pàá.
3: Àwọn ọlọ́pàá mélòó lẹ yìnbọn ni?
2: Èmi ò mọ bí wọ́n ṣe yìnbọn sí wọn kàn ṣáà gbọ́ tí wọ́n ń yìnbọn.
3: Àwọn ọlọ́pàá ní ọlọ́pàá mẹ́ta ló fara pa.
2: Ẹ wọn lè parọ́ ẹ̀kọ́ sí mi ò fojú rí ní ìbẹ̀ yìnbọn ń bẹ̀ bọ̀ mo gbé dání instantly tí mo dẹ̀ rí pé èmi náà mo sọ fún ọ pé wá àlè bàjọ́ bàjọ́ tí mo ti á ń lo fa nǹkan ẹ̀sìn.
3: Ṣé àwọn èèyàn yín tẹ́jọ wà ń bè lóyìnbọn lọ́lọ́pàá?
2: Àwọn náà ni.
5: Kí lórúkọ yẹn tẹ ló gbébọn fẹ́yìn lọ?
2: Síbí lórúkọ
3: ìgbọ̀lẹ́ ẹ̀yìn iṣẹ́ wo ni síbí ń ṣe?
2: Union lòun náà.
5: Láti gáràjì wo ló ti wá ń tẹ̀?
2: Ìfẹ́ ló ti wá.
6: Unit wo ni tọrọ ti ń?
2: Ìgbìṣẹ́ pẹ̀ ní station.
1: Ẹ̀yin àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí tẹ́ sí láǹfààní àti gbọ́ wà. Wọ́n ní wọ́n ń pẹ nìkan ní síbí. Èmi jẹ̀ ni ó bèrè pé ṣé síbú ìmùkọ́ ni àbí síbí ìbúbẹ̀? Síbí táwa mọ̀ yìí tá a fi jẹun lé ni àṣé síbí èèyàn tó ń jẹ́ síbí? Nígbà wọn wá káàbọ̀ mọ́ ọ lọ́wọ́ tó lóòyìn ọkàn gbé dání dákun ṣé ìbọn jẹ́ búrẹ́dì àti bọ́tà àbí búrẹ́dì àtàkàrà téèyàn papọ̀ máa fi omi tútù máa fi sẹ̀ǹgẹ́ ṣọ́hún ní ọwọ́ ọ̀sán tó rùn bá mú fẹ́rẹ́fẹ́? Ọya ẹ tún máa bọ̀ lórí ìkànnì Facebook o. Ìyá tó fẹ́ ṣàlùwàlá tí ìbọn lọ rèé bá ń kókó sẹ̀ bá ń gbé fọ́nrán ọ̀hún sí báyìí lísì pápápá bá ń gbé fọ́nrán ọ̀hún sí àwọn tọ́wọ́ tẹ̀ náà á wà á gbé fọ́nrán tiwọn náà sí láìpẹ́ láì jìnà. Ọya ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn. Ẹyin ìbẹ̀lẹ̀ ti láǹfààní láti wò ó pápápá ó bá ń gbé fọ́nrán ọ̀hún sí kalẹ̀ láǹfààní àti kúrò ńbẹ̀ kíní ọ̀hún lágbára pọ̀ wọ́n ní síbí ẹni bá nǹkan kan fẹ́ gba gáràjì lọ́ba di woro sí woro. Ìyá tìbọ̀ bá lẹ́sẹ̀ rẹ̀ o.
7: tí ọmọ ṣe wá sí wọn wá pè mí wípé a ní rádì flagyara à ń bọ̀ flagyara ní ife wá ní bó ṣe wá dìde mo wá ní kí n gbé omi tí màá ṣe dání ife ìbáná so mo ṣe gbé ẹsẹ kan sínú ṣọ́ọ̀bù mo kàn gbọ́ gbúra ní ẹ̀yìn ibi dì í so màá fọwọ́ kan báyẹn jẹ́ ti wà ní.
1: Yóò yà yà yóò tún súnmọ́ bíi 60 o.
7: Àwọn ọ̀gbìn náà sì ṣe ní tiyan ITK lẹ́gbẹ̀ẹ́ kan. Àwọn aṣe ti à ń bọ̀ nínú ilé ọ̀dọ́ wa. API ìgbẹ́ náà láti ń ṣe. Ọ̀gá wa ààrẹ kan kò ní alága APC wa. Ọ̀dọ́ wa náà láti ń ṣe. Mo ti wá fi ọwọ́ kan gba ara mi láì ní pé ìdíje wa ń bẹ̀. Ìyẹn wá ń bẹ̀rẹ̀ ló ti wá wá lẹ́yọ. Salaudeen Kehinde Asanat.
1: Ìyún bẹ́ẹ̀ ẹni tọ́wọ́ wá tẹ̀ lísì orí mú ẹsẹ̀ fi hun ṣọwọ́ sí ọ̀nsìn ẹni tọ́wọ́ tẹ̀ tí ń jẹ́wọ́ pé ẹnìkan bẹ tí ń jẹ́ síbí ẹnìkan bẹ tí ń jẹ́ níbà ẹ̀yìn ara àṣogbo ta ní ń jẹ́ níbà gan-an. Ẹníbà ló mọ̀ ìjórí kẹ̀yìn náìsì àbí nǹkan kọ́ lọ́kọ́ ẹníbà ló mọ̀ kíní kara lé ta ní ń jẹ́ níbà gan-an. Ọmọ alágbà pọ̀ o nígbà tí ń ṣe àpá tẹnujẹ́wọ́ rèé o.
8: Ṣáìdọ̀ pé ẹ̀mí ayé kí ló gbé yín wá sí ẹ̀.
2: Ẹni tó gbé wá síbà ni pé fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná sí àwọn àṣírí ẹni gbàǹgbà gáràjì tí táìmù wọn dẹ̀ tí tò torí sàtífíkẹ́tì tó wà ní ọwọ́ wa fọ́ yẹ sí. Ìyẹn ni ó wá sọ̀práìsì sí ọgbà. Báwo ló ṣe máa gba gáràjì gbàtà dé dé gáràjì àdẹ̀rí fóònù àtàwọn ọmọ ẹ̀wọ̀n àtàwọn ọmọ fóònù wọn jọ wà ń bẹ àdẹ̀ní agbára kankan tí a fẹ́ ṣe wọn. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí gbogbo pé kí gbogbo
1: àwọn fóònù ń bá wọn lọ rèé gba gáràjì.
2: Ní ká wá ṣe mítìn.
8: Ẹ̀yin mélòó ni?
2: A pọ̀ àwa uni chairman àtàwọn branch chairman kọ̀ọ̀kan náà. So gbàtà dé dé bẹ́ẹ̀ ọ̀gá wo tí ìdè gbà ni.
8: Kalọ̀gá yẹn.
2: Alówólé ọkọmọlẹ̀ wà pé lórúurú ni alówólé ọlámọ́mí. So ó dẹ̀ sọ̀rọ̀ ní orí fóònù pé ká mọ́ fà wá lọ́wọ́ pé ká mọ́ jáde pé a máa ká dúró dédé torí àwọn àṣírí ilé iṣẹ́ wá bá wa ga pé ká dẹ̀ mọ́ bẹ anybody jà pé àfi tí gómìnà bá tó sọ̀rọ̀ ìyẹn tí gómìnà bá fẹ́ ni lòun máa bá wọn ṣe. So ìgbà tí adẹ̀wà ń bẹ̀ àwọn ọlọ́pàá dé.
8: Kí nígbà táwọn ọlọ́pàá dé wọ́n rí yín pẹ̀lú ìbọn ẹ̀yìn mélòó lẹ gbẹ̀gbọ̀n ẹ̀.
2: Àwa márùn-ún ni mo fi torí mi gan ni ìmọ̀bọ́n yìí mo fi ṣètò bí ọlọ́pàá búra bọ́ ó dùn fún mi ó fẹ́ yígbó ló gbé fún mi pé kí n bò gbé dání má wù mí ọ̀dà náà mo.
8: Kí ló ń jẹ́ pé yígbó?
2: Àti ó fẹ́ ráǹpù ní smoke tó fẹ́ fà ló fi gbé fún mi pé kí n bò gbé dání mo wá bá gbé dání. Àwọn ọlọ́pàá fi dé so àwọn ẹ̀ wá ń hálà pé ṣé àwa là ń jà ni àwọn àṣírí tó tí wọ́n gba gáràjì ní ọjọ́ àìtí ìpè gan ẹ̀jẹ̀.
1: Wọ́n dàbí ẹni pé ẹ rí eléyìí tí mò ń kò hàn lórí ìkànnì Facebook àbí ẹ̀yin tẹ̀ ń wò ó. Kò hàn lórí ìkànnì Facebook ẹja ṣe báyìí jẹ́ ń sójú òpó lẹ̀ ń gbìyànjú àti tó gbọ́ ẹ̀ papọ̀ lọ́wọ́ ni ẹ̀ ká sáré mẹ́nu kò lápá abẹ̀hún pápá káwọn aráàlú náà dá sí ẹ bàjọ́ bá sọ̀rọ̀ ẹ báwọn olóṣèlú sọ̀rọ̀ èé ṣe tọ́jẹ́ pé tètò òṣèlú bá ti ń bọ̀ gbogbo aráàlú dandan ni ká káyà òkè ní sáà lè ṣe ẹ wo àwọn ọ̀lú ńláńlá. Wọ́n bá fẹ́ ṣètò ìdìbò ńbẹ̀ kò ní sí pé ẹgbẹ́ ọ̀lọ́bíṣẹ́ oníkálukú lè kó omi iṣẹ́ tí ó kẹ̀ bọ́ síbi ibùdó ètò ìdìbò yóò dìbò yóò tún padà sẹ́nu iṣẹ́ ṣùgbọ́n Nàìjíríà àti ilẹ̀ Adúláwọ̀ ẹ máa gbọ́ àtàgo mẹ́fà dájí àbá ago márùn-ún ọkọ̀ gbọ́dọ̀ rìn tí ó fi di ago mẹ́fà rọ̀lẹ́ torí pé a fẹ́ ṣètò ìdìbò. Ọjọ́ wo la tó dàgbà sókè gẹ́gẹ́ bí orílẹ̀-èdè látìgbà tá a sọ pé a ti gbòmìnira. 070-6949-3000 tàbí 070-144-75770 lórí ìkànnì Facebook ìrọ́pọ̀ ńbẹ̀ bí bàbí. Ahmed Sulaimon wọ́n ní well done ṣeun the pathfinder èwo tún ni pathfinder báyìí wọ́n mọ̀ sọ mí ló kọ tí àbí ọ̀sọ́ mi ọba jẹ́ pé ìtọ́ba dáa náà bá ní mọ́gbà ẹnìkan náà lọ sọ mí ní the talent man. Ọlábísí Adébọ́lá Alice wọ́n ní God will save us in this country. Pastor Ayọ́lá Onílùúdé wọ́n ní where is this ngba so pe awa losogbo te tun ni oda osogbo ni o osogbo roki eh iya afin badejo Esther won ni congratulations wo le tun ke wa fun bayi o eh Daniel Adewole won ni now I know that these people are not going there to serve their people. They are going there to serve themselves. Jen gbe awon ipe tin seju wele wele o eh ka mo bi meji si meta. Hello.
9: Hello.
1: O koyin ati bi te tun pe e ka aro sa.
9: Omo wa lu segun father ro ati ruwa.
1: E ruwa. Oya.
9: Ben. So you ba ma balo no ni yi. Jo e gba soke gege be ni so. Oye ku ma ri bayi. Eh? Yo ya lu tun kirun o lo ko ba.
1: Ah.
9: Oye ku ri bayi den e tun gbon gede ni so. Ike eni eni ko mo gbe bo dani se je fence tabi ba ro to ni ko bo ngba dani
1: o na la bi
9: le o ko ma ri bayi o awon oloselu wa jo kan kesi o awon mo ton be loke okun awon wa lu awon mo lomo e ko eto omo ba lu se gbara ni ru lati ru wa
1: e ba nki gbogbo eru wa e so mu te pe te da se ya tun mu pe kan si meje se eh hello
10: hello
1: o ko yin ati bi te tin pe sa
10: oruko mi ni gani olon ta lati abekuta
1: eh eh abekuta oya
10: oye ko ri bayi e ba wa ta ma dibo fun yin na e ti fe ma patọ la patọ yin ta n gbe boti ta de ni joba lo so go lai se loru
1: eh eni ta ni joba e ba won ijoba lo fe dibo an lo fe dibo now
10: ah ibo ru wo lo fe di se bo leleyi ibo ko leleyi empower lara ni mama mama ni wa lo ti du mi sin awon ti won de pe bo le won lowo o wa bi ko gbe joko si to lo ko mo ti won pa mo to wa nlo ika kiri iru elba ti won te so yen ba yen o da bi se ba do lo wa
1: asayin da mo ni
10: obo da du ku kon ben ba do to je ba ni ate ti jo jari
1: eh
10: be ni da ko mi no n gbe tele na
1: ah olagba o
10: ino le nde ni mo nbe
1: eh
10: bo ben ba ya ti do jari ni owo de garage
1: se gboro leyin na ni
10: emi o kin se gboro
1: kilo wa sun yin de bi ja kilo wa sun yin de bi ja
10: am bi driver ni mi na
1: okay
10: o no mo se wa kon ni omo ere wa lata bekuta ile ati ede jo ja mo bi ti yen ru ko leyin o tun wa tu wa ba mi ja la bekuta bi
1: ah ah o ma ni we nu o da esum te pe te da si esum te pe te da si eyin ah olagba po aya je ntun da ipe kan lohun se ka wa un ni ringe un abi eh eh ringe ah ro po nbe hello
11: aditu
1: eh ri pe mewa tun sele nduniyan bayi
11: eh ku ni damu won ni ti omo
1: ami atayin na o
11: wa le o le bo wo tomo tomo ati yawo
1: ami atayin na ami atayin
11: abi ri pe to sun le die e ku e wo omo baba wo lati ta isi ni bi nta bere le kan bi a ba wa ifi aja guto le se se won baba lo won oja emi eye la je mi ara ko
1: eh o re beto e wo papapa tori akoko nlo eh eh oda je ntunda hello
12: aditi
1: me wa nsele ndunia
12: ari bi ko la ko ni baje
1: mi baba abejere o
12: e
1: ko owo lo mi e ko owo lo mi
12: kọlọ ma kilo ọfọ mẹni kọlọ ma kilo ọfọ mẹni to ra won oloselu awon oranyan awon ọmọ ti won be loke okun awon obi ni eja pe awon ọmọ wa eyan ba ki eyan ba won soro pe e ma rora yin pe ọjọ lati yin o ti da kọlọ ma kilo ọfọ mẹni o se ti ku be eyan ba ba awon oloselu soro ba won o le gbọ ọmọ eyan ni keyan kilo ọfun e ko eto
1: e seun to e pe te da si oroke lori toni pe de lápá abẹ̀hún lórí ìkànnì facebook ń bọ̀ wá fún ẹ̀yin náà ni ń bọ̀ wá ka kọ́mẹ̀ǹtì yín o bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí ẹnì kọ̀ọ̀kan ẹ bá ń ṣí ààrẹ mẹ́wàá mẹ́wàá ẹ dákun ẹ má ìgbé kú ńbẹ ẹ ṣí ààrẹ mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ẹ̀yin ọkàn tèmi náà kó sì ṣàdúà fún yín láṣẹ lọ́wọ́ ọlọ́run lódùmarè láàbí òní kangun sọ́dẹ̀dẹ̀ wa ha eléyìí tá a fẹ́ rọ́lù yìí wọ́n fẹ́ dàbí ìgbà tí ẹ bá ń wo sinimá àgbéléwò ṣùgbọ́n kì í ṣe sinimá àgbéléwò nígbà tí ẹ kọ́kọ́ ṣe rìpọ́ọ̀tì wọn ọ̀hún mo bá pe dẹ́sí lórí fóònù dẹ́sí à rìpọ́ọ̀tì yìí máa fẹ́ lè pọ̀ jù ṣé bó o ní ṣe àdóòdẹ́hun kí ni kí n pè sí iná tí ó fi dáhùn ó ní à ìmú obi àbàtà mẹ́ta orógbó mẹ́ta àtàrẹ mẹ́ta ìmí òṣùmàrè àti bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ́tí lẹ̀ pọ̀ jù o ba ni ra ogun fe ah mo ni ogun fe se eh desi so fe se oro ta nso yi dabi awada ke sawada o se ti gbo ri pe ki eyan ju loru ganjo ko si ba ya agbalagba legbe ke se grammar re o e se ha enu ekun okun e fe lamba le e ri video oni bi kan ta lo njo kan ta ti lo re se se wadi baba oni to ba ya mi photo ko ni han mo ni ah baba si atra ewo eh desi lo ma ran mi eh mo desi ni gbogbo n tin ba dawo ngboro desi ni eh ado deti desi fun mi baba oni an to ba ya mi photo ko ni han mo ni si atra re wo eh eyin na fe gbo yoku e je mi fiyan ta pa abi kan na eh oluwa ni olusagutan mi emi ki o salai ni tori pe mo mi rin ni papa oko tutu o si to kan mi lara eh ẹ̀tẹ́ tí ilẹ̀ pọ̀ jù eléyìí arábìnrin ọ̀hún ló jí ní nǹkan bí aago méjì gérégé èmi ti gbọ́ rí pé wọ́n láwọn aráabí máa ń kiri lóru ká tiẹ̀ lámọ́lẹ̀ wọ́n láwọn òkú máa ń kiri lóru bẹ́ẹ̀ lè máa gbọ́ tó máa polo ẹ jẹ́ rán ẹkọ́ o ní nǹkan bí aago méjì lóru ẹ ṣe gbá wọ́n láwọn ọ̀lú kan wà tí máa tó rí bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé fíìmù ni o mo rí kan lónìí ọlágbára pọ̀ wọ́n ní bí aago méjì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kan géètì kókókókókókó wọ́n láwọn ti ẹrù pé ìyá tí ń tàgbó ní gáràjì ló dé lóru ìyá alágbo ilẹ̀ ti ṣù ó ní kìí sí ìyá alágbo ata lòun ta o láago méjì lóru ọwọ́ ajẹ́ kí n rántí fíìmù kan báyìí tí wọ́n wò tí wọ́n ní téèyàn bá wá kanlẹ̀kùn lóru ọ̀ gbọ́dọ̀ sílẹ̀kùn tọ́lọ̀ rèé sílẹ̀kùn wọ́n ìran tó kọ fíìmù wọ́n pè ya oníyá àbejì àmì àbí kí ni wọ́n tiẹ̀ ń pè ná òǹtẹ̀ àbí kí ló pè wọ́n nígbà tí ẹ̀rú jìnnìjìnnì bo ẹni tọ́kọ́ sílẹ̀kùn jìnnìjìnnì bò mọ́lẹ̀ ta òun tọ̀ ń dà kò rí ẹ̀yin tí ẹ̀ bá tí já gbálà ìtàn tẹ̀ ọkọ̀ ṣe ná ń bọ̀ ẹ̀ kú kalẹ̀.
13: ìgbà tẹ́mi máa fi tẹ fún torí wọ́n mú náà lọ́wọ́ padà mú náà dé ó tó bí kò fọ̀.
14: ní àárọ̀ yìí ní ìdájí.
13: No, emi wa nle mo sun. Bẹ́ẹ̀ni ọkọ̀ bí yẹn bá ṣí lẹ́kọ̀ọ́ yàrá yẹn máa fi ní ọmọ àgbo ló ń gbọ́sẹ́ nípa ló bá sí máa fi gbọ́dọ̀ lórí bẹ́ẹ̀. Mo kàn ló fẹ́ jókòó sí ilẹ̀ lẹ́yìn mo ní kí ló dé bọ́lẹ̀ sí wá mo kàn sáré dìde lórí bẹ́ẹ̀
14: jù
13: láàárọ̀
14: yìí
13: nìkan bí fọ̀.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
15: Bí ìtòtú yẹn, èmi ṣáàrí tẹ́niyẹn ń kọlẹ̀kùn páṣẹ́jì. Pọ́pọ́pọ́pọ́ ta ló ń kọlẹ̀kùn máa wọ orí ike tòtù tòtù. Kíni ìyá alágbo wa ń tàbí tòtù tí wọ́n fi dé láago mẹ́ta? Èmi wá tún sọ fún ọmọ náà, ìyá alágbo ẹ ló kọlẹ̀kùn ẹnìkan nínú ilé wọ́n bá yín pé wọ́n bá yín sílẹ̀kùn. Wọ́n bá ní ìyá alágbo kọ́ ìyá aláta ni mo ní èmi bá ṣàfihàn ti yáyà èmi ṣàfihàn ti wíńdò ìpé tó bá di láàárọ̀ pé màá lọ bá ìyá alágbo gbá kí ló wá ṣẹlẹ̀ tí wọ́n fi sọ fún mi pé ẹ̀ẹ̀ta gba ta lẹ̀ ń tà. Ṣé wàá wọ yàrá tí ń lọ?
16: Kò dẹ̀ sílẹ̀kùn ṣíṣí.
15: Kò dẹ̀ sílẹ̀kùn ṣíṣí nǹkan pọ̀ wá ń sọpráìsì ẹnibọ́dì ni.
16: Màmá ẹ̀ ti ṣàtẹ́ àwọn ilé ìdí ẹ̀sọ́ tuntun.
0: Àdìtú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Jẹnẹjẹnẹ ọ̀rọ̀ ó débi tó lóògùn ti gbé sá.
17: Ẹ̀yin àáfàá ńláńlá tẹ́ ẹ mọ̀ dí tí à ẹ̀yin ń jàlá bíi tẹ́ ẹ mà pàdé àlúdí ọ̀rọ̀ lé ayé ẹ̀yin wòlíì tí ń bẹ lókè gàgàrà.
1: Tí ò ní lágbára pọ̀ lónìí báyìí ó gbé nǹkan míì dé o èèmọ̀ ló kutu pẹ́bẹ́ pẹ́bẹ́ ọ̀yá ọmọ báyọ̀dé ọgbọ́dọ̀ dira ń bi tá à ń lọ yìí ẹ kànlẹ̀kùn kókókó ó yẹ sílẹ̀kùn ìta ayé ẹ sílẹ̀kùn ilẹ̀kùn tẹ́ ẹ sí yìí ayé ni kọ́ já sí ẹ kànlẹ̀kùn kókókó ẹ sílẹ̀kùn ìta ọ̀run ilẹ̀kùn tẹ́ ẹ sí yìí ayé ni kọ́ já sí. Ọmọ Báyọ̀dé ọya gbé fídíò ọ̀hún sórí ìkànnì Facebook Facebook Splash FM 105.5 Ìbàdàn Splash FM 105.5 Ìbàdàn ọya o àgbẹ̀ kínní ọ̀hún dé ìmọ̀lúkú tó pẹ́bẹ́ pẹ́bẹ́. Fọ́nrán tẹ̀ ń fẹ́ wò yìí yóò lágbára pọ̀ o òun rèé o ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ̀ ń gbọ́ wá ńlé. Inú yàrá ẹni tó wọ̀ rèé o láago méjì lóru wọn àṣìṣílẹ̀kùn lẹ̀.
17: ṣùgbọ́n wọn ti géètì o.
18: Ìgbà tó mi máa fi tẹ fún torí wọn mú náà lọ padà mú náà dé ó tóbi tó fọ.
19: Ní àárọ̀ yìí, ìdájí. Fún ọ̀gọ́ mi tó fọ́ láàárọ̀ yìí. Ẹ wọ́n lè bá
18: wọn. Náà èmi wà nílé mo sùn. Bẹ́ẹ̀ni ọkọ̀ bí yẹn bá ṣí lẹ́kọ̀ọ́ yàrá yẹn máa kí ní ọkọ̀ máa gbọ́. Mo mọ̀ ṣe ní
17: kó. Ẹ rojú ìyá wa náà o. Nígbà bá tásìkò. Jìnnìjìnnì bò.
18: Wọ́n ti wọ́n lọ sí sílẹ̀kùn wọ́n fẹ́ wọ́n lọ́fẹ́ jó. Bí ìtòtú yẹn, èmi ṣáàrí tẹ́lì yẹn ń kọlẹ̀kùn.
17: Ṣé ń gbọ́ o?
18: Pásẹ́jì.
17: Ẹ ra ta o, láago méjì lóru. Ìyá náà fẹ́ bá sọ̀rọ̀ yìí o, ìyá tí wọ́n bá lọ́gànjọ́ òru, àwọn lè fẹ́ gbóhùn wọn yìí live and direct. Ẹ máa bọ̀ lórí ìkànnì Facebook o, Splash FM 105.5 Ìbàdàn, Splash FM 105.5 Ìbàdàn, bí n bá níná jó lórí omi. Ẹni lọ rèé bu èrò rẹ̀ wá ní ká ẹ sọ fún mi. Tó, wọ́n ní ìyá mi náà. Ìyá mi náà ńlẹ́ o, ṣàlàáfíà lẹ́wà, kí lẹ wá délé wa lọ́gànjọ́ òru. Tó, ìbẹ̀yìn àgbààgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí o, ìbẹ̀yìn ọmọdé tó fojú ṣe kékeré tó sì finú ṣàgbà, a kí gbogbo oyún ẹlẹ́ o, bẹ́ẹ̀ bá jèbùrẹ́ ẹjẹ písà, bẹ́ẹ̀ bá sì jẹ písà ẹjẹ sàwámà o, ẹ má mu gàrí o, torí àsìkò òtútù la wà. Bàbá ní ká sọ mẹ́díkálì, ó ṣeéṣe kí ìyá yìí kọjá wípé torí pé wọ́n ti ń dàgbà. Gẹ́gẹ́ bí onímọ̀ science, wọ́yá wọn ti ń dàgbà. Mọ́tò wá dàgbà náà lóru kéèyàn máa kàlẹ̀kùn ní nǹkan yóò aago méjì. Ẹjẹ́ ń tiẹ̀ bí ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí. Bẹ́nìkan bá kàlẹ̀kùn yín láago méjì lóru kókókókókókó. Tí
1: e wa ni tanu to ni atalo nta la go meji loru se silekun abe ni silekun e da mi lo lori kan ni Facebook te laya ti silekun ka ti e wa ni pe ke ti e se pe nta kan yin ro gan ko ti e wa je ko boya iya yi o boya eh won ti e ni boya tori agba to ti nde nkan kan se eyin le silekun la go meji loru eh ah e tin dara yin lohun abi e down sori kan ni Facebook eyin agbagba te nbe nle yi eyin oda eje nsoju opo le ja fiyan bi meje se meta enika adekunle arileyan ka oni awu never open the door or let ekun sin yin le de ni silekun bo ba keyin ati yawo yin nu le nko to je pe iya wa de loru pe kokoko ntata o ibeyin lo kun to ye ke bo waju pe mo de o eh avi ah olagba opo olagba opo olagba opo je n dan tin pe ohun lohun eh hello
20: Omo jata gan ni won fe ra.
1: Eh.
20: Ojo wo gan ni an gbe wa gan ke ma gbe lo.
1: Ah. Alaba ko re.
20: Emi na ni o. Ah.
1: Ki won ni kokoko mo bo gbe wo de la go meji loru o. Eh.
20: Ya gbe senu ona.
1: Ko
20: gbe se ma gbe lo wo gi bo.
1: Eh. Eh se wa bo ta.
20: Eh di adide.
1: Okun ma ni.
20: Ya gbe ni ka ka le ko ka la go mi ah.
1: Ibi
20: tori be ba tun da gan o tun le mu yin lo
1: eh
20: aya mo wule ze kini ka mo down
1: ah
20: o ma gbe wa to ma je teyan ni ko gbe mu ona
1: iyun lagba o iyun lagba o e seun lori kan ni Facebook eh emi na ti so moro pe o se se ko je wi pe ojo ori ti po lori iya yi o se se aisan kan be ti won pe de se dementia ni won pe ni nkan kan o se se ko ri be eh baba si wa nso nipa

0: Mommy, did a golden one get me quite well?
1: My own self.
2: Mommy, you try. But I beg, eh? Suffering with this milk, oh.
1: No be me, oh. Now the golden one 3-in-1. It don't get milk inside.
2: Milk inside? Get golden one 3-in-1. Milk follow and come for your creamy, nutritious enjoyment. You don't need milk, oh. Just pour water, mix, and enjoy. Golden one, make every day golden.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
4: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: àdètú mẹ́wàá ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Tó ẹ̀yin àgbààgbà ti ń bẹ lóde lẹ́yẹ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Kábíyèsí rẹ̀ Ọlọ́run àgbàlagbà. Abẹ́ẹ̀ rí ibi tá a ti bára wa báyìí. Níbo la tún já sí báyìí? Àwọn ọ̀dọ́ làwọn ọmọ yìí, ọmọ 22-23. Tí mi ì bá pè mí lórí fóònù báyìí àbí tó bá bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Omi já sí bọ́ lójú mi pé ha! Kí làwọn òbí yín, kí ni wọ́n ń wò tẹ́ fi débi tẹ́ dé yìí? Ẹlòmíràn ni ẹ̀yìn òun ló ní kóun lọ, kí ní kankankan. Nígbà ayé ìyá rẹ̀ wá ní kọ́ ọ lọ tó di wàhálà báyìí, ìyá rẹ̀ ò ní pa àti ṣe nǹkan kan lórí ẹ̀ mọ́. Jẹ́ ń dáhùn èèyàn lóhùn ọjọ́ òun rebi àná, òun rebi àtiwọ̀. Hello.
2: Àdìtú o.
1: Mẹ́wàá ń ṣẹlẹ̀ dúníà.
2: Ọmọ mi fẹ́ ṣàkó ní bá jẹun.
1: Àṣẹ.
2: Òkun mi ni sáré ìdàpá ọkàn láti tàgbà kan lọ́yàn Ìbàdàn.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ṣé ẹ ti rí yín? Ẹ ṣeun. Ṣé rí ọ̀rọ̀ àwọn ọmọ yìí? Ó dunni títù sí ni lọ́kàn. Ẹ wá rí n tó wá ṣe ń bẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé òbí mi gangan ni a sọ pé kí ọmọ ẹ lọ. Bó ti jà sí pé a rí àwọn ọmọ mi tí wọ́n dìdí ń sá lọ fúnra wọn láì sí pé àwọn òbí wọn mọ̀. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà leléyìí, èrò wọn ni pé àwọn fẹ́ lọ gbógun bọ̀ sá wa látara wípé bóyá bí orílẹ̀-èdè ṣe rí bí gbogbo nǹkan ṣe rí fún àwọn òbí wọn. Ṣùgbọ́n bó ṣe wá rí náà leléyìí, ara máa ro àwọn ìjọba náà ni. Gbogbo ọgbọ́n tó bá lè dà, a ṣáà máa ń gbọ́ pé àwọn ará òkèèrè tó já sí pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọmọ wọn lápá bí wọ́n á dẹ̀ lọ, wọ́n á lọ mú àmọ́ wa le. Bó tiẹ̀ pa àwọn tiwa náà gbìyànjú láti lọ káwọn ẹlòmíràn wà le. Irú àwọn eléyìí ó yẹ kán ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú yín láti lọ máa kó àwọn ọmọ ìwà le. Káwọn òbí náà wá jọ̀ọ́, kí ló mú àwọn táwọn ò lè sùrọ́gù? Àwọn ọmọ kéékèèké tí ẹ gbé wọn mọ kan tí wọ́n lọ ṣe lọ́hùn, wọ́n á parọ́ fún wọn pé ẹ iṣẹ́ ń bẹ́lẹ̀ fún wọn lọ. Wọ́n á lọ bá yí àwọn ọmọ jẹ kalẹ̀, worú àwọn tó ti lóyún nísìn, ta ló fún wọn lóyún tọ́mọ? Àbí ẹni tó ń ṣiṣẹ́ nọ̀bì ṣe yóò mọ̀ bọ̀ yẹ́ nìkan ló ní oyún? Olóòkó wa yẹ kó ètò.
1: Ẹ ṣeun tó ẹ pè tẹ́ ẹ dá sí, ẹ ṣeun. Ẹ ó kẹ nìkan péré, ẹ dá láǹfààní àti múṣe. Ẹ lóò.
3: Ẹ kààrọ̀ Àdìtú.
1: Ẹ mà ṣeun, ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
3: Agẹ́lani láti mi.
1: Láti.
3: Igbó olóyin ni sà.
1: Ẹ ọya, igbó olóyin.
3: Ẹ nǹkan tó kọ́kàn mú bẹ̀rẹ̀ pé àwọn wo ni wọ́n mú ní aláwọ̀ máa ń bá mi gbọ̀wọ̀ fún wọn?
1: A mi máa gbọ́ yín dáadáa.
3: Mo ní àwọn tí wọ́n gbọ̀wọ̀ fún àwọn ọmọ yẹn.
1: Ẹ ọya mò ń gbọ́ yín.
3: Pé àwọn gan ló yẹ kí wọ́n kọ́kọ́ wá mú. So àwọn kan ní ẹ̀sà ipasẹ̀ àwọn kan ní ẹ̀gbà débẹ̀. Wọn ò lè gbéra wọn débẹ̀ tí báyìí pé wọ́n lọ gbọ́. So àwọn yẹn ló yẹ kí ìjọba wọn mú kí wọ́n sì fìyà jẹ wọn. Then irú àwọn òbí, irú àwọn tí wọ́n ń pè pa àwọn òbí àwọn mọ̀ sí o, kí wọ́n pe àwọn òbí yẹn náà, ẹni tó bá jẹ̀bi nípa rẹ̀ kí wọ́n fi ìyà tó dógbe jẹ́ yọ jẹ́ àríkọsí fún ẹlòmíì tó tún bá fẹ́ rán mọ́ rẹ̀ lẹ̀. Then ní ti àwọn ọ̀dọ́ náà, ọmọ míì náà ò gbọ́ràn. Kí wọ́n fi àwọn iye kọ́ àkọ́gbọ́n irú ọmọ nísìn wọn ti bá iye wọn jẹ́. Gbogbo ohun tí àwọn ọmọ bá já mọ́ lọ́rùn ni káwọn máa wo wàhálà lóko. Ẹ tẹ̀síwájú yàrá.
1: Ẹ ṣeun tẹ́ ẹ pè tẹ́ ẹ dá sí. Orókè fún tòní bàbá wa Anthony Bodúnì láti London. Mo dúpẹ́. Ẹ ṣeun. Mr. Bisola láti Benjamin lọ́hùn. Akinyin ẹ kú dédé àkókò yìí. Mr. Adé jẹ́ láti Island kọ́ làwọn ti máa ń kàn sí wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ọdún láti Màyá Alájọ Láyínká ìyá Yusuf gbogbo wọn lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ tí wọ́n sì ń láǹfààní. Àti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Sammy Òjò lórí ìkànnì Facebook. Wọ́jú Adé Èjìlọlá Bashirat HM Will Adétòrò Alàbí Okoye Emeka Adéyẹmọ Babatunde Gbadébọ̀ Láìdé Àdúrà Gbèmí Olúwa Gbọ́ Tèmi Adéṣọlá Peter Adéwùmí àti bẹ́ẹ̀ lórí ìkànnì Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orókè fún tòní o láti pè mí lẹ́yìn ètò yìí. Bọ́yẹ fẹ́ darapọ̀ mẹ́tò yìí ni o, àbí ẹ fẹ́ bá mi sọ nǹkan kan lẹ́yìn ètò àbí nǹkan kan wáyé ládùúgbò yín tẹ́ ẹ fẹ́ fi tó mi létí 070-36-26-86-88 070-36-26-88 8688. Oh, no, ni WhatsApp number. Te back with the back one. Ele send the message lori WhatsApp. You see, dial on 0703626 8688. Follow me. Lori Facebook, Shewan Aribikola. Lori Instagram, Shewan Special. TikTok, Shewan Special. Mo se wa lapa abe onu ama bi obe ni besu atelese asi benawo a lo loni a tun pada wa njo mejo e ba ni ama de bayi la ni de ba nle se won ari bi kola ina njo giri osa ina gori ele feju toto e seun
4: onkile omile onkile omile
5: splash 105.5 fm the integrity station
6: Kekule gba o ko so fun toko
7: Aye
6: FM 105.5
7: Aye
6: so fun ko ye ko sama

0: ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. owó tó lé ní 50 mílíọ̀nù naira 50 mílíọ̀nù naira ló wà nílẹ̀ láti pín. káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 táyò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: èyí bọ̀ gan o ẹ jọ báwo lè mí ṣe lè ta.
0: o lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1#

ẹ káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.5 FM tó wà nílé fún Bálafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. Tọ́wọ́ ẹgbẹ́ yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá live and direct níbikíbi káàkiri àgbà ńlá ayé ẹ lọ́ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Àbí lórí Jẹ́gàmọ̀ Fan Family àwà ń bẹ̀. Lórí TikTok @topstriker100 lórí TikTok. Ẹ tó láǹfààní àti wò wá. Ìyẹn lápá abẹ̀yẹn. Ó yá pápápá láti bẹ̀yẹn àsìdègó. Mo fẹ́ ká sáré mú ẹnu ba àwọn nǹkan kan. Pàápàá jùlọ wọ́n ti sa FIFA team of the tournament. Wọ́n ti sa wọ́n. Àwọn afẹ́ wo àwọn agbábọ́ọ̀lù tí wọ́n sa yìí. Ṣé wọ́n deserve láti wà ńbẹ̀? Àbí ta lọ́ yẹ kọ́ wà ńbẹ̀ tí ò sí ńbẹ̀? Ta lọ́ wà ńbẹ̀ tí ò yẹ kọ́ wà ńbẹ̀? Àwọn nǹkan tá a fẹ́ mú gbọ́ lọ́sàn inú. A sáré sọ̀rọ̀ pẹ́ ká tó wá bọ́ sórí àwọn ìròyìn míì ọlọ́kan ọjọ́ kan lápá ibẹ̀ yẹn. Ok, ṣùgbọ́n kí n tó lọ bẹ̀ yẹn, ikọ̀ ti Newcastle, wọ́n ti jẹ́kọ̀ di mímọ̀ wípé ikọ̀ Arsenal bí ìgbà téèyàn kàn ń fi ẹnu yàrá ọbẹ̀, ó ní gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé o, pé ayé ẹ mọ̀ dá wọn lóhùn o, bí ìgbà téèyàn kàn ń fi ẹnu yàrá ọbẹ̀, ó ní gbogbo ìgbésẹ̀ wípé ẹyin àti ṣe táwọn fẹ́ sanwó Bruno Guimaraes o, igbádo ogójì èrò ọwọ́jà. Ikọ̀ Newcastle dẹ̀ ń jẹ́ kó di mímọ̀ wípé ibi táwọn dúró lé lórí ni wípé tí ikọ̀ Gunners tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ń sọ bí wọ́n bá ra agbábọ́ọ̀lù yìí, àwọn ti ní agbábọ́ọ̀lù táwọn náà fẹ́ kówó lé lórí látinú ikọ̀ ti Frankfurt lórílẹ̀‐èdè Germany. Wọ́n ní Ugo Lassen látinú ikọ̀ ti Frankfurt, Eintracht Frankfurt lórílẹ̀‐èdè Germany. Wọ́n ní làwọn fẹ́ kó owó ìlé lórí. Wọ́n ní ṣùgbọ́n show off nìkan Arsenal ń ṣe o. Wọ́n ní gbogbo ohun tí wọ́n sọ lórí ẹ̀rọ ayélujára nìkan ò náà ni ó ti mọ pé gbogbo eléyìí tí wọ́n ń ṣe yòókù, gbogbo yòókù tí wọ́n ń sọ yẹn, wọ́n ní òfútù fẹ́ tẹ àṣà tí ò nìkan ò ní. Bẹ́ẹ̀yàn ọba arajà ìwo làbúrò ọmọ pariwo kí orí ẹ̀rọ ayélujára rantọ́ra kó gbójú kúrò ńbẹ̀ kó kúrò lórí rẹ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ tásínà ò rí bẹ́ẹ̀, wọ́n ní chọ̀chọ̀chọ̀ wọ́n ń ṣe káàkiri o. Ẹ rajà tẹ́ rà kẹ́ kúrò lórí ọwọ́ yẹn. Èwo ni ara eléyìí, ara eléyìí ẹnu lásán lẹ́sìn níbi àtàkà. At the end of the day, àwọn tí ò tó yín wọ́n padà wá ajá kiri àbí. Ṣebí ojú kan tẹ́ jókòó sí náà nìyẹn tẹ́ ti ń sọ̀rọ̀ pé ẹ̀yin Roger Morgan.

0: Rogers Morgan, ẹ pariwo ẹ láti January. Títí tó àwọn èèyàn tiẹ̀ ti wò pé bẹ́ẹ̀ ṣe pariwo láti January tẹ pariwo wọ. Inú oṣù kẹfà pé ẹ ti wò pọ́n ti wò pé ó ti sẹ́ẹ̀tì fún yín ni. Àṣé ẹ kàn ń pariwo Rogers Morgan fún ẹni tí ọ̀rá lásán ni. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, the biggest sim in London lọ́padà rà mọ́ yín lọ́wọ́. Àwọn èèyàn níta ni wọ́n ní Chelsea ni lọ́padà. Pé fún díẹ̀ yìí, ẹ sọ fún Gunners kí wọ́n ṣò working níbi chọ́chọ̀ọ̀chọ́. Ikọ̀ Newcastle lọ sọ pé wọ́n ní àwọn òrọ́jọ́ mú lọ́wọ́. Àwọn náà fẹ́ kówó lórí ọmọ. Àbí sọ́dí ìgbà tẹ́ bá wá di pé ẹlòmíì ti ra ọmọ tán fẹ́ rà tán. Kẹ́ tó wá máa kó wà lù sí yín bọ̀. Ókè ẹ wá ìsì. Ikọ̀ Newcastle lọ sọ bẹ́ẹ̀. Ó yá láti bẹ̀ yín àsìdègò. Ẹ já sáré lọ sínú ti àwọn agbábọ́ọ̀lù tí wọ́n kà kalẹ̀ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Agúndéré wò yí ọ̀gbẹ́ni James Aremu.
1: Akúndéré wò yàtọ̀kùn, mo kí gbogbo ara lé pé wọ́n kàsàn.
0: Bákan náà gbọ́ ni Sikiru Ayinde ojú ètèrè.
2: Akúndéré wò yàtọ̀kùn, akúndéré wò gbogbo ẹ̀yìn ara lé. Akáwọn tiwa, ọ̀tá ni wọ́n ràn mí dópè.
0: Ọ̀gbẹ́ni Tijani Olóko dáná.
3: Akúndéré wò yàtọ̀kùn, akúndéré wò gbogbo ẹ̀yìn ara lé.
0: Now, àjọ FIFA ti gbé jáde, oríṣiríṣi náà ni ó ti jáde. Kálukú ló ti ṣe tiẹ̀ lọ́lọ́kan ọjọ́ kan pé ẹ bá bá ń wo àwọn agbábọ́ọ̀lù tó kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Oríṣiríṣi àwọn iléeṣẹ́ ìwé ìròyìn náà ni wọ́n ti mú àwọn agbábọ́ọ̀lù lọ́lọ́kan ọjọ́ kan, ṣùgbọ́n àwọn èèyàn ń dúró de ti àjọ FIFA gangan. Tàjọ FIFA ti padà jáde, ó ti jáde. Asọ́lé olédè Cabo Verde, ìyẹn Cape Verde, Fòzíà ni wọ́n mú gẹ́gẹ́ bí asọ́lé tó jẹ́ ti àkọ́kọ́ nínú best 11. Kí lẹ rí sọ sí.
1: Atọ́kùn lápọ̀dọ̀ tèmi, tèmi bá ní kí n wò. Ọwọ́ iwájú yẹn mi ò rí lè ní yóò.
0: Asọ́lé.
1: Ókè nípa asọ́lé. Nípa asọ́lé lápọ̀dọ̀ tèmi, ó ti fihàn yáyàyàyà pé n tó bá ti ní ṣe pẹ̀lú pé àwọn èèyàn vote. Torí hype wípé goalkeeper Cabo Verde táwọn èèyàn expect pé nǹkan kan lè ti ọwọ́ wọn yọ pẹ̀lú tọ́gbà kojú àwọn orílẹ̀-èdè tó ṣe kan rìn Spain tí kò yẹ kí Spain score then kojú orílẹ̀-èdè Argentina náà. Ṣùgbọ́n lápọ̀dọ̀ tèmi kò yẹ kí ìfẹ́minú àbí hype lásán kó overshadow start tó wà nílẹ̀. Torí lápọ̀dọ̀ tèmi tó fit ti bẹ̀rẹ̀ náà kò ju Unai Simeon lọ.
0: Tá a bá ń sọ nípa start tó wà nílẹ̀ sẹ́yìn náà pé gbogbo save Unai Simeon ní tournament mẹ́wàá péré ni.
1: Torí pé ó ní àwọn defenders tí wọ́n.
0: But this is a goalkeeper tó jẹ́ pé in a game ó ti níbi ṣe 15 kan ni tó fi bá record.
1: Bẹ́ẹ̀ tó fi
0: ẹgbẹ́ record. In a game yẹn o.
1: Atọ́kùn tabani ká fa lọ sẹ́yìn ká fa lọ
0: bọ́ọ̀lù. Pẹ̀lú èjẹ̀
1: fine, but ká wo glory tí ó ti bẹ̀ yọ fún Unai Simeon, ká wo fún Kílọ̀n Polúkọ̀ ẹ̀ sí
0: Vosíà. This is not collective achievement o. Individual.
1: But fún Asọ́lé tó concede go ẹyọ kan throughout the tournament. Mo sọ̀rọ̀ Unai Simeon fún Asọ́lé tó concede go ẹyọ kan tó dẹ̀ ní bóyá bí 7 clean sheets.
0: How many shot on target ni ó fèsè?
1: Ẹgìyìn ó ṣe fún ọ̀tẹ́ àwọn ìwọ̀ba tó fèsè ó ṣe bẹ́.
0: Ó fẹ́ mú best goalkeeper àbí keeper to best 11.
1: Best 11 lápọ̀dọ̀ tèmi.
0: Wọn ò kí ṣe gbé golden glove
1: lẹ́yìn. Mo mọ̀ lápọ̀dọ̀ tèmi, mi ṣe prefer pé Unai Simeon ló yẹ kó wà nbẹ.
0: Opinion ni. All right.
2: Lápọ̀dọ̀ tèmi, mo rò pé tá a bá ń sọ nípa Asọ́lé ìyẹn Wòsí ayé, mo rò pé emotion lásán ni ó pọ̀ ju àwọn nǹkan tó jẹ́ technical kinní tán wò wọn lára lọ. Tá a bá wo orílẹ̀-èdè Asọ́lé orílẹ̀-èdè Paraguay, mo rò pé lára àwọn tó ní save jù, òun ló tiẹ̀ ní save jù ni.
0: Throughout the tournament.
2: Bẹ́ẹ̀ ni. So like 23 or 24 save. O ni ta ba wo Asọ́lé fun ti Colombia na. Ẹ̀ẹ̀kan péré ló concede goal nínú

0: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT imparts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
1: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suites is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for student of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury Lifestyles.
2: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Ọ̀rọ̀rọ̀ ìsebè ni mo fẹ́ ra jà rẹ. Ọ̀rọ̀rọ̀ àbúrò tí olórúkọ kẹ̀. Ọwọ́ rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀ pé
2: rántí pé ìfà máa fani lákòóyá o. Ọ̀rọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
3: Ọ̀rọ̀rọ̀ Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ ọ̀rọ̀rọ̀ ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
2: Ọ̀rọ̀rọ̀ ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
3: Bẹ́ẹ̀ni, ò parọ́.
2: Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, ó sì mọ̀ pé wàá gbádùn
3: oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà ṣe.
2: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀rọ̀ ìsebè Devon Kings ni ọ̀rọ̀rọ̀ ìsebè tó dára.
3: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
2: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Túndé ọ̀rẹ́ mi.
5: Sọ pé special.
6: Special.
5: Lẹ́ẹ̀kan sí.
6: Special.
7: Ẹ̀rí tó yanni lẹ́nu.
8: Special.
7: Tóbi ọkọ̀.
8: Special.
9: Atẹ̀látẹ̀ special tó ti dé o.
10: Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí yóò yí ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 14 Friday àti ọjọ́ 15 Saturday oṣù keje ní o. Ní déédéé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-3145. Lẹ́ẹ̀kan sí 081-34-77-3145. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
11: Prepared for global opportunities.
12: Study at Trinity University, Yaba, Lagos.
11: We combine practical learning with real-world experience so you graduate confident and career ready.
12: We equipped you with skills the world demands.
11: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
12: cybersecurity, computer science, accounting, economics, marketing,
11: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
12: Trinity University, building on the rock.
13: Eka bo pada latoju oja. Ikanitis Plus 105.5 FM. Ele to wa nile fumala velele nile bado. Ya talo tao tanjo kwenye ugbado foiz out. Then you must end up on my way. Level 1500 nibi kibi ka kriya gbanla ye. Elo kani bani dore. Facebook Ikanitis Plus 105.5 FM. Abi lori TikTok at Top Striker 100. Lori jake ma van family na awa mbe. Ebariba, o ti wole o. Karim Adeyemi, Karim Adeyemi. O ti gbada de, o ti towo bo wi adehun pelu ko ti Barcelona. Titi di odun 2031. Adehun odun marun o na ni won fu Karim Adeyemi o. To Nigeri United ni ka pe e mo pe ohun ati Hansi Flick won jo sise po dada ninu ko agboje to lede ti Germany iyen national team to lede ti Germany e bariba ni bayi adehun ti wo papo koda o ti towo bo wi adehun di odun 2031 adehun odun marun ni o le n to tumo si pe Karim Adeyemi ni saa ti n bo yi inu ko Barcelona ni gba mi dada ijoba atalo Ala Madrid, Mr. Raymond, Owo Tutu, Mr. Rafiu Raymond Owo Tutu, Ijoba Atalo, everybody be in Madrid, Emma to Dana Bayi, Barcelona Emma to Digbe Karim Adeyemi, Mbola Egbe Babayi. Beze Egbe ni Oteloro Barcelona o, Fiko Madrid, Beze Mpakani Katunruwe o, Bayi na Zenze Dengbe Kanana Tungbe Mi, Oda. Fíìmù fẹ́ bẹ̀rẹ̀ ní August kọ́ ni August fíìmù máa tó bẹ̀rẹ̀ ní August ẹ wò ó kó tó di pa tẹ̀sọ́wọ́ wájú ẹ jẹ́ jásáre jájáre fún ẹni tó jowó lówó pápápá jásáre yìí kòtò ti káṣẹ̀ *347**100**147**100#* ta ló lówó yìí ₦50,000 080 ló bẹ̀rẹ̀ rẹ̀ ọ parí pẹ̀lú 3679 lọ parí sí 080 lọ bẹ̀rẹ̀ rẹ̀ ta ló lówó yìí ó ti connect lọ́wọ́ kan. Ẹgbẹ́ kọ̀ yìí kó tó di pé owó ọ̀wọ́ gbó lọ o.
8: Hello.
13: Hello, Ekasan o.
8: Ekasan o.
13: Ikanni Splash lati n pe yin oruko yin atadugbo te wa isa.
8: Isaka Mustafa. Ti oruko mi.
13: Sa?
8: Isaka Mustafa.
13: Mr. Mustafa lati ni garage abi kile pe.
8: Ya.
13: Igba wo lati n play cash?
8: Pasia.
13: Ti e ti jeri.
8: O ti jeri le.
13: Ekan.
8: Bon.
13: Ele le je ngba yin.
8: 50k.
13: Okay. Ẹ tó ti jẹ́ ₦50,000 lọ́sàn yìí. Congratulations. Wọ́n máa pè yín àṣìṣe àbọ̀n ṣe pè yín gbà yín náà ṣe máa pè yín. All right. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn láì dé ẹ̀nà pẹnu má jẹ́ àfagùn rárá. Mo ní àlejò mo ní ilé iṣẹ́ kan bí tábà sọ nípa information wàhálà tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ń dojú kọ nípa apá afẹ́ ṣe nǹkan afẹ́ àǹgàbí afẹ́ ṣe nǹkan afẹ́ ṣe gbásàwò lórí ẹ̀rọ ayélujára ẹ mọ̀ gbogbo ẹ ti dìrì ọ̀run pẹ̀lú ai èèyàn wá kù sórí pé bí wọ́n bá sì dúró lójú tó sì wà lórí ọwọ́ tó wà látijọ́ yìí tó wà lórí ọwọ́ tó wà látijọ́ ọwọ́ ọwọ́ àwọn analogi tó sì wà lórí analogi táyé ti kọ̀yìn sí tó tí ìjà sí ai ọ̀nà kan ṣoṣo rèé ọgbọ́n àtinúdá kan rèé tọ́jẹ́ pé ai yóò fi máa ṣiṣẹ́ fún ọ tó ò nílò láti da ààrẹ láàmú jẹ́ ń gbé ọdẹ bẹ́ẹ̀ ǹjọ́ mọ̀ páwọn àwọn olórin àwọn hip hop artist àwọn artist yẹn ọ̀pọ̀lọpọ̀ orin tó ń gbọ́ tí wọ́n ń kọ ẹlòmíín ọ̀gá kọ lyrics lásán ni tó bá ti kọ́ kalẹ̀ báyìí tó ti script rẹ̀ báyìí ai ọba kọ ntẹ ai bá wa kọ fún yá ẹsẹ wọ studio yọ wa lọ tún kọ ai ti sọ gbogbo ẹ di yóò ti create beats everything fún ai láyé wà báyìí tí wọn náà bá wá fẹ́ nímọ̀ nípa ai ọ̀nà kan ṣoṣo rèé torí pé àǹfààní kan ti sílẹ̀ báyìí láti ní ìmọ̀ nípa ai tí ayé tó ibi ayé bá dojú kọ ẹjẹ́ àwọn náà bá wọn kọjú bẹ́ẹ̀ orúkọ yín àti ilé iṣẹ́ tẹ̀ ń ṣojú sà.
14: Orúkọ mi ni Aselebe Titus.
13: Mr. Aselebe Titus láti
14: ilé iṣẹ́ Effusion.
13: Effusion.
14: Yes.
13: Ok, orúkọ ti yín sà.
14: Orúkọ mi ni Aselebe Ṣẹ́gun láti ilé iṣẹ́ Effusion.
13: À ń gbò ti jẹ́ pé Selebe Selebe ni tẹ̀gbọ́ntà fúnrò yẹn ṣe. Tábà sọ nípa Effusion, kí ni nǹkan tẹ̀ gbé dání kí gàgà ló fẹ́ ṣẹlẹ̀ gàgà báyìí?
14: Ok, ilé iṣẹ́ Effusion jẹ́ ilé iṣẹ́ tí we depend on AI to make money in the financial market. ta ti ba ni ma so ni ede Yoruba AI la ma fin pawo ninu ni financial market
13: o ti ni gbogbo to ba ti ni se pelu ojoro aje
14: ojoro aje yes so yes
13: ti o ni mu pa lara to de wa legit
14: to wa legit so AI la fin trade e mo laye atijo be se so pe analog pe
13: o za ma monitor ka ke o ni
14: ko ma monitor bo nisin yi ta ba ti install app yen sori phone yin AI lo ma trade phone fe niyan a de ma pawo every day you don't need to do anything
13: eyin ba ba so ni party AI nje eyin en to ba je yi pe ko kawe nko ti o lo le iwe kankan
14: well ko gba pe o kawe to ma je lo AI yes e je nfi example kan fun yin
13: okay
14: o da bi awon to ba awon to ni shop ki loruko awon to si ya photo nsin
13: okay awon
14: to ni shop to si ni shop to robo ni shop to robo ni studio o si studio mo o
13: ọgbọ́n
14: AI ti gbaṣẹ́
13: o ti gbé
14: o ti gbaṣẹ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ and mo sọ fẹ́nìkan ní lẹ́kọ̀ọ́ oúnjẹ kan mọ́ ní AI ṣe máa sọ ìyàwó tó ní kálukú máa fẹ́ fún tó bá ti tẹ́ sí ìwà tó ní aṣọ ibi tá a lọ nìyẹn o
13: ibi ti di technology
14: ń lọ nìyẹn but now a ní òkè ẹ̀yìn tẹ́ gbé fóònù sọ́wọ́ tẹ́ ṣe wà ń lé tẹ́ wà ń bíṣẹ́ omi ẹni owó tó bá ń ṣe
13: kò dí lọ́wọ́
14: àtò
13: kò àfẹ́tì ẹ̀ ti wọ ọmọ
14: tó ń bá ti fi AI sórí fóònù ẹ tó bá dẹ̀ ti install ẹ̀ sí nǹkan tá a máa ṣe fún ẹ òun lẹ fẹ́ gbọ́ níjọ Saturday.
13: Yes, ibi tá a lọ gangan ládé yìí lẹ́yìn tó túmọ̀ sí pé ọtún lánìí Saturday.
14: Ọtún lánìí.
13: Sẹ́mínà wà àbí.
14: Conference lele
13: fi ṣe
14: sẹ́mínà tó kàn máa wá because tó ń bá dé gate tó ń bá tí nọ́mbà tó ń bá fún wọn tó ń bá tẹ̀sì sí wọn tó ń bá mú nọ́mbà ẹ̀ wọ̀n
13: ní wọlé
14: lele ò ṣe sẹ́mínà.
13: Conference lele tẹ́lẹ̀ tó túmọ̀ sí pé ẹni tí bá ń bọ̀ ó ti gbọ́dọ̀ ti gba àtẹ̀ránṣẹ́ kan
14: àti nọ́mbà síìtì
13: ẹ̀ láti ọ̀dọ̀ yín àti síìtì ẹ̀ tó ẹgbẹ́ bọ́bá ṣe ń wọlé orí síìtì ẹ̀ ní
14: ọ̀dọ̀ ọ̀ ẹnìkan ló pè mí pé òun fẹ́ má búrò òun dání mo ní tó bá fẹ́ má búrò òun dání wà á gba nọ́mbà
13: àbúrò rẹ̀ ọgbà tiẹ̀ ni kìí ṣe gbé ẹrin mi ti sẹ́ǹdì
14: sí tàbúrò mi náà
13: rè
14: ọtún lani ijọ Saturday ó dẹ̀ ma wáyé ní MOF 21
13: Event Center Adé Ọ̀yọ́ roundabout ní Ringroad ní báyìí
14: ojú títì lọ́wọ́ so nọ́mbà tó máa tẹ
13: ago mélòó ni.
14: What's it 11 o'clock
13: ago mọ́kànlá láàárọ̀ 11 a.m.
14: láàárọ̀ okay
13: báwo wá ni wọ́n sì wá gẹ́ẹ̀tì tí wọ́n wọlé.
14: Now nọ́mbà tó máa tẹ yes tó máa ti tẹ yes nọ́mbà yìí wọ́n máa fún ọ ní code tó máa fún wọlé
13: ẹn tí wọ́n máa ti send yes yẹn èso ẹ máa dá wọ́n máa text message
14: sí padà code sí wọn tó máa fi wọlé àti address fún àwọn tí ò mọ ring road so nọ́mbà yẹn ni 070-61-81-44-10 kí n tún nọ́mbà yẹn pè gé 070-61-81-44-10 òun ni nọ́mbà yẹn
13: farabalẹ̀ pé lẹ́ẹ̀kan
14: sí okay kí n tún farabalẹ̀ pé nítorí àwọn kò kọ́ sílẹ̀ 070-61-81-44-10 òun ni nọ́mbà yẹn.
13: So ẹyin tẹ bá wọn sọ nípa AI àwọn èèyàn kan ní pé AI mi sìn pé àdàmọ̀dì rẹ̀ náà tún wà ṣẹgbọ́n só lóòótọ́ ni pé àwọn kan tún ń bẹ tó yẹ pé AI yóò bí AI ṣe wà yẹn o pé wọ́n tún ní fake AI.
14: Èmi ò tí gbọ́ fake AI o ó depend but bí oníkálukú bá ṣe program ẹ̀
13: àti pé bó bá ṣe nímọ̀
14: ìmọ̀ sí tó bó ṣe rí ni
13: bó bá ṣe ní àní tó ìmọ̀
14: nípa nǹkan yẹn tó program ẹ̀
13: bẹ́ẹ̀ torí bí ọba program ẹ̀ nítorí ọba ran AI ní
14: AI ṣe
13: bí ọba wa program ẹ̀ dáadáa
14: tó bá ní kí AI gbóúnjẹ wa fún yín bíbá yín sìn agbóúnjẹ wa á tún sọ fún yín thank you.
13: Ìyẹn ni pé n ti yan program fún
14: ọtọ program fún ni every morning wọn máa gbóúnjẹ wá fún yín so I need the.
13: Ṣùgbọ́n tí wọn ò bá wá program ẹ̀ bẹ́ẹ̀ o ṣe ṣe kọ́mọ̀ sí sẹ́ẹ̀tì wọn fẹ́ kọ́ ṣùgbọ́n láti jẹ́ pé gbogbo tó ní ṣe pẹ̀lú programming and other things.
14: Wọ́n tẹ̀ ti install ìyẹn ti wà already.
13: So lọ́jọ́ Saturday báyìí.
14: Yọ lọ́jọ́ Saturday ẹ máa gbọ́ gbogbo ẹ̀ ẹ ní láti ṣiṣẹ́ mọ́ àwọn tó bá wá ń Saturday yìí tó ń bá wá gbọ́ ẹ̀kọ́ bá ṣe fẹ́ wọ́n ti fẹ́ ṣe tó ń bá kó ọmọ ẹ̀kan lọ resign ní ọ́fíìsì wọn.
13: kan lo resign to se bere ti o ti mo nti o pada temi
15: jo mo so mo tun pada wa so igbe
13: e tun pada wa
15: mo tun pada wa si ba wa so di pelu
14: be ni
15: e to sise owo ni o e sise joba ni o ise to ba ma se to ba ti wa Saturday to ba ti wa be after Saturday
14: ni mo 21 ring road
13: o lo resign bi se so a pe wi be e pe number e ka ma lo
15: okay number 070-6181-4410 070-6181-4410
13: Ko so wo wole
15: No.
13: Ateranse ni kan
15: Ateranse ni
14: of any balance
13: Eyin tan bere se ti gbo ko so wo wole Ateranse ni wo e contest mo si fun yin ni message pada pe number re re
14: ko ti to wole don ma fi wole
13: bo se je niyan lati le se expulsion e je mi o ma lo number ti won pe yen e ti ateranse si won da yin lo la pa be yen e je bi o ma lo fun tosan yi tori pe iroyin ti wole losan emi ni gankan mo se to Desmond to the J ajo wa nbi ni oga mi ni sugbon gba mi mo pe lo omo mi ni ehe ko je bo se lohun o je la pa be yen ola latun pade lagbara lohun ti ola ohun e ku kale

0: Ah, Ben, ya ki nyebi pe e kaso, ni bo gobi siya tini amfani, la ti magboye koni ti omolu abi.
1: Oh, yes, ke.
0: Ayo no lufe ti wa awa akinyin, si owo ishe, si ongbira.
1: Ongbira.
0: Eku kara kata, si aje, si ongwogba.
1: Ama dupe u.
0: Eku kako, kato, boni. Se ye wo dada.
1: Ewo gore wo do didi.
0: Se yokan, kodi mokan la.
1: Ah, omolu abi ni won.
0: Se mokan la, se kodi mokan le ni adofa.
1: Won de seru e.
0: Se mokan le ni adofa un. Se ko ni odo bi merin din ni ogun.
1: Wa ma lo odo le legbelegbe.
0: E je ka ma ye wo dada. E kan ni omolu abi, o na ni awa n pe bi ko lelegbe be kan ni to tayo ni.
1: Oh yes ke.
0: Tori pe ori eyan lolufe wa o. Wa nbe,
1: o wa nbe.
0: Agbede agbo fi kogbon re. Eroyin ta fin ja yin tan ni o pe mewa le pe tele oye elogun eni gba egbegberun to tele igberun awon isele na lo nsele lawujo wa o sugbon adura ti wa fun yin na ni wipe oro bi ekun bi ose bi adantan ogun ka wole di fese jole koni bo sodo yin be ko ni mo ona odo awa na
1: ami o
0: dan ko gbe yi awo mu wa fun yin ke le bade awo daran a mu wa fun yin ke le ni eje roro a o mu wa fun yin ke le doru ewo àmú àfẹ́kẹ́ lè dìdàmú àdúgbò ẹ ń bá gbẹ́jà wá nítorí yín ẹ dákun ẹ̀yẹn fi tùúrù yanjú ẹ̀
1: bẹ́ẹ̀ ni
0: ẹ ń bá gbẹ́ kúkùdé bí eré ẹ̀ra mẹ́họ ẹ padà ẹ lọ mórí wọlé yín ẹ jẹ́ wọn ó pè yín lọ́mọ ọ̀lẹ́ o ìyẹn sàn kọjá kẹ́ ẹ fún ní kúkù kan àbí méjì kó ṣe wó ló ń kẹ́sí yín lọ́rùn mo ní ẹ mọ̀ wá gbẹ́ran tẹ́ ẹ pa láì dórí odò ṣe rí pé ọlọ́run ní já dáràn o
1: ami ami
0: tọ́lá ni aládélájà lorúkọ tèmi yé ìròyìn ní àwòkọ́ṣe rẹ ọmọ tán sọ tán sọ tán gbúra yé àpẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ.
1: ó dé ẹjẹ́ máa kí pé ẹ̀ka àsán ní gbogbo ibi tí ẹ̀yìn ti láǹfààní àti máa gbọ́ ilé òkèrè lẹ́wà o déédé àkókò tá a bá yín òun náà la kí yín o à ń kí yín láti kàn ní ọmọlúàbí splash 105.5 FM ilé funfun báláwo fẹlẹlẹ nílùú ti ìbàdàn gbáǹkọgbìn ìròyìn lágbédé o àwọn ìṣẹlẹ tó ti ṣẹlẹ láwọn abìkan tí ẹnà pàjá délé òkèrè lọhùnún àwọn ìṣẹlẹ yìí ìṣẹlẹ tó lágbára gbáà ni bó ti lágbára tó òun náà ló fi gbáǹkọ tó sì ṣe bẹẹ tó régbì àwọn ọmọ fi já ẹ lájà tán ni o kẹ ẹ lè bá mọ wípé ìṣẹlẹ ń ṣẹlẹ lóòótọ kìkì dáa kẹyìn ó gbọ kẹ ẹ fi kọgbọn ẹ gbọ kẹ ẹ fi ṣòdiwọn ara yín ẹ gbọ kẹ ẹ lè bá mọ pé òfin orílẹ̀-èdè wa nàìjíríà ń kọ kò jókòó kalẹ̀ lásán o kò sì gbé tún fúdù dání ó ṣiṣẹ́ bí ìmọ̀nà wà lágbára lọ́wọ́ ọlọ́run ọba àtàwa àtẹ̀yìn ànílùfin ilẹ̀ yìí o àwọn àkòrí eléyìí tí ìròyìn ọ̀hún bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ bó bá dójú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹ láti máa fetí yín kóyàwó ìròyìn ilẹ̀ yorùbá lẹ́jọ́ nu ìyá àdínníyìn náà ni o aminat adeto badmus òun lorúkọ tèmi mọ́tara yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ ńkọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.
0: ó dá ẹ jẹ́ ká lọ sínú àkórí kan tó jẹ́ wípé gbáǹkọ́ gbè ó ṣe ni láàánú torí pé àwọn ikọ̀ àgbésùmọ̀mí wọn ni wọn dẹ̀mí ẹnìkan légbodò bẹ́ẹ̀ ni wọn jí àwọn èèyàn tó tó ogójì gbé lọ ní ìpínlẹ̀ zamfara àti àwọn agbègbè kan nípínlẹ̀ kwara ìwé ìròyìn the guardian òun ló jẹ́ ká rí gbọ́ àgbọ̀nyẹ́bẹ́ sẹ́tìgbọ̀nyín lọ́sàn-án òní.
1: ó dáa ní ìpínlẹ̀ jigawa wọn ní iléeṣẹ́ ọlọ́pàá wọn mọ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí alágbára kan kí wọ́n lè mọ irú ikú wo gan òun náà ló rán bàbá àgbàlagbà kan ẹni ọgọ́ta ọdún ń lọ sí ọ̀run àrèmọbọ nílé ìtura kan èyí ti ń bẹ ní dúṣe bó gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé tó fi ń di gbáǹkọ́gbé ẹ̀yìn ó mọ̀ gbọ́ lọ́sàn-án tòní o bá kókó rẹ̀ bá ti tòní o.
0: wọ́n yí ẹjẹ́ lọ sórí tábìlì àjọ ìṣojú pópó ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ṣípayẹ́ wípé àwọn arúfin lójú pópó 63 òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti gbé lọ sáwọn iwájú ilé ẹjọ́ alágbèéká èyí tó wà nílùú ìṣàgámù nípínlẹ̀ ogun ṣùgbọ́n abọ́lá ìkejì ẹ̀ ń kọ́ wọn ní ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbìn ní rèé torí wípé àwọn ikọ̀ agbésùmọ̀mí ti boko haram wọn ní ẹjẹ́ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí wọ́n sọ̀rọ̀ àwọn di ẹ̀rù jẹjẹ kódà àwọn tó fẹ́ ṣe ṣaká míì iléeṣẹ́ ọmọ ogun lẹ̀ yìí bá nǹkan jẹ́ mọ́ wọn láàó awa kọ̀ọ̀kan dágbére fáyé
1: nípínlẹ̀
0: tìjọbẹ́ ìwé ìròyìn the guardian ló jẹ́ àrígbọ́ gbáǹkọ́gbìrẹ́ fọ́tí ọ̀sán òní.
1: ó dá dẹ́rẹ́bà awakọ̀ epo kan òun náà lọ́wọ́ mọ̀ ti bàbá yìí o látàrí bẹ́ẹ̀ ṣe ṣe lálàyé bí ó wa ọkọ rẹ̀ níwàkuwà ó lọ rèé kọ lọ ọlọ́kadà kan eléyìí tí ń fi ọ̀kadà jíṣẹ́ fáwọn èèyàn dispatch rider ni o léyìí tó ń tọ̀ ọ́n sì dágbére fáyé pé ó dìgbò ṣe ní ìpínlẹ̀ cross river wọ́n ní ọwọ́ ti bá arákùnrin kan eléyìí tó jẹ́ pé ẹni tí ò tó òun náà ní ń pera rẹ̀ iṣẹ́ tí ò ṣe òun náà ní ń pera rẹ̀ wọ́n ní í ṣe lálàyé fáwọn èèyàn ni o bebe ti wo yi o ti kose mose o dokita onimosego ibo on lo mo se para yin o ba ti wa ya eyen ma bo wa ko won se itoju fun yin won ni je je mo pe latara be omo ti lu enikan ni jibiti o owo eleyi to to 1,500 naira 500,000 naira bo wa lowo palaba re se sege ba ko gbi matun niyan e gbo o lo so tun ni
0: won yi e je lo sakata ile kan ile to je wi pe o kan awon ebi kan oso eyan marun ninu idile kan won mo se be won dagbere faye eyan ni agbegbe kan o ni ipinle te abia bawo ni isele on sisele
1: kini
0: to se be to fa sababi
1: sugbona
0: e je ka lo sakata jele to ndo la sokere fa kere loju popo eyan ni ipinle ko won ni owo ase kun ofin o se be o ti awa kokan je sun wo ni ekan won lo gba yan o si wa tun mere tetete o fe igbe gba mole
1: nbo
0: wa ni oro de dro baye gba nko gbi niyan e gbo lo san oni
1: o da oba to ni wa ko mo ma saanu fun wa ni o awon isele kan to gba nko to gbi ti n gomi loju eni won woyi oba to ni wa ko ba ni se mo lawujo wa ni o baba kan re ati omo re obirin eleyi to tin lo po odo langba o na ni amo ti jo dagbere faye podigbo se o nigba ti e se lalaye pe kanga kan e tawon eyin olomo alopati ni awon eyin odebe mo won ni omo re obirin lo kokoko ko be nje ki baba na gbiyanju ko yo omo re jade ati baba atomo won ha sinu kanga ohun nigba ti won mo yo jade baye emi ti bo lenu won ni ipile Eko won ni ile ise olopa na ni amo ti nawo ga awon afurasi meta kan o le ti eni awon eleye exhibit oro na ni ka mo won lowo nje ki wa ni awon exhibit ohun o awon obo agbelero awon obo tebo awon ada jarimodi ogun abenu gongo won ka makata won nibo wa loro won de duro banko gbi mo ni e gbo lo so toni o
0: wa yo da e je ka lo sinu ate jade kan eleye ti nsalaye pe so kale layo won ni joba apapo ile de Nigeria na lo tin ki are ile de Senegal baye ko orire eyan sipo re gege bi alaga fun agbarijopo awon orilede e to wa lapa gusu ti ile Africa eyin o ba un osenu re abala keji ohun na ni nje ka ri gbo pe ile ise leto abo DSS won dola won merin o akeko ni ile eko gbogbo nse e to je pe awon ko ajinigbe won se be won ji won gbe lo ni ipinle Zamfara bawo ni won se dola won kini iriri awon akeko na ke wa ni iwe iroyin ko nipa re Daily Post loruko e a gbo yebe set gbo yin lo san oni
1: o da ye iroyin
0: o gaju o
1: pesi do
0: o gaju
1: oro gbogbo to ba ni se pelu obirin be yin na mo pe nipinle aye lorilede wa Nigeria agbejopo awon obirin le to gbo safefe to suje akaroyin awon na ni diju won si tori pe obirin ni wa obirin si la won ta so nipa awon yi obirin kan lo bode o le to poruko te ni Zainab Musa iya lomo ni ngbe ni ketu ni pele Eko won ni bo ti bo ta bayi ibonu re o se lori o wa mu aso re o ro moya o mi wa bere ni bode loju re poro omi gbigbona ni o
0: kin lo sele
1: nje bo lo je won lo se lalaye pe omo ohun omo obirin eleyi ti e se tipa ti kuku pelu e nje je mo pe awon ise olopa nipinle Eko won fe daso bi kini ohun o pelu owo kele to 2,000 naira o na ni a fe fi daso bo oro mole bo gan loro ta so nipa re ise je gan eyin omo gbo losan toni o bakoko re ba ti toni o amo sa ni nkan bi odun mesan seyin eyin ka ile erin wo ajanaku se be o sun bi oke alagba mosoba laje ajibade akande adebayo faleti baba se be ja wahale losun mesan seyin bo lo se je gan bo ni won se je awon opo won ni adimu awon se rewo ni ati se e tun gbo bakoko re ba ti tun
0: won yo da e je ka wa lo sori arigbamu miran leyin to nje ka ri gbo pe awon olugbe e soro kan gbogbogbon eyan loke afa won salaye o won ni egbo ilana atunse afara ti lo nbeun won ni omo ti so dile Eko ajeku si bayi ke gbadare ti an keun ta lo wa kan ta ni won ba soro nbe
1: o ye ka mo
0: o da eyun ati opolopo awon orufe re leyin ti nje ka to le gbo pe esele miran to waye nipele ekiti o
1: okay
0: ni bo oro de duro ile ise olopa ti gbina ya iwadi alagbara awon eko agbebon e ti o fi nkan boju won ko won ni eje mo pe ene eleni to je agbe aroko bodude won mo fi ya je
1: se
0: lo de ti won bi fe na laye lalubaje
1: eni eleni
0: kilo ni se ta lo wa gbe aburo won nbo laburo won wa bawo ni e se ri abi won o ti e ri ni oda ngba ti abaje arin gbogboro yin agbon ye be se ti gbon yin lo san oni
1: oda ojo ewe karun re iwe iroyin the punch iroyin kan be nbe lowo osale o won ni jeje mo bi awon karamba ni eda iko ajinigbe mo beere owo won ni logan eleyi ti awon ise olopa ti agbori wole ini si agbegbe kan eleyi to pe ni andaha won ni awon karamba ni eda ti jiyan gbe yi efe efewe oko wa nkan be won fe igbegbe amole won mustubi won sa lo tefetefe nigba ti e foju gan ni awon olopa ni ipile nasarawa ni eyan melo ni wa lanfani ati dola ko lakata awon iko buruku yi gbankogbe mo tun niyan o e gbo losan to ni amose gbankogbe kan leleyi e to se be to so layo o won ni jeje mo wi pe ile ise ologun oju omi ile ede wa Nigeria o na ni mo ti se lalaye pe owo won o mo ba awon karamba ni eda kan o le to ja pe awon eleyi fifi ni sowo eru o na ni se buruku ti ayan laayo awon omo lomo won ko won le barajo gan won lo re ma fi won sise pe mi po awon omo lomo ki won ko won le barajo gan won lo ma fi won sowo nabi awon omo lomo ki won pale won mo won wa ma gbadele won eleyi mi an bayi lata eleyi mi an bayi lata eleyi mi an bayi lata
0: olorun gba
1: won ni se ri gbogbo awon karamba ni edo awon eti owo ti te baye won ti wa pale won mo won ti lo re fa won le ajo eleyi to gbogun ti fifi ni sowo ri nile yi e ta mu si ajo ti naptip lowo bo gan lowo sese dunle eyan mo gbo losan toni se ri po gba nko o si re gbi
0: oda e je ka wa lesi pele oyo tori pe gba nko gbe miran sele nbe
1: okay
0: won ni owo osekun o fi se be o gbe awon malu mokan de ni ogun kan oko won le ni o
1: ah
0: e da so won ni afi kan won
1: obe
0: won ni e je mo yin pe won lo sagbegbe ilu iseyin won bere si ni da won je ko ye mo je e mo je e mo je e mo je ko
1: isu onisu
0: ilo
1: nla
0: erugbe oni
1: gbe ewedu
0: efo elefo tete nko soko nko won ni a se be won tenu bori ebe o won ba nkan je ma won agbe la ofin ko won le
1: mokan
0: ni ni ogun 19 ni won ni owo ofin ti ko won bayi ta lo ni malu ki won ni to fin so gan na eyin abala akoko nu sugbon le se olopa ni orile de Nigeria selaye wi pe awon oni deyin o a fi gba ti kele ofin orile de Nigeria to ba gbe won janto won ni awon eko agbebon ni eleyi ti won si se be ne ipinle ti rivers wa won lo re demi eni eleni oniyan loniyan legbodo eni eleni o to ja wi pe ise eto abo na lo yan laayo ni bu oro de duro awon obi meta won ni to dan legbodo na pe e gbo ngba ta ba di arin gbogboro yen a gbo yebe se ti gbo yin lo san oni wa ye ka pa nu seke ni e ja lo si eka ikede ati ipolowo ja kan ni omoluabi
1: agbawo
0: wa nibe
1: o wa nbe o
0: baba laye wa niyan
1: o ni
0: pe owo yen fun wa
1: ani lo e
0: ogbo ogba ni
1: ajeda o
2: Babe, why are you frowning for me now?
3: Come and make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny, because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, levels. WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja. In Ibadan, at White House, at Dewumi Street, Felele. Or in Abeokuta, at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
7: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
6: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
9: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
10: Eku leo. Ah, ebi mpaka si nkan si mi la.
11: Eka bo iya mi. Ile wa je bayi o.
10: Ah, iwana, mo fe unje to yeruku lala to si ta lenu.
11: Hmm.
10: Mo fe ko lo tirin. Mo si se meyen meyen. Mo fe ko sokutu o. Ko gba yagi yagi. Mo si fe ni kia kia. Se le se sa.
11: Be ni iya mi. Golden Penny Noodles lo le se.
12: Golden Penny Noodles. Bi o se fe lo se ri. Je gbadun ojulowo adun Golden Penny Noodles.
10: O se won ko mi. Bi mo se fe Golden Penny Noodles ni gan lo se se yi.
11: Iya to ya yi to si mo toju omo ni.
12: Golden Penny Noodles. O ti wa ni awon ile itaja ni to si re bayi.
13: Airejina laira bu ke okere. Ba ko bi ba ko. Me wa sele ninu aye.

0: waju nu atotun re oni ajo kan be eleyi to ma ngun le ipararo oni wakati merin le ni ogun o lati odaju pe enikane to ba ti rufin ka lo kabo irinoju popo ni ipele ogun kele awon ajo na o pale rufe eni be mo nigba ti o se atotun re pelu akosile iwe royin the guardian
1: okay
0: woni ejo mo pe awon olujejo na ni ko lo siwaju ile ejo eti adajo magistrate fisayo w o kunboyejo be ni won duro waro waro ni waju adajo na won ni be so ti o fi kan won oni pe meta le ni ogota na won rufin o nigba ti number to pupa yo yo ya e duro e ma se lo si bikebe won ni awon kan lara won nigba na ni won gba giri le won bere si ni gbera to ere lelele be won ko ni we waju be won obiketa lati ba nkan je mo awon arinrin ajo lara nigba ti ajo won te waju enikan to la awon araalu loye ni pele ogun loruko aje soju popo afolabi odusi o fi die mule pe ewo looto ni o isele gba nkan gbeye elu abekuta lo n waye to je ololu fun ipinle ogun le to si je pe ohun fi oro jomi toro oro pelu awon oniroyin nigba ti o pare atotonu re oni baba ni aka ni meni meji meta o awon arufin oju popo tan so nipa re yin on ka won ju be lo marun din ni adoje iyen 135 oni lowo wa mu o sugbon sa agbonwo ayewo awon esikeji e eto ko lo siwaju ile ejo oni anje meta ole ni ogota iyen 63 nigba ti o te waju nu oro re oni se ri awon ta nso yi won an bi mokan ni ogbon kan be e ta mo si 31 oni se ra won eleyi won ko do pupo pupo jo
1: oh
0: awon eleyi o ere buruku lelele awajamu oni wahala won poju oni o fi se be ogba won mu oni baba wa ni pe ka pari oro won sibe e je mo pe ngba tan na ro won siwaju ile ejo be ni adajo osengere ogba igbejo won o oni sugbon sa ohun ara wo ebe sa awon eka ise idajo ati awon ile ise le sub lolokan ojo kan lati ma to pinpin e ma fi oju sori awon ka lo kabo awon arinrin ajo awon eyan ti rin oju popo ni ti bu soro orilede Nigeria oni e wa dakun e ri eyin osise ajo esoju popo na e sise eyin gege bi ise e sise eyin lati daabo bo emi ati dukia awon arinrin ajo gbankan gbere foto san oni o
1: o de je tu wo gbankan gbe kan eleyi to sele ni ipile jigawa tori pe ile ise olopa eleyi to wa nbe o na ni amọ ti se lalaye o pe awon ti bere ise iwadi alagbara o ki won le mo iku wo gan o na lo ran baba agbalagba kan eni 60 odun lo sorun arimo bo yen ni ile itura kan ti baba gbera re lo o yen ni lu duse nigba te nti se agbeso fun le ise olopa nbe iyen shishu adam ti o mo yoju ro star na te jade to fi lede lana ode ye won lo se lalaye o bi isile ta nso nipa re o waye ni ojo kankan le ni ogun osu keje odun 2026 ni deede agogan oru oku iseju mewa 12:50 p.m. nigba ti o tesowo waju onise ri ile itura kan ile ti me ni tuse o na ni baba awon eni 60 odun won lo wole ti ile itura na baba bere yara lowo awon to nsise iyen ni ile itura le ti o si fun baba ni yara to nti kokoro be won nigba ti baba o mo gbori wole iyen sinu yara ile itura e to wole si atohun atọmọbìnrin kan léyìí tí a ní ọjọ́ orí tiẹ̀ kò ju 20 ọdún lọ wọn ni náà ni àjọ wọlé sí yàrá ilé ìgbafẹ́ náà o ó tẹ̀síwájú náà àwọn àlàyé eléyìí tó ṣe o pé ní kété eléyìí tí wọn wọ yàrá tán ló wá sí béèrè pé òun nílò oúnjẹ o láti jẹ wọn ni kété tí wọn gbé oúnjẹ òun wá fún tán tó sì jẹ oúnjẹ náà wọn ni gbogbo ohun tí ń ṣe lára rẹ báyìí kò mọ bí tí ń ṣe ara rẹ mọ ni o wọn ló lanu rẹ lẹ ọ bẹ̀rẹ̀ sí ní túpe túpe túpe ó ranjú rẹ lẹ ojúri kankan kan wọn lẹyìn wá àgbà náà ló ṣubú lulẹ̀ gbaragada léyìí tó sì dágbére fáyé pé ó dìgbò ṣe ó ní ọgbà tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn òṣìṣẹ́ ilé tó wà nílé ìtura ọ̀hún wọn sáré tètè wá sí iléeṣẹ́ ọlọ́pàá ilé tó wà ní yàwá wà wọn ní bí wọn ti ń débẹ̀ yẹn ń pẹ́ dákun o àlejò ló jẹ́ o nílé ìtura tọ̀dọ̀ tàwọn ṣùgbọ́n ṣá ó wọlé pẹ̀lú ọmọbìnrin kan ilé tí òjò ọmọ 20 ọdún lọ ẹ wá wò ó bí ti ń ṣe yìí kò yí àwọn sí o wọn nígbà táwọn òṣìṣẹ́ ọlọ́pàá ó dé bẹ́ẹ̀ wọ́n bá bàbá ọ̀hún lẹ̀ wọ́n wá gbé dìgbàdìgbà ó di ilé ìwòsàn ìyẹn ní general hospital tó wà ní dúṣe wọn níbi ẹ ti gbé débẹ̀ báyìí àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó tó wà lẹ́nu iṣẹ́ wọn yẹ lójú wo wọ́n yẹ̀ létí wò wọ́n fọ́ kàn gbá àyà wọ́n gbé ọwọ́ rẹ̀ sókè ọwọ́ di jawara wọ́n fa ẹsẹ̀ rẹ̀ sókè ẹsẹ̀ di kọjọrọ wọ́n pé kò bá wọn jẹ́ pé ayé mọ́ ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé ọ̀run àlìkíámọ̀ lẹ́yìn ìwà àgbà náà ni ẹ wá ṣe lálàyé o pé eléyìí tẹ́ ẹ gbé wá yìí ẹ̀mí ó ti bọ́ lára rẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti wá bẹ ní ìpínlẹ̀ jigawa wọ́n wá ṣe lálàyé o pé ikú eléyìí kì í ṣe lásán ẹni tó ti ká lára rẹ̀ fẹsẹ̀ rìn wá sílé ìtura tó sì wọnú yàrá nílé ìtura ọ̀hún àtòhun àti mọ́ńkere tó gbé lẹ́yìn tó wá jẹ́ pé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ló bèrè fún oúnjẹ ó wá jẹ oúnjẹ ọ̀hún tán wàhálà wá dé ìwádìí alágbára ní láti lálẹ̀ wò lórí ìṣẹ̀lẹ̀ náà ìwé ìròyìn punch ló gbé o ó wá di gbáǹkọ́gbè lórí tábìlì tiwa.
0: Kọ́ lọ́wọ́n bá kó jọ̀wọ́ kí o máa ṣọ́ wa ń bẹ̀.
1: Àmì o, àmì o.
0: Ẹyin èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ púpọ̀ jù fáǹfààní ẹ̀yìn tẹ́ ń gbọ́ wa ò lórí ẹ̀rọ ìléwọ́ yín.
1: Adúpẹ́.
0: Ṣùgbọ́n o tẹ́yìn náà ṣe tán láti darapọ̀ mọ́ wa ní àti ayélujára.
1: A ti wà ń bẹ̀
0: o. Ẹ máa lọ sí ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /FM 105.5 Ìbàdàn ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ ṣe comment yín ẹ jẹ́ kí yẹn kí o máa gbéra. Ìṣọ̀lá Great Ajibọlá Adúpẹ́ Serifat Funke Azeez Adúpẹ́ ní ọwọ́ yín Sanusi Ọlálẹ́kọ̀ Saheed Ìṣọ̀lá Great Ajibọlá Agbọ̀lá Stephen Adúpẹ́ lọ́yìn o Johnson Ìdùnnàbọ̀ Ògúnṣèyí tán.
1: Thank you.
0: Adúpẹ́ púpọ̀ jù Olúwa Ṣẹ́gun Ọ̀dúsì Ọlárẹ̀wájú Jẹ̀lílà Ọ̀lájùmọ̀kẹ́.
1: Èyàn wa ni.
0: Àrùn Nìyáyá Adúpẹ́ lọ́yìn o.
1: Thank you.
0: Alhaji Àjùwọ̀n Adékunlé.
1: Alhaji
0: Adúpẹ́ púpọ̀ jù.
1: Adúpẹ́
0: ní ọwọ́ yín o.
1: Thank you.
0: Beatrice Mba Adúpẹ́ ní ọwọ́ yín. Agbádọ́lá Agnes Adúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà.
1: Thank you. Thank you.
0: Àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn olólùfẹ́ wa Ibrahim Adétúnjì Matthew Cash Akinade.
1: Adúpẹ́.
0: Àìgbọ́ ẹyí wọlé kọ́ngbẹ. Ẹ máa bá wa pín ní mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan. Wọ́n yóò dá ẹjẹ́ ká wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ò torí pé gbáǹkọ́ gbè mìíràn ṣẹlẹ̀. Wọ́n ní àjọ eléyìí ò tó ń rí sí àmúlò àwọn òfin ká lọ kábọ̀ láwọn agbègbè wa pátá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú gbólóhùn àjọ ti àjọ ọ̀hún nígbà tí ó ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni ṣe rí àjọ tó ń rí sí sísàmúlò àwọn òfin ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ló ti bá ta bọ́ńbọ́ o lẹ́yìn tó sì ń ṣe àlàyé rẹ̀ wípé ọwọ́ ṣẹ̀kún òfin ó tún àwọn màálù kan o ẹ ti ṣe ìmọ́kàndínníogún
1: 19
0: nígbà tí ó tẹ̀ wájú nú ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní ìjọba ìbílẹ̀ ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ òun náà ní gbàǹkangbì ọ̀hún ló ti wáyé nígbà tó tẹpẹlẹ mọ́ àwọn ìyanu rẹ̀ pé ẹ gbọ́ bí a bá ní pé ká wò wá wọ́n ní ṣe rí àwọn adarọ jẹun àwọn náà ni ẹ kó màálù wọn lọ ó di wà nínú oko olóko gbogbo irúgbìn tí wọn gbìn inú oko pátá òun náà ni wọn bá kanlẹ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọn ni ẹjẹ́ mọ̀ pé káwọn olóko kí wọn ó tó ké gbàjáre ìjàmbá ti ṣe irúgbìn wọn ní ṣùgbọ́n ṣá ọwọ́ àṣẹkù òfin ìwádìí ọ̀dàkàtà wọn bẹ́ẹ̀ ni àjọ eléyìí tó ń pa dandan pé òfin tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ o a gbọ́dọ̀ ṣe àmúlò rẹ̀ nígbà tí wọ́n ṣàlàyé wọn ní bẹ́ẹ̀ ni àwọn kan màálù ọ̀hún lẹ̀ o ó ti wà lákàtà àjọ náà báyìí nígbà tí wọ́n ṣe àfikún àtúntò wọn ní bẹ́ẹ̀ ni ọwọ́ ṣẹ̀kún òfin ó tó màálù 19 wọn ní ṣùgbọ́n ṣá òfin kan ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ òfin eléyìí tó jẹ́ pé lágbègbè tàwọn níṣẹ́yìn ó ti sọ di mímọ̀ ẹ wo ẹran dídà jẹun ó dé wọ̀ ẹ mọ́ dẹran wá bí o ẹ mọ́ wàá dẹran jẹun bí o nítorí wípé à ń pàgbẹ́ oko à ń pàgbẹ́ sírònà ó ti di họ́wùhọ́wù nígbà tí ó parí atótónu rẹ̀ ẹ tó jẹ́ alága fún àjọ ọ̀hún adájọ́ fẹ̀yìntì adẹ̀rùnkẹ́ adẹ̀rẹ̀mí àwọn náà ṣe àlàyé o pé bẹ́ẹ̀ ni ṣe rí àjọ tí à ń sọ nípa rẹ̀ yé ọwọ́ iṣẹ́ rẹ̀ dúró gbọ́ngbọ́ngbọ́n ni bẹ́ẹ̀ ni pàtàkì iṣẹ́ àjọ náà o ní láti pèsè ètò ààbò tó péye fáwọn àgbẹ̀ kọ́ dáàbò bo àgbẹ̀ irúgbìn wọn ilẹ̀ wọn oko wọn dúkìá wọn wọn ni láì jẹ́ kí ohunkóhun kọ́wọ́bẹ̀ láti ba irúgbìn jẹ́ wọn ní òtítọ́ síbẹ̀ iṣẹ́ àjọ ọ̀hún ni láti dáàbò bo ìpèsè oúnjẹ ní ọ̀pọ̀ kú ọ̀rọ̀ kó láti rí dájú pé oúnjẹ pọ̀ ní tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà ni adájọ́ fẹ̀yìntì wọ́n ṣe àfikún ọ̀rọ̀ wọn adẹ̀rùnkẹ́ adẹ̀rẹ̀mí wọ́n ní bẹ́ẹ̀ ni ṣe rí o ní tìbútòrò àgbègbè tí à ń sọ nípa rẹ̀ yé àti àwọn agbègbè rẹ̀ ẹnikẹ́ni kò gbọ́dọ̀ dẹran jẹ̀wá bẹ́ẹ̀ ẹ ń bá dẹran wá ṣẹ̀kún òfin ó gbé kẹ́lẹ̀ ìbáwí yóò gbé onítọ̀hún wọ́n ní torí pé iṣẹ́ ńlá o iṣẹ́ rere ó ń tẹ̀ síwájú ni ẹ̀yin náà lè nọ́gàn ọjọ́ ìwé ìkẹjọ ìwé ìròyìn The Guardian ọwọ́ ṣẹ̀kún òfin wọ́n tún àwọn màálù mọ́kàndínlógún kan o torí pé wọ́n wọnú oko lóko wọ́n lọ rèé jẹ ọ̀gbìn ọlọ́gbìn ẹ̀yin náà ẹ fojú gan ni ẹ
1: ẹ̀yin náà wò
0: ẹ wò ń bẹ̀ ń ọlọ́run ọba kó ṣàánú wa o.
1: Àmì àti àmì ó dá ó di ojú ìwé karùn-ún ìwé ìròyìn The Nation eléyìí tó jáde fún tòní kò sí wàhálà wọn ní jẹjẹ mọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti bẹ ní ìpínlẹ̀ Cross River òun náà ni àmọ̀ ti náwó gan arákùnrin kẹni ọdún mọ́kàndínlógójì 39 years old man eléyìí tí ọkùnrin kan tiẹ̀ ní ùdẹ̀mẹ ẹ̀pẹ́mẹ̀ ǹjẹ́ bò ló jẹ́ o wọ́n ní bẹ́ẹ̀ lábí ni wọ́n ní jẹjẹ mọ̀ pé arákùnrin yìí ohun tí ò tó ní ń pẹ́ra rẹ̀ o tó sì ń tara bẹ́ẹ̀ lu àwọn èèyàn ní jìbìtì owó èyí tó ṣe bẹ́ẹ̀ tó gbẹnu ókè wọ́n tẹ̀síwájú bí arábìnrin kan eléyìí tó jẹ pé òun wáṣẹ fún àwọn ọmọ tiẹ ìyẹn nílé ẹkọ gíga tó jẹ ti ìkọṣẹ ìṣègùn òyìnbó ti ń bẹ nílùú kalaba wọn ni arábìnrin yìí èyí tí ẹni òun àti ìdẹ́mẹ̀ wọn jọ sọ̀rọ̀ láàrin ara wọn. Dókítà ní wọn ló dà pé bẹ́ẹ̀ ni dókítà ní lóòótọ́ wọn ló ní bẹ́ẹ̀ ni àwọn ọmọ tòun sì ń wáṣẹ bó o níṣẹ́ rẹ ràn wọ́n lọ́wọ́ wọn ló ṣe lálàyé pé tó bá jẹ́ pé ní tiṣẹ́ wíwá o ẹ lọ fọkàn balẹ̀ ẹ ní ní wàhálà bó ti wù wò mọ bẹ́ẹ̀ bá ti lówó lọ́wọ́ àwọn ọmọ yín ti ríṣẹ́ wọn ní ìjẹ́jọ́ mọ̀ pé obìnrin tá à ń sọ nípa rẹ̀ yìí arábíà mọ́ta ó wá gbogbo ọ̀nà láti wọ owó eléyìí tó tó ẹgbẹ̀rún lọ́nà 500,000 naira 500,000 naira léyìí tó sì kò lè lọ́wọ́ wọn látìgbà tó ti wá gba owó ọ̀hún ẹ̀yin kọ́ yẹ ìyẹn yẹn wa èyí iṣẹ́ àwọn ọmọ ò rí èyí owó ìyá wọn ò rí gbà èyí kí wọ́n túbọ̀ ọ̀dẹ̀mẹ̀ sọ̀rọ̀ kó ṣe dáadáa sí wọn wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé ègéèmù ṣèrè òun náà ní fi ọ̀rọ̀ wọn ṣe wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé arákùnrin yìí nígbà tí wọ́n lọ rèé mú ọ̀rọ̀ rẹ̀ tó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Cross River létí léyìí tí ẹ ṣe lálàyé fún wọn bí arákùnrin kan mọ̀ ń bẹ o dókítà ní mà jẹ́ dókítà ọ̀hún sì máa bá yàn án wáṣẹ́ ó gbo lọ́wọ́ tàwọn kò bá wọn wáṣẹ́ wọn ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá èyí tí ẹ tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ọ̀hún wọ́n ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o wọ́n níbi ìwádìí ọ̀hún òun náà ló ti jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin náà èyí tó pẹ́ ní ìdẹ́mẹ̀ ìrọ̀ funfun báláwo ni ń pa dókítà onímọ̀ṣègùn òyìnbó wù ú lóòótọ́ ṣùgbọ́n kò wẹ́lẹ́dàá rẹ o ohun tí kò jẹ́ olóńpera rẹ wọ́n ní ẹṣẹ̀ yìí ò lé ní ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn ohun èlò tí àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ń lò lọ́nà tí ò bófin mu léyìí tó jẹ́ pé wọ́n ti ń bi ilé rẹ̀ báyìí o bó lo ti rí wọn kí ló ń fi wọ́n ṣe ìgbà olo bẹ̀rẹ̀ iṣẹ́ dókítà láìkọ́ṣẹ́ láìmọṣẹ́ láìgbàwí àṣẹ wọn ni gbogbo eléyìí òun náà ni àwọn ìbéèrè eléyìí tó ti ń dáhùn lákàtà iléeṣẹ́ ọlọ́pàá ẹ wá já lọ sínú àtẹ̀jáde kan eléyìí tó bòde láti àkàtà ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Cross River ùdẹ́mẹ Emmanuel ìlókọ tiwọn wọn ni a ṣe lálàyé pé ṣe àrí arákùnrin tá à ń sọ nípa rẹ̀ yìí abolokọ bóokọ jẹ́ ni o ẹni ọdún mọ́kàndínlógójì wọn ni ní í ṣe ó purọ́ gbowó lọ́wọ́ àwọn èèyàn ni ó sì tún wá ní àwọn ohun èlò eléyìí tí àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó ń lò ó ní lákàtà rẹ̀ lọ́nà tí ò bófin mu ó ní òdì méjì ẹlẹ́ẹ̀kẹta ọ̀rọ̀ ni pé iṣẹ́ tí ì ṣeṣẹ́ tó yàn láàyò gan ó ní pe ara rẹ̀ pé òun ń ṣe òun lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí ó ti wò kánná ń bò bíi kólóńgbò inú dẹ́ngẹ̀ lákàtà iléeṣẹ́ ọlọ́pàá èyí ti ń bẹ ní ìpínlẹ̀ Cross River arákùnrin kẹni ọdún mọ́kàndínlógójì òun náà ni ọwọ́ ṣìkú àwọn agbófinró ti tẹ̀ báyìí o látàrí mímọ pera rẹ̀ ní nǹkan tí ò jẹ́ tó sì ń tara bẹ́ẹ̀ lu àwọn èèyàn ní jìbìtì.
0: Kọ́lọ́run ọba kí ó ṣàánú wa ń bẹ̀
1: o. Àmì o.
0: Wọ́n yóò dá ẹjẹ́ kálọ̀kálọ̀ wọ́n wà ọ̀kàlọ̀ sọ̀rọ̀ ìtábìlẹ̀ ilé-ẹjọ́ èyí tí ṣe ti ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó kalẹ̀ sípínlẹ̀ Èkó bẹ́ẹ̀ ni àwọn afurasí ọ̀hún dúró wárowárò níwájú adájọ́ Musa Kàkàkí lẹ́ni tó ṣe àlàyé wípé àwọn ọ̀ṣẹ̀kún òfin ó ṣe bẹ́ẹ̀ ó tú àwọn afurasí kan pẹ̀lú ìlànà pípèsè iléeṣẹ́ kan eléyìí tí ó gbàṣẹ lọ́wọ́ ìjọba tó sì jẹ́ ibùdó tí wọ́n ti ń ya àwọn egbòogi eléyìí tó bá ní agbára wò nígbà tí wọ́n tẹ̀síwájú inú ọ̀rọ̀ wọn wọ́n ní ẹjẹ́ mọ̀ pé bí a bá ní àwò ní méjì mẹ́ta o gbogbo àwọn dúkìá àti àwọn egbòogi èyí tí wọ́n kójọpọ̀ sí ibi iléeṣẹ́ tí ó gbàṣẹ lọ́wọ́ ìjọba náà ó ní ó tóbi bílíọ̀nù lọ́nà ọ̀rin ó lè irínwó ìyẹn 480 billion naira ajé ò kókó ṣe égo makachukwunu nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ní iṣẹ́ rí bí abánikà sọ ẹjẹ́ mọ̀ pé iléeṣẹ́ tí à ń sọ nípa rẹ̀ yé àárín gbùngbùn inú igbó inú ìjùmùwèmùwè ibẹ̀ náà ni ọlọ́ dá sílẹ̀ sí ní agbègbè mòwe ẹ̀yìn oníjọba ìbílẹ̀ ìlà oòrùn ti ìjẹ̀bú ní ìpínlẹ̀ ogun nígbà tí ó tẹ̀síwájú wọn ni afurasí mẹ́wàá olówó ṣẹkún òfin lẹ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ tó gbámú lára àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọn ni ẹjẹ́ mọ̀ wípé àwọn mẹ́ta náà jẹ́ ọmọ orílẹ̀-èdè ti mexico wọn ni òtán síbẹ̀ ẹ̀ràn méje yòókù wọn jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn kọ́kọ́ wọn ta ní kọ̀ọ̀kan ní sunday christiana wọn ní èèyàn náà wà níbẹ̀ igwe abe uche wọn lòun náà wà níbẹ̀ evian chukwu ejibuke wọn lòun náà wà níbẹ̀ lẹ́ni ọdún mẹ́ta ó lé ní ogún wọn tó kọ gbogbo wọn kalẹ̀ o wọn ní ṣùgbọ́n ṣá àwọn afurasí ọ̀hún wọn ṣàlàyé wájú adájọ́ ẹ jẹ̀bi àbí ẹ kò jẹ̀bi wọn ni ẹ dà mí pé olúwa àwọn o àwọn ọ̀jẹ̀bi o pẹ̀lú àlàyé lẹ́kùn kẹ́kẹ́ ni ìjọba níbo ọ̀rọ̀ dé dúró wọn ní ṣẹ́rí gbogbo àwọn irinṣẹ́ táwọn kó wá hùn àwọn kò síbẹ̀ fún ìlànà iṣẹ́ ni ǹjẹ́ iṣẹ́ kí lẹ fi ń ṣe wọn ní ṣẹ̀rí àwọn ń lo ibẹ̀ láti máa pèsè àwọn irinṣẹ́ ìgbàlódé kan àwọn ń lo ibẹ̀ láti máa ṣe àwárí àwọn ìwádìí ìjìnlẹ̀ kan ni ǹjẹ́ ń bu ọ̀rọ̀ òde dúró wọn ní ẹyẹ wọn wò bẹ́ẹ̀ ni iṣẹ́ ìwádìí ó kó gòjá ǹjẹ́ ń bo wá ní ọ̀rọ̀ wọn ṣe tán láti lè dé dúró báyìí wọn ni ẹjẹ mọ̀ pé ń gbé àwọn wà lọ sí ọwọ́ abọ̀ wọn dà ń pe ń tẹ ẹlẹ́ǹpọ̀ jáde ń bẹ̀ bíi kí gangan lẹ̀ ń ṣe jáde ẹ̀fọ́ sí wẹ́wẹ́ chemicals ó pé oríṣiríṣi èwo lẹ̀yìn ń gbé jáde ń bẹ̀ wọn ni wọn bá dà mí pé pàtó bí àbá ní parọ́ fúnra wa jẹ́ o ẹ̀rí àwọn bíi egbògi tó lóró díẹ̀ díẹ̀ nú iná làwọn ń ṣe bẹ́ẹ̀ o làwọn ń pèsè jáde bí ẹ kò kúyè ni làwọn ń pèsè jáde ń bẹ̀ ṣùgbọ́n ṣá àwọn ó ti ṣe lúbúlúbúlúbú àwọn ó ti ṣe sí ìlànà ti ìgbàlódé o àfi sùúrù
1: sùúrù ni o
0: kọ́lọ́hún ọba kò ṣàn wá ń bẹ̀
1: àmì
0: ṣùgbọ́n dáhà abala ìkejì ọ̀rọ̀ ọ̀hún ká tó máa lọ sí àkàtà àgbà wo wọn ni ẹjẹ́ mọ̀ pé iléeṣẹ́ ọmọogun ọ̀wọ́ kejì ní apá àríwá àti ìlà oòrùn lẹ́yìn wọn ni ṣiṣẹ́ takuntakun láti rí dájú pé ìjínigbé mi eléyìí tí ìbámọ̀ tó ṣẹlẹ̀ àti àwọn ìwà ẹbí kan èyí táwọn ikọ̀ ti boko haram tí wọ́n fi ń dára ìlú lágara wọn ní ìbá tó ṣẹlẹ̀ ẹ̀yìn ní agbègbè kan tí wọ́n ń pè wọ́n ní AK-47 magazine àwọn bá lọ́dọ̀ wọn ó lè tẹ̀ mbọ́ bẹ́ẹ̀ ni o àwọn ọta ìbọn àwọn bá lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ọjọ́ ìkọkàndínlógún oṣù kejì ọdún tá a wà yìí òun náà ni ikọ̀ ọ̀hún àwọn ṣe iṣẹ́ alágbára bẹ́ẹ̀ àwọn ikọ̀ ti boko haram wọ́n bó ń lélé àwọn jẹ wọ́n mọ́lẹ̀ ni ẹ gbọ́ gbáǹkan gbì míì tún nìyẹn ìwé ìròyìn the guardian ló jẹ́ àrígbọ́ ẹ̀yìn náà lè ná gan kẹ́ẹ̀lì mọ̀ pé iléeṣẹ́ ọmọogun lẹ̀yẹ wọ́n ń gbìyànjú ẹ̀gbọ́n wọn kóṣẹ́ mọ́ra o ọlọ́run jọ̀wọ́ kí ó bá ní túbọ̀ fún ọ ní agbára kó bá ní ṣàbò lórí ẹbí tiwọn
1: náà àmì o ó dé ẹjẹ́ lọ sókè lọ́run ká lọ polówó ọjà tá a bá wá padà dé gbáǹkan gbèrò yìí ó tẹ̀sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
0: thank you.
2: wọ́n tún bẹ̀rẹ̀ kú ò lè ṣe aláìmọ́pánilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
3: ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
2: ó náà ní àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice. ìtọ́wọ̀ ẹ̀ kan lásán ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs. With a home away from home feel, Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
6: kóde jásun tó lanta nígbà kúgbà tábàjẹ lẹsẹkẹsẹ ló sanwó.
7: gbogbo oníbàárà golden chance lotto ẹkú àdúró ti wà lóòrèkóòrè nílé iṣẹ golden chance lotto yóò máa tẹyin lọrùn lórí ìbáṣepọ yín pẹlú wa golden chance lotto lẹsẹkẹsẹ ni wọn san winnings o ní jẹ tán kó tún máa bèrè nínú ẹ níbikíbi ló ti lè gba winnings ẹ you can get winnings anywhere èyí gan ló mú ọkàn oníbàárà wa balẹ̀ golden chance lotto kẹtì láti so oníbàárà dọlọ́rọ̀ golden chance lotto iléeṣẹ́ ti wá àfààyè gbàgbàkúgbà láyé àkìsọ pé kí àwọn agent wa tajà máa fi kan dí kan iléeṣẹ́ golden chance lotto yàtọ̀ lẹsẹkẹsẹ là wà ń sanwó tó sì hàn kedere fáyé láti gbà yíwá wàránṣẹ́ sani winnings ìdíre ti iléeṣẹ́ golden chance lotto fi jẹ́ aṣíwájú láàrin àwọn akẹgbẹ́.
8: tó o bá fẹ́ di alágbàtà wa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà yìí 0703397-6247 àdéhùn àti àsọtẹ́lẹ̀ ń bẹ o.
7: golden chance lotto ọ̀nà tó yá láti sọ di millionaire.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Bankogbi ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyìn.
1: Ẹ káàbọ̀ padà o, ìròyìn Bankogbi náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú. Gbogbo ẹ̀yin èèyàn wa eléyìí tẹ̀ ń dúró tì wá, àdúgbò pọ̀ lọ́wọ́ yín. Òṣùbà yín rèé, rabandẹ lágbẹ́ fún yín láti kàn ní ọmọlúàbí
0: o.
1: Ó dé ẹjá lọ sí ìpínlẹ̀ Kano torí pé bàbá kan àti ọmọ rẹ̀ obìnrin ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyípòdìgbò ṣe nínú kànga kan eléyìí tó jẹ́ pé ó ti di àlòpàtì ayé òde bẹ̀ mọ́. Bàbá yìí ẹni ọdún márùndínláàádọ́ta àti ọmọ rẹ̀ obìnrin òun náà ni ìròyìn gbé pé abúlé kan eléyìí tí wọ́n ń pè ní Yashimbi eléyìí ti mẹ́ níjọba àbílẹ̀ Sanyawa òun náà ni ọmọ ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé o ìyẹn ní ìpínlẹ̀ Kano. Iléeṣẹ́ panápaná eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ náà wọ́n mọ̀ fìdí ọ̀rọ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi léde yẹn náà ọjọ́ ṣẹ́gun Tuesday kàṣẹ́gun ọ̀tá kálẹ́yìn òdì o wọ́n ẹni tí ṣe agbẹnusọ ìní fún iléeṣẹ́ panápaná nípínlẹ̀ náà Saminu Abdullahi lorúkọ wọn o ó pabi ó sì yabi du ọ̀rọ̀ o pé ẹ̀yin oníròyìn ìṣẹ̀lẹ̀ tẹ́ ń sọ nípa rẹ̀ yìí ọjọ́ 21 oṣù keje ọdún 2026 ti ṣẹ̀dẹ̀ dé ọjọ́ ajé Monday òun náà ló wáyé oníṣẹ́ rí bàbá tẹ́ ń sọ nípa rẹ̀ yìí Abubakar Abdullahi ń lo ọkọ rẹ̀ o oníṣẹ́ wa rí ọmọ rẹ̀ ọmọ obìnrin ó ti di ọmọ ọdún 15 ọ̀dọ́langba lọmọ náà Firdaus Abubakar ìní jẹ bó o gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wá wáyé o wọ́n ní bẹ́ẹ̀ lábìnì wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ ìpín ọmọ yìí gan olókọ́kọ́ já sínú kànga ọ̀hún bàbá rẹ̀ Abubakar Abdullahi ó wá ń gbìyànjú láti yọ ọmọ náà kúrò lòun náà bá bẹ sí i àti bàbá àtọmọ wọn ní háàdà abẹ ni o ọjọ́ sì ti ń bora lásìkò ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà wáyé wọn ní bó tilẹ̀ jẹ́ pé ní pápápá òun náà ni wọ́n ké sí àwọn iléeṣẹ́ panápaná láti wá ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè dóòlà bàbá àtọmọ ọ̀hún kúrò nínú kànga wọn ní gbogbo ìgbìyànjú àwọn eléyìn láti dájú pé wọ́n dóòlà wọn kúrò nínú kànga tá a wí yìí wọn ní pàbó ló já sí o wọn ṣiṣẹ́ ọ̀hún títí wọ òru dúdú ni wọn ní ṣùgbọ́n lóòrọ̀ kùtùkùtù ọjọ́ ìṣẹ́gun Tuesday eléyìí tí ẹni wọn sọ tètè débẹ̀ kí wọn lè rí bàbá àtọmọ yìí yọ wọn ní ìjẹjẹ́ mọ̀ wípé nígbà tí wọn ó fi gbìyànjú tí wọn ó fi yọ wọn kúrò nínú odò ọ̀hún ẹlẹ́kọ̀ ọ̀hún ti polówó àti bàbá àtọmọ wọn ti dágbére fáyé pé ó dìgbò ṣe wọn níṣẹ́ rí òkú àwọn méjèèjì wọn ti kó fún olórí abúlé wọn eléyìí tí a korúkọ eléyìn ò ní Samsu san ni ẹni tí a ní ó ń gángan o òun náà ló dúró gẹ́gẹ́ bí olórí abúlé Yasindi eléyìí ti ń bẹ ní ìpínlẹ̀ Kano nígbà tí wọ́n wàá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan láti mọ̀ kí ni tó fà á gan tí ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí tẹ́ bẹ́ẹ̀ nù kànga o wọ́n ní ẹ̀ ní ń kọjá lọ ni bí ti ń kọjá lọ báyìí lẹ́sẹ̀ rẹ̀ yàgẹ̀rẹ̀ tó sì bọ́ sínú kànga náà wọn ni baba rẹ ti n bọ lọwọ ẹyin baba rẹ wa n pe o ri pe ọmọ òun kọ ẹsẹ rẹ ti yẹgẹrẹ o si bọ sinu kanga naa baba pariwo le to si gbiyanju lati yọ ọmọ rẹ kuro ṣugbọn ṣa ẹpa ogboro fawọn mejeeji ile iṣẹ panapana ni ipinlẹ kano wọn ti wa ranṣẹ ibanikẹdun si awọn ẹbi wọn o le ti ṣe lalaye pe ẹyin eyan tẹ n gbe ladugbo bẹ ba ti ri awọn kanga kan èyí tá yóò débẹ̀ mọ́ àwọn èèyàn ò ló mọ́ ó ti wá di ẹkẹrẹ mìtì ẹ tètè máa ké sí àwọn tọrọ kan kí wọ́n lè mọ bí wọ́n ṣe gbé ìgbésẹ̀ àti di irúfẹ́ kànga bẹ́ẹ̀ pa ìwé ìròyìn punch ló gbé lónìí gbáǹkọ́gbè ló dà lórí tábìlì tiwa.
0: ó dáa dúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín ẹ̀yìn olólùfẹ́ wa ní àti ayélujára níbẹ̀ mohibat adédọyìn adúpẹ́ ní ọwọ́ yín àwọn èèyàn wà ńbẹ̀ ọlárẹwájú jẹ̀rìlát ọlájùmọ̀kẹ́ serifat funkẹ́ aziz adúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín yínká adéwálé adúpẹ́ ní ọwọ́ yín o àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n dúró bẹ́ẹ̀ olùsọdé taiwo adúpẹ́ lọ́yìn sanusi ọlálẹ́kan saheed
1: thank you
0: adúpẹ́ adékunlé adébáyọ̀
1: thank you
0: adúpẹ́ ní ọwọ́ gbogbo yín pátá olúwa ṣẹ́gun ọdún sì ni agbọ́lá stephen adúpẹ́ o balógun sẹ̀san ẹmọ̀ káàsán adúpẹ́ ní ọwọ́ tẹ̀yìn náà
1: adúpẹ́
0: oyelake daoud akànmú
1: adúpẹ́ o
0: adúpẹ́ o
1: thank you
0: temidayo olúwọlé
1: adúpẹ́
0: arẹmọ oyè níyì abisade adúpẹ ní ọwọ tẹ
1: náà
0: àwọn èèyàn wà pẹlú wa ní àti ayélujára ńlẹ màmá títí dínà àwọn náà yí kan gbẹ wọlé adúpẹ púpọ jù lọwọ kó wa yín
1: adúpẹ lọwọ
0: yín ẹ máa bọ wa ṣe ní mẹwàá mẹwàá
1: ẹnìkọọkan
0: ni
1: oh yes ke
0: wàyí ó dá ẹjẹ ká tún lọ torí pé ọrọ òun di gbọmọ gbọmọ púpọ jù gbogbo àárínà lójú pópó ẹjẹ ká máa fi ẹsọ ṣe o wọn ni iléeṣẹ ọlọpàá ní ìpínlẹ delta àwọn náà ti kéde ẹ̀bá ipò ti ṣe àfikún akitiyan rẹ̀ láti rí dájú pé ẹ fẹ́ kọ́ dandan ni àmúlò òfin o láwọn ojú pópó eléyìí tó wà ní tìbútòrò ìpínlẹ̀ náà nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ wájú nú atótónu rẹ̀ lẹ́yìn tó fi ń ṣèpàyé atótónu pé ẹ̀gbọ́n bí abánika àwòwà ká lọ ká bọ́ àwọn ọkọ̀ lójú pópó lọ́dọ̀ àwọn ń bẹ̀ nípínlẹ̀ ti delta ó ní ẹ̀gbọ́n àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọkọ̀ jẹ̀gànà èyí tó náà ń gbèrò gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tó mọ́kànlé ní ogún tí a mọ̀ sí òkà 21 ó ní ẹ̀jẹ̀ mọ̀ ìpín ọwọ́ ìṣẹ̀kún òfin ọgbà wọn mú o ní agbègbè kan ilé ìtẹ́ ń pè ní abraka ó ní bẹ́ẹ̀ bá lọ sí agbègbè òzúrọ́ ó ní gbogbo bẹ́ẹ̀ ń pátá kálukú kan ń rìn gbáà bí wọ́n ṣe fẹ́ òní ọ̀rìn lójú pópó òfin ìrìn lójú pópó wọ́n ti gbá ń kùmọ̀ lágbárí ó ní wọn ò rí yòrò bẹ́ẹ̀ wọn ò ṣe àmúlò rẹ̀ nígbà tó ṣe ìtànmọ́lẹ̀ sí ìṣẹ̀lẹ̀ náà ó ní ẹjọ́ máa ń pe ọjọ́ ìkọkàn nínú ogún oṣù keje ọdún eléyìí tá a wà níbẹ̀ oníṣẹ́ rèé àwọn lọ sí tòkẹ́tìlẹ̀ o gbogbo àwọn agbègbè pátá òpópónà pátá èyí sì mẹ́rin tòkẹ́tìlẹ̀ ìpínlẹ̀ delta ó nígbà táwọn òṣìṣẹ́ ọ̀hún ọwọ́ dẹ̀ pọ̀ ṣẹkún òfin tó wọn àmọ́kàn nínú ogún báyìí lọ́wọ́ òfin ti gbámú ǹjẹ́ dákun ẹjọ́ kí ni tí wọ́n ṣe ni à wọ́n rúfin ni ojú pópó kálukú wá ń ṣe tiẹ̀ gẹ́gẹ́ bí ìlú tí ò sófin ń bẹ̀
1: ẹ̀rí
0: pé ìpínlẹ̀ ogun àti ìpínlẹ̀ delta wọ́n korodo púpọ̀ púpọ̀ ju
1: alùyílọ́gọ̀
0: ẹ̀nù
1: à
0: ń tẹ̀ ẹ̀yin iléeṣẹ́ tí ẹni ń ṣe pẹ̀lú kálọ kábọ̀ tiwa náà à ń tẹ̀yin lólobó náà ni bẹ́ẹ̀ bá tiẹ̀ ní ń tẹ́lẹ̀ máa fi wò wá sùn
1: báyìí
0: gbogbo ibi tí wọ́n gbé àwọn iná láti máa ràn wá lọ́wọ́ pé lọ dúró yà tí ẹ gbé sí òye yín
1: àwọn ìṣọwọ́ jánájáná
0: ẹni tó ń bọ̀ tí iná ti tarú pupa yòó dúró tọ́jẹ́ pípa náà lórí taláwó ewé ló gbéra tán ẹjọ́ torí ọlọ́run ẹ jẹ́ kó fi hàn dáńjú àrùn wọn
1: bẹ́ẹ̀ ni
0: tó náà rí alámì ewé tó yóò gbéra tán ọwọ́ á dúró tẹ́ pa ṣirimu ọfẹ́ dá nǹkan lẹ́nu ẹ bá ní ṣe àwọn ẹ̀rọ kan tí ó jẹ́ kẹ́ ẹ mọ̀ bá a ṣe ń rìn bá a ṣe ń lọ bá a ṣe ń bọ̀ ẹ ṣe gan ni ẹ mọ bá bọ̀ èyí ò sì dábà wọn àti wọn ò gbowó bọ̀bẹ lọ́wọ́ wa
1: bẹ́ẹ̀ ni
0: kò ní àmú nǹkan kan
1: wa
0: wọn ò sì mú aláìrúfin
1: bẹ́ẹ̀ ni
0: àbí bẹ́ẹ̀ kọ́ ni
1: bó ṣe nínú
0: ìyẹn da pọ̀ jù ọ̀dà
1: ó tún yá lọ́dà àgbà wo afẹ́lọ polówó ọjà ni à ń padà bọ̀.
11: Now that you have finished SS3 exams, What next? Enroll for Cambridge A-level program at OBMS Cambridge Advanced Level College, Total Garden, Ibadan. It is your best option for admission into 200 level in Nigerian universities and admission into overseas universities. OBMS A-level college, known for excellence teaching and outstanding results, has won many awards, including overall best students across three Cambridge A-level subjects in Nigeria in 2025. We charge affordable fees and promote moral and spiritual development of students at OBMS A-level college. We also offer SAT, TOEFL, IELTS, GCE, UTME, and post-UTME coaching. Enroll now. Admission is ongoing. For more information, visit our new complex along Total Garden, NTA Road, Ibadan. Website, www.obmsng.com. Contact us on 0803-386-1091 and 0803-303-9588. OBMS A-Level College. Excellence through integrity.
12: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician. We are
13: the future. Attention parents! Is your child moving into SS3 and preparing for WAHEC, NECO, and UTME? Then give them the advantage that sets top performers apart. Excel Privacity presents the Accelerator Masterclass, the intensive holiday program designed to help students unlock the secret of scoring above 300 in UTME. Your child will learn from exceptional exam coaches whose students consistently rank among Nigeria's top 1%, and they will also meet high-scoring alumni who have scored above 300 and are returning to share their winning strategies. Classes begin August 3rd, weekdays from 9 a.m. to 3 p.m. Venue, number 50, Oba Bimbola Way, Felele, Ibadan. Online sessions will also be available. Call or WhatsApp 070-7017-7147. Check out our incredible records on our website at excelprivacy.com. Excel Privacy, where the top 1% are made.
14: Airejina lairabu ki okere ba ninu aye.
1: Ode kaabo pada ka ma fi yun ka ma fi dagbere ni a je pe ni nkan bi odun meso seyin eyin ka ile erin se be owo ajana ku se be o sun bi oke ni nkan bi odun marun seyin o na ni alagba musoba laje ajibade akande en ti gbogbo eyan won si baba Adebayo Faleti ti won se be ti won dagbere faye ose ese yi nkan kan be ti mo ko je lara baba na eto si pe won je osere ori itage ti won si to ko awon owe loni ranran baba yi ni akoko eni ti o ka iroyin lede Yoruba ni gbogbo le adulawo o to ka won iroyin ka se ran ti
0: yato fun yun papa baba yi na ni mo tun le so pe won je awoko se akoko nipa ki a ma fi bi owe ka ma fi paro wa
1: beni
0: beni awon asamo won kan gbe wa won o si salaye fun yin
1: beni
0: asamo won ma se oro imoran ni igbaye won o si ran opolopo lowo
1: o ran won lowo
0: o si se ore
1: mi Christopher ori awa ta joko yi na
0: ni adupe ni owo won
1: adupe
0: awo ko se nla ni won je
1: wa ti
0: san doju ko yo ma je ni re ni
1: eyin to fi sile nko
0: ko ni baje la se lowo eledo abi awon yoruba gbangba gba
1: awon
0: ti an ba so ba yan yoruba to ba gbo yoruba to tun mo pe
1: tun mo tun wo
0: yoruba to
1: bi po ba si wa da de bi pe bi ba ti so o na ni wo se atupale re
0: beni
1: ko le ba ye
0: bi ba wa se atupale ohun tan bi an ri iwo to n bo leyin won inu won mo dun pupo ju
1: beni o
0: beni
1: o ko mo de mo ra
0: adupe fun bi aye yin
1: adupe
0: o ori wa le je
1: beni
0: o le yun ba won le je o gba agbaye ohun le si je pelu
1: ke ye won
0: o je bi se ti ma roke lo le gba nkan
1: lola
0: abi now aago mẹ́sàn-án ní òwúrọ̀ láti fẹ́ tẹ̀lọ́ ìrìn àgbò wá fún yín aago méje lọ́sàn-án lágbà ńkọ gbé ní aago méje láṣàlẹ́yìn gbàgede òṣèlú pẹ̀lú kúnlẹ̀ ọmọ ànífò ọ̀ṣẹ́ olóòyẹ ọ̀yọ́ mẹ́rin aago mẹ́ta lọ́sàn-án yìí michael látúbọ̀sún olè pàdé talking point ọ̀nà lẹ́tọ̀ ǹjẹ́ títí òwúrọ̀ láta pàdé ní rẹ̀ tọ́lá ni aládélájà lorúkọ tèmi yẹ ìròyìn ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tàn sọ̀tàn gbùráyè àpẹrẹ eré ọmọlúàbí 1 orí yín wà nbẹ.
1: Ó dá dúpẹ́ dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yìn èèyàn wa eléyìí tẹ́ bá rin àjò ròyìn lọ́sàn-án tòní o. Ẹ tún pàdé wọ bọ́ba dì ní ọ̀la títí wá di ọ̀la ọ̀hún. Ìyá àdín nìyí náà ni o. Aminat Adeto Badmus olórúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́. O ṣe dáadáa.
15: Ẹni abálábà ni bàbá orí lórí ó máa jẹ́ ajíṣebíọ̀yọ́ láàrí.
16: Fún mo jèrè ìwà tọpọlọ ló ń lò.
15: Splash 105.5 FM.
16: Mi màlẹ́ni tó ń sọ nígboro.
15: Àwọn àlàkọ́kọ́.

0: reports to ICPC and EFCC. These are very important. Like I said, eternal vigilance for citizens. It's still Talking Points on Splash FM 105.5 here in the city of Ibadan. Commercial break and I will be back.
1: Splash FM 105.5.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa panilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama
5: tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry.
4: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
6: Kò sí lọ́kọ̀ sọ mi ẹ̀ gángan mi yìí ti fẹ́ sọ rí.
7: Omi nira kó fi ọwọ́ dà.
8: Ohun gbogbo ti gbówó lórí báyìí. ₦500 naira, ₦500 kò ká nǹkan kan láti rà mọ́.
9: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ, ọ̀rẹ́ wa. Pẹ̀lú ₦500, ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
8: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
9: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára tò ní yùbàyùbà. Owó tó lé ní ₦50,000,000, ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alagbalúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta, ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
8: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
9: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí ìlágẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
10: In the words of Coco Chanel, luxury must be comfortable, otherwise it is not luxury. If you do not therefore negotiate your comfort, Maracana Luxury Hotel and Suite is the place for you. Our top-notch services include comfortable lodging with smart TV and Wi-Fi, African and continental cuisine restaurant. Our bar also serves exotic drinks and cocktails. There is also standard swimming pool for your delight. 24/7 laundry services with 24-hour power supply. The icing on the cake is the 15% discount for all lodgers on selected room and 20% room discount for students of higher institution of learning. Terms and conditions apply. Maracana Hotel is your luxury destination. Visit us today at number 42, Awolowo Way, Bodija, Ibadan. You can as well call or WhatsApp us on 0812-217-6433. Maracana Luxury Hotel and Suites. Luxury lifestyles.
11: Oops! Your phone don't fall, no wahala.
12: Your phone don't fall, no wahala.
11: With the new iTel Power 80, drop, no wahala. Fall inside water, no wahala.

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Ìtẹ̀méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi ìdúkọ àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹ̀dùn ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
4: Tí ìdùnnú bá ní ìrọ ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
5: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60 cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.

0: mọ̀ pé kí ló fẹ́ ra yẹn.
1: Ọ̀rọ̀ rẹ̀ ṣe ni mo fẹ́ ra jà lọ.
0: Ọ̀rọ̀ àbúrò tí olórúkọ kẹ̀.
1: Ọwọ́ rẹ̀ kò wá rárá.
0: Ó sì máa ń gbádùn rẹ̀. A mọ̀ pé wọ́n ti pé ìfà máa fani lákòóyá o.
1: Ọ̀rọ̀ rẹ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí.
0: Ọ̀rọ̀ Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ ọ̀rọ̀ ìsebẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Ọ̀rọ̀ ìjọun tí mo lè yàn láàyò fún èmi àti ìdílé mi.
0: Bẹ́ẹ̀ni, ò parọ́. Ó nira ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi ọ̀rọ̀ náà ṣe.
1: Òótọ́ ló sọ. Ó ṣe ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé ọ̀rọ̀ ìsebẹ̀ Devon Kings ni ọ̀rọ̀ ìsebẹ̀ tó dára.
0: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
1: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
3: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
4: Tàbí òun dojúkọ ipò tó fi ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
3: Èyí gan-an ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkànto ètò ìwòsàn ìrora ọkàn.
2: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ní Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
3: Lórí ètò ìwòsàn ìrora ọkàn, la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
4: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
3: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
2: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní dédé aago mẹ́rin ìrọ̀lẹ́.
4: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣonígbọ̀wọ́ ètò yìí.

0: fún ẹ̀kúnrẹ́ rí àlàyé ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-31-45 lẹ́ẹ̀kan sí 081-34-77-31-45 máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù limit 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ni gbàgbé.
3: Flash FM 105.5.

0: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì ṣíbí èdùkọ àti iyọ̀.
1: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
0: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
1: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
2: Ṣade, kí ló dé sí lálẹ́ ọ̀nà ìdómi ìṣọ́kùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò ìdómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì ìdómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá. Mo ń lọ lé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò ìdómi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà ìdómi moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: 2 years ago, the biggest radio raffle hit we ever

0: ojú ago tẹ rí yìí ò dúró. Bẹ́ẹ̀ sì ni wẹ́líwẹ́lí òjò náà ò tí ì ṣaláì dúró.
1: Ọmọ Nàìjíríà.
0: Bí omi ti ń bọ́ lójú sánmà lénìí. Ní dédé àkókò yìí. Mo kí yín ní agbọn ibi tí òjò bá ti ń rọ̀.
1: Lórí Nàìjíríà.
0: Wípé ẹ kú òjò wẹ́líwẹ́lí wẹ́líwẹ́lí òjò òjò wẹ́líwẹ́lí. Òjò tura ni ó jẹ́ fún wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ káàlé ọmọ Nàìjíríà. Ẹ káàlé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ káàlé lórílẹ̀-èdè yìí. Ẹ káàlé láwùjọ àgbáyé ń gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ kú dédé àkókò yìí. Gbàgede òṣèlú náà lètò. Ètò ní gbàgede òṣèlú bí ẹ ti ń tẹ̀lé wa lórí àwọn ọ̀rọ̀ tó bá orílẹ̀-èdè Nàìjíríà gbangbangba. Ṣé bí náà ò bá tán láṣọ ẹ̀yin àgbà lọ ẹbọ ẹní ẹ̀jẹ̀ kì í tán lè kanna. Alágbẹ̀dẹ tí bá sì ń lurin lójú kan gbamagbamagbama bí òfin rọkọ ni yóò ṣàfihàn àdá. Dandan ni kórì nǹkan fi rọ. Nínú kí àwọn olórí wa ó ṣe ń tótó àtèyí tó tọ̀nà. Kí àwa aráàlú ká sì wà tótó àtèyí tó ṣe. Káwùjú ṣe tiwa náà ká ṣe bó ti tó àti bó ti yẹ. Ìyẹn ni ìdùnnú tiwa. Torí Nàìjíríà wa rèé. Jerusalem wa rèé. Mọ́kà àti Màdínà Nàìjíríà wa rèé. Tó bá tòrò tó bá dùn tó bá dun. Àwa náà ó lè máa fi ọwọ́ gbáyà wípé orílẹ̀-èdè mi ní. A nílè mọ ká gúlọ́gúlọ́. Kúnlé ọmọ anífowó ṣe lórúkọ tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ojúlówà ní ìka ìpèsẹ́ńtà yín náà ni ẹ kúlé o. Sórí àkọ́tún ètò ó gbàgede ìṣèlú lálẹ́ yìí. Bọ̀sùn aláyẹ̀dẹ́ lọ́lọ́wọ́ bọ́tìnì lálẹ́ yìí. Ó kàn àgbààgbà. Ó kàn àwọn àgbààgbà lálẹ́ yìí. Àbí wo ni bọ̀sùn? Ó kàn àwọn àgbààgbà lálẹ́ yìí. Dàmọ́lá Àkànbí ń bẹ nínú ilé agbára pẹ̀lú mi. Ọba ń kẹ́ àwọn aráalé. Ṣé òtútù ti mọ ẹ̀yìn náà ní báyìí?
2: Àná àwọn èèyàn kan ń ṣe mí ni.
0: Àwọn wo?
2: Ẹ ǹ pé òjò ti rán. Láàkì àwọn ọlọ́pẹ́ a kú àṣálẹ̀ a kú àtàrán.
0: Ẹ ti foyún o.
2: Àsìkò òjò ti rán ẹ.
0: Ọ̀dà.
2: Bẹ́ẹ̀ mo rántí àwọn ará amúlòkọ àtayé gun ni.
0: Ìyá ọ̀rọ̀ rí o.
2: Àwọn aró ńlá àwọn àṣìṣú.
0: Ẹyẹ.
2: Mo rántí wọn.
0: Ibu ara mọ̀ nìyẹn.
2: Ibu ara kọ̀.
0: Sáwa ní kójú òmọ́rọ̀ ni.
2: A lè níbi kójú òmọ́rọ̀.
0: Iṣẹ́ olúwa ni.
2: Iṣẹ́ olúwa ni. A wá ń bẹ àwọn tó bá tọ́rọ̀ bá kàn. Kí wọ́n dàkún èèyàn làwa náà. A níbò.
0: Èyí náà níbò.
2: Àwọn gbàgbọ́ tó wà ń bẹ níbò. Wọ́n sì dìbò.
0: Wọ́n yìí jáde dìbò ni.
2: Wọ́n máa jáde dìbò. Bíríjì àríyọ nísìnyìí.
0: Tàrí ọ̀hún ẹ̀yà. Tàrí ọ̀hún fi ẹnu adákẹ́.
2: Tẹ́ bá ti kọjá bíríjì Fátúsì yẹn síwájú díẹ̀. Ó ń ga àrí lọ́nà ayégún. Ó lè mọ. Ó lè fẹ́ dàbẹ́ ni kó fẹ́ yọ. Gbà kò ní yọ. So àwọn tó ń lọ náà bẹ̀yẹn pẹ̀lú bójú ṣe ń ṣe ń sìn.
0: Torí ṣẹ̀rí.
2: Ló ń ṣe mí ní àmì.
0: Bó tiẹ̀ jẹ́ wípé ń bẹ nínú nǹkan tá a sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí. Bóyá ká tiẹ̀ mu bẹ́ẹ̀.
2: Ẹ já mu láti bẹ̀. Káwọn yẹn la mọ o.
0: Àwọn tí a rí rèé.
2: No àwọn yẹn.
0: Àwọn olómi.
2: Àwọn yẹn lè mí mọ̀ o. Àwọn yẹn lè mí mọ̀ o. Àwọn olódó náà ń bẹ ń bẹ o.
0: Táwọn ará olódó mọ̀ san. Táwọn ará olódó ti san.
2: Dukọ́ lè mí mọ̀ ń sọ.
0: Gbogbo ẹ̀ náà kọ́ ń jọba ó rí.
2: Gbogbo ẹ̀ ni jọ́bọ́ wọn lálága kanṣu. Wọ́n sì ní kánṣílọ̀. Pósítà sì débẹ̀.
0: Ṣé wọ́n ń fọ́nṣàn ni?
2: Ṣé wọn ò gba location?
0: Níbo la location dé sí?
2: Ìwà àwọn kan ní nǹkan ṣẹ́ẹ̀kì. Wọ́n ń gbowó, wọ́n ń fọ́ṣọ.
0: Ṣáwọn alága.
2: Alága kanṣu ń fọ́ṣọ. Kanṣílọ̀ ń ṣiṣẹ́.
0: Wọ́n ń ṣiṣẹ́.
2: Ní tó kàn jẹ́ ni pé wọ́ọ̀dù kanṣílọ̀ mi odidi ìlú kan ni.
0: Bí olúyọ̀lé báyìí.
2: Ó tóbi ju tipẹ́ ilé ká lọ. Àwọn olùkọ́ àtẹ̀jẹ́ pé ó yẹ kí wọ́n ti tún wọn pín kẹ́tí níbi kánṣílọ̀ méjì mẹ́ta. Wọ́n lè yàn nú. Wọ́n tún tóbi.
0: Nínú àwọn ìtírí ọ̀hún àwọn èrò wà ń bẹ̀.
2: Kò síbi tí èyí ṣe ìtírìọ̀.
0: Ẹ jẹ́ ká mọ báyìí.
2: New ìtírìọ̀ gan tó ti wá wà báyìí. New ìtírìọ̀ ó ti wà.
0: Ẹ jẹ́ ká wá tiẹ̀ mọ báyìí. Pẹ̀lú bí òjò ti ń bẹ̀rẹ̀ yìí. Mo wo fọ́nrán kan.
2: Tí mọ́tò ń jó.
0: So.
2: Ti ń yọ wálẹ̀.
0: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ ní agbọ́n bí yóò ti ṣẹlẹ̀.
2: But kishi badasha.
0: Kishi badai.
2: Pressure your state.
0: Kudos to your state. Aki oyo epate o. Abero lo.
2: Boy, are you going be?
0: O se je aye go ilo nte no maju.
2: Biti mo mo dada ni ye.
0: Awon aye go go fun.
2: Awon elebu go ti dun. Elebu na nbe nbe. Se awon mu pele npe. Se ka ni ka awon yan mo pe kan mo so. Ona gbo fi eti na nbe nbe.
0: Pogbe na seri.
2: Gbogbo ko ti mo fi ni state government yo do.
0: Ojo ona gbogbo ona mi na ko lo je ti state government.
2: Trunk bi ni ti state yo.
0: Trunk ona local government na nbe nbe.
2: Na nbe nbe o.
0: Ṣugbọn ibeere mi ni pe pẹlu bi ojo ti nro yi. Election year la fe wo yi ni 2027. Awọn candidate kọkan won jade wa polongo fun a ba ti polongo
2: ni 2019. Aren ti o promise won transformer kan gba. Aren ti o promise won solar kan gba. Mo wa li gbata kan pada re ni mo o. Bo kan sa ti e kokọ gba.
0: E wa ja soro lori awon oju ona yi. Ijoba ipinle Oyo gbianju ninu ka se ona. Gomina Seyi Makinde e ro wi pe won se daada ninu ka se ona.
2: Number 1. In fairness.
0: Se e gba.
2: Number 1. In fairness to God. And in fairness to humans too. For major problem, we need clear yo. Ibadan to be precise, on nani.
0: Should be government action.
2: Oh, the infrastructure ni. Me ni ba in sokwe government action.
0: Ni sokwe wan action. Abe ni sokwe wan action.
2: Ni sokwe wan action.
0: Killeri.
2: Ni sokwe wan action.
0: Ah,
2: bo. Reason being that majority of those to government to governor she. Awon ona to wa ni igboro ni
0: ojutaye
2: tojutaye to wa ni igboro ni did we talk in one show ni pe most of these local government chairman awon ti won ni challenges ona wa
0: to po dada
2: to po evolution le nsin ke yan ma pa wa ki mo la tun la to ni dola yan kan pa wi ni major problem to wa le ole isona
0: shakim alaja kim na ori ni
2: major problem to wa le ole isona
0: Ibo ati bolo ti jona.
2: Eye ma shalaye fun yin. Ti e ba mo Muslim dada lati junction Muslim si Ifelodun. Aye akala ni won da ona yen last.
0: Yes.
2: Ona yen ti baje nsin. Lati junction Mosfala te fi di apete awuwu ona yen o da. What for niye? Lati junction Adigun si Olomi to link mu yale. Aye babaladoja ni won ti se ona yen ti baje nsin ko da mo. Oluyole ni yen e wa lo si ward 7 ni Boluaji lati junction Boluaji te fi de agba tagba ona yen oda lati junction Sanyo te fi de mo ti gbagbe oko bus stop to fe popular
0: mo Sanyo yi lati Sanyo yi mo ti e mo yen daada
2: e ma gbo ward 7 na e ma
0: oko mi ri nbe
2: e ni e je inshallah ward 7 na ni be yen o abi lati junction Olomi te fi lo somi yale ona yen oda what 7 na ni awon gboro tun niyan o lati junction Olomi lo si Abafa ona yen oda a what 7 na ni benye te ba bo si Olunde ona koko ya egbe jogbin secondary school to wonu lo ona yen oda lati junction Fatusi te fi wonu lo keche bi tawon alaso atuni rowa o ona yen oda lati junction Ayegun lo sona Ajota ward 1 ni gbogbo ti mo so yen ona yen
0: Oluyole ni kan la so nkan yen
2: mi ti bo si ward 2
0: mi ti wule ka gbogbo e ma wule ka ni ward by ward
2: so mo kan so fun pe major problem iru awon ibe yen Oluyole ma gbo Oluyole onara egbeda Akinyele Lagilu awon ilu tutun mo jade nibe new environment new communities the major problem will still be road infrastructure and electricity taba wa si gboro their major problem is not 100% road infrastructure it can be electricity or something else like water ta ko je adawo lati jola ti daji like water now taba do lati junction ilu peju te fi ma de odo oba on ever da die tef ma de bolu agile express south east ni be on e oda
0: oda
2: ka no local government yo ni bi ton fe lo mo
0: eh eh
2: on e oda on e ni is one of our is another major link road
0: oda shari idi ti mo fi
2: now just
0: sorry nipa ona
2: sorry pe te ba ni pe government shi makinde o se ona
0: mhm
2: eni to so o vi so te ba ni won se
0: ona te wa so yi ke se ise gomina
2: iro eni su te ba ni won se ona
0: mhm
2: eni to so
0: o ri so
2: to in fairness ona so me si alakia won pa ye ona elebu jade si apata
0: yes
2: won pa ye in fairness
0: won ona to lati eleta to lati ring road yi da
2: ri bridge academy olomi akede
0: won da ona felele yi
2: won se ona to lati we bridge muslim to fi di eleta junction eleta ni bi junction eleta won se to fi de dia re to fi lo ona bere won se bridge yen won se yen won se ona vita pinrin na awon ona to wa laarin gboro ni yen won se in fairness kaba pa iseyin ibadan money ya si iseyin won se se bi won se wa se gbogbo awon ona yi to complementary roads to le mu ki se awon ona yen dun daada o ni awon ona ese kuku take majority of it owo local government lo bo si
0: nje yin ara ilu gan da alaga yin ma bi nje yin ara ilu mo oko alaga yin se n gburu alaga yin awon alaga to wa nbe lowo yi se n rowo won ne ayika yin
2: the meanwhile
0: ke gala le fi ri ise alaga joba bile
2: meanwhile ise alaga mi defend won won gba location and people can go to Bureau of Public Procurement portal won aye tik dogan kan gba
0: won
2: wa nbe won a to
0: ku
2: won a pin wo lose ya bo set nbo won a ku lose ti won a ti be si pin gan bayi gan abi to ba di next week won le lo wo CBM portal yi tik dogan kan gba nbe o wa ni portal e yete sheri in fairness to them some of these local governments are too big to be described as a local government
0: bi elu yo le bayi
2: bi onara bi akinyele
0: ni ban se feto ati ba ti to
2: bi mo se feto bi mo se to and ni o den dagba si
0: te ba so wi pe iru awon ijoba bile kan won fe won da won po won to bi ta ba wo awon county ni mi awon aye mi la America imi ife eto didi ipinle
2: sheri our mistakes ta man se ni ke a man try to compare Nigeria pelu America Nigeria o kin se America
0: amo pe Nigeria o se America
2: peculiar nature wa yato
0: lona o
2: one America ta won yan wo loni is a combination of states
0: yes
2: independent states
0: to da duro la yara ti e bi orile ede ni
2: ke se state ta nlo ni Nigeria self kan awon to ba se government or to ba se politics o mo pe state as an entity ni opolopo awon bi ta npe ni ipinle ni America state ni won as an entity orile ede ni won so they all comes together to form a country na se npe won ni United States temba lo country boya ibadun le ti dada ali fi won compare Nigeria as e o eh le fi GDP Nigeria compare California. California is a state in the US.
0: Ti GDP won ga ju to orilede ni lo.
2: E lo din ki lo GDP di Nigeria da so le California abi so le Texas. Even there is a New York state and there is a New York City.
0: Yes.
2: So on jato gedegbe. So peculiar nature won nko ni peculiar nature ti wa. Emi o fi seri ri pe ona oda. Ona da won se won o se. Mi fi defend anybody. Ilu Ilawa nigbati Alhaji Lamade Sina se ijoba as governor
0: yeah
2: ama bi won se da won ona local government na se won nigbati Oba Rashid Adeleye ti won se governor 55 kilometer bi local government ti se nda kaakiri same thing when Akala was governor same thing almost occur when Ajayi was governor. I can't say much about that because what down lawon aye kan ami o de sise la won na ti ajimobi da ba ti won je alaga ti won je gomina te ya basession da ona to lati junction ya na le se o sinu le se o lolomi ta ba tin lo lolunde won se ona yen won se ona kan na ni ana won se ona kan na ni ba ye pe inu soka yi ni abi kan mi sha ti e won se ona mi jo ti se ti ana bu abasi lo se as chama ben ni katika o fo si wo tu lovita ni bi ta won gbe dada awon la ka council mi na ni bi ka kiri abi southwest abi kem kaluku won na se
0: oda
2: ise so peculiarities challenges local government kokan o yato bo se majority awon ona to cause problem yi trunk road ni bo at times ngba mi state si ma se ona federal ti o pada ma gba owo e
0: gba owo e later
2: bo to ma ya le ni pe se gbogbo awon bi ta awon bi ti won tin jopa longo ti won to tin da won la mi fine won se ona ri olowo bo ise yo wa speed up o ti wa lo region anything o ti le ni over a year lati olorun sogo si akan
0: ja de ka
2: lo so ijoba gangan won tell that they are playing politics with some decisions
0: erube
2: my opinion
0: e ja de ka pelu oja
1: ojelu nigeria
3: Flash FM 105.5

0: gbogbo ti gbówó lórí báyìí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 kò ká nǹkan kan láti rà mọ́.
1: Bàbá ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọ̀rẹ́ wa. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500, ǹjẹ́ ló mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
0: Ṣé lóòótọ́? Báwo, ṣáwọn ṣẹ̀ṣẹ̀ dé ni, mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
1: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà, àwọn yẹn gan ni wọ́n gba ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní ₦50,000,000 ₦50,000,000 ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 20 yọ kan.
2: Èyí pọ̀ gan o, ẹ jọ báwo lèmi náà ṣe lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdú kan àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.
5: Àmọ̀ pé kí ló fẹ́ràn yẹn? Òróró ìsebè ni mo fẹ́ràn jàre. Òróró àbúrò tí ò lórúkọ kẹ̀. Owó rẹ̀ kò rán rárá. Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ̀ pé rántí pé ìfàmà afanilápòyà o. Òróró wo ló wá fẹ́ kí n rà báyìí? Òróró Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ òróró ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A. Òróró ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi. Bẹ́ẹ̀ ni o parọ́. Ó lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. Ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi òróró náà ṣe.
6: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé òróró ìsebẹ̀ Devon Kings ni òróró ìsebẹ̀ tó dára.
7: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
6: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC ló ń tẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Flash FM 105.5.
1: Come on, Nigeria, Imbola Unlo.
2: Atima 0706949300.
3: Wait,
2: hello, Ekaleo.
3: Ekaleo, sir.
2: Yes, sir. Who are you calling?
3: Ekwetu, I'm at the Ukomeni of Emila Tulundi.
2: Okay, Okpa Emila Tulundi.
3: Mokida Malama, you know.
2: Yes, sir.
3: Odoma ni setu. Kuno se ko pa, kuno se pa. E ba ke ba tun gba pada. Tu ba se pe ba. On akimu na na da wa man defend. Na se na to be fight balai. Ri gba na se pu wa. Inu mi do wey na le wa ti tan yo. Ti mo to yin ri ojo kan.
2: E kan na ni. Mo lo ko mo kan ni.
3: Eh, ojo yo je mo be.
2: Mo kan mo lo. Mo blame ara mi die.
3: Eh, so le ko di be.
2: Ah, you must say si money.
3: Ijoba wa ara wa.
4: I want to put your belt on. E wa je ka wa na ro mi pe solution style ni ti government ba bere fun collaboration.
2: Hello ekale
5: e ku ataro akuse o.
2: Yes sir,
5: akuse lo
2: ojari
5: e se mo pe Adebayo loruko mi lati para
2: inu ewe ati
5: be ni para iya na nu ege Sherry, I would mo boya wo ti asaro Oyo state ni tori ko yin wa si
4: onara ni be
5: onara local government la belong si in fe ma alaga tin be ni alaga onara tori pe ona wa ti baje ni isin ti bridge ti ja yo ti le lodun mokanla
4: e ma ni
5: be ni teno governor Ajimabi second teno won before teno won lo niyan ti baje ti bridge ti ja ti o so na won gbe wa yipo ni awon olokada awon to fowo kun owo maruwa fowo kun okada sa ni wole wa sun asila ni joba asin dibo ki jobo kuku so fun ata bai sara Oyo state ka mo
2: ara Oyo state
4: ona Kolimbu ti wa lodo yin
5: e bota Kolimbu ti wa ona meji lode para
4: Nigeria ni yin
5: awon ti so pa sara awon ni to ba je para awon ni wa won ti wa to se fun wa lati joy won kan fi ya je wa ni asin dibo
2: eseun eja
5: won ma re ti bo wa pa tun wa to dibo fa won
2: se wa ni dibo ni
5: emi bi ani ko ni bo di fe ni kankan o
4: ojuse yin lati
5: ni so ojuse yin lati
4: eni ti o ba sojuse nu eni ti o ba bo de dibo ko la anfani ati ma tabuku ijoba kankan to en to ba bo de dibo lo le bere lo pe dibo ti mo di fun o ara wo lo fi da
2: ja gba pe kan ka fi ko.
3: Hello.
2: Ekale.
3: Ekale, sir.
2: Yes, sir. Oruko yin.
3: Omo ile kan lo ku ni Orogun.
2: Lati Orogun. Oya.
3: Sorry, emi mo pe lekan.
2: Okay. Oh, okay.
3: Sorry, nkan ti e mo kan ti o je ki governor yi ti won perform.
2: Okay.
3: Sorry, won ti soji opolopo araalu. Won de ti won ti traumatize brain awon eyan
2: eni won se kini
3: ero akoko tele nkeji yen won soro pensioner atawon workers pe awon toju osise o
2: se kia kia wa lakoko
3: awon ki se ijoba to lo ó fi àjẹ òṣìṣẹ́.
2: Ẹ ṣe kíákíá o, alákòókò.
3: Iṣẹ́ rí mo ọ̀bùsáàbù pé kò wá sí iléeṣẹ́ rédíò tí wọ́n lọ àti mẹ́jọ wọn nìyẹn. Kí ò jẹ́ kó ṣe kọ́kọ́.
2: Ẹ ṣeun, torí ìjọba àkókò àárọ̀ kókò mú dání ìṣẹ́jú kan péré náà lani. Damola Akanbi, ká tó máa lọ.
6: Ya gbọ́ tá à ń sọ, a fi tako alájà alága ìjọba ìbílẹ̀ kankan àbí a fi gbé ẹnì kankan lẹ́sẹ̀. N tá à ń sọ ni pé kí àwọn èèyàn gangan kí wọ́n jígì, kí wọ́n béèrè béèrè tó tọ́ àti bó ṣe yẹ, torí kálukú wa ló ń san owó orí là ń san tax.
2: Ǹjẹ́ àwọn èèyàn gan dìde láti pe alága wọn?
6: Either directly or indirectly. A dìbò fún rep kó lọ jókòó sí Abuja. A dìbò fún ṣètọ́rẹ́bù kó jókòó sí agodi kó mọ̀ wálé. Tẹ́lẹ̀ tí bàbá wa dé yóò amọ̀ bẹ̀rù àwò. Ẹ ṣojú wa ni ẹ fa àwọn nǹkan báyìí báyìí báyìí wálé. Then láti kádìí ẹlẹ̀, in tí kálukú bá ṣe ni yóò fi polongo dìbò. N tí ẹ bá wò wípé ìjọba kan ò bá ṣe. Ẹ pe àkíyèsí wọn sí. Then number two, a mọ̀ pé a ní infrastructural challenges which is road network nípínlẹ̀ Ọ̀yọ́ generally. Ọ̀nà wo la rò pé a lè gbà tí problem yóò fi wà reduce at least 30% in the next 4 years? Kálukú wa ká ronú sí ká wá gbàjọba nímọ̀ràn.
2: Ibi tá a ti wá padà tán mọ́ ọ̀nà. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá wa dá sí ní alẹ́ òní. Ó yan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣe. Ẹ ṣeun gan púpọ̀ púpọ̀, a dúpẹ́. Lára àwọn ọkọ̀ ètò yìí ó náà ni.
7: Oní ẹ̀ṣẹ́ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ́ gbogbo ẹ̀yìn tẹ́ bá fìfẹ́ jẹ́ ẹ̀ṣẹ́ o. Ẹ̀ṣẹ́ gan tẹ́ join wa ní ọ̀sẹ̀ yìí lágbára ọlátúpẹ́ lọ́sítìmbọ̀ ọmọ yín Ọláyinka Ọláyọ̀rá Mr. Bob ni.
2: Ọ̀dà ẹ ṣeun. Ìjọ mẹ́jọ ni ẹ tún jẹ́ àjọ pàdé. Nọ́mbà tó já sí àkàtà ọ̀dọ̀ mi bẹ́ẹ̀ bá ló nǹkan tàbí méjì tẹ́ fẹ́ bá mi sọ 08034701911 08034 701911. O náà ni nọ́mbà tí ó já sí àkàtọ̀dọ̀ mi. Ọjọ́ mẹ́jọ ni ẹ tún jájọ pàdé lágbára lọ́wọ́ ọlọ́run. Kúnlé ọmọ anífowó ṣe náà lórúkọ tèmi. Ẹ kú kalẹ̀.

0: 08 1 347 3145. 08 1 347 3145. See you there. With my life,
1: you hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what thing you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people who don't reach 18 years and above.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto update. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Flash FM 105.5.

nje ka ma kira wa ko asale ni gbogbo bi kibi te ba tin lanfani lati ma gbo mi yen ni tibuto ro orilede wa Nigeria ba kan na ka ma kira wa ku dede asiko yi ni gbogbo bi kibi te yin ba tin lanfani lati ma gbo mi iyen ka kiri agba nla yi ikoni splash fm 105.5 ile funfun balafele le nle badan iyen laafin oba muritala adebayo akande mfa e kerin niyan e kerin olubadan tile badan kabiyesi baba afin ere ele itawa ti gbe ngbon si afefe iyen lori eto ta pe ni idan gangan leto nibi ta ti ma mu awon royin ere idaraya wa lori sirisi awon royin ere idaraya ele to dun ti gbagban kan si lapa bibile ti le gbo ele ite ti le mo bo se nlo loruko lo to eto yi otun baba tun di omo lawo Alex Ferguson ni agun ta so lu okunrin ogun bakan na boson alayande boson alayande alaye lo lowo button mi ti o je ke ma gbadun mi yen fun ti ta sale be se ngbo wa anfani nbe lati wo wa iyen lori ikanni bani dore ti Facebook e lo darapo mo wa awon ti wa nbe yen biba e se ngan ni o ele ite wa nbe yen nitori tiwa exe ayomide losin won jo wa yen ni apa be ni sikiru ayin de oju itere loruko titi mi omo mo akiti kori ni gboro ode hun akiti kori wa oya papapa ka so sowo waju amo kin to ma lo ka se tori pe baba nso nipa ayeye ti ayajo odun keji ti ka se to ti gbina ya yen o ma si nlo ninu osu yi na loko ninu osu yi ni iyen 2 years anniversary awon eyan gbenu si gidi gan ma ni won gbenu si lori sirisi o ori pe ni outside broadcast eleyi ti a se lana obi yen awon tapata lo le royin be kedere idan tun lo daily payment ojojumo yen iyen oto ko de to papo mo passport tola iyen baba nso nipa Friday passport eleyi to tun ma waye lola bi nkan se ma je niyan won a tun gba daily payment yen le ni awon omo ope o ti ye yen ti mo ru nkan ba yen *347*1004*1# le fi gbori wole *347*1004*1# le ma fi gbori wole abi ojo opo ti ayelukara yen tun le babe yen na wole yen www.cashier.ng amo boju opo yen o ba to e ma fo short code ti mo pe yen ko si nkan kan to se ojo opo yen iyen lo loni werere nserere *347*1004*1# bi nkan se je niyan oya papapa e je ngba arin gbogbo le adulawo wole ki n tun mu mo torile ede wa Nigeria tori pe baba nso nipa idije ti WAFCON iyen Women African Cup of Nation eleyi ti o waye iyen ni orile ede Morocco gege bi eni to je are ajo ti CAF iyen baba nso nipa are ajo ti CAF iyen ajo eleyi to nse kokari bọọlu alafesegba iyen ni tibuto ro le adulawo Confederation of African Football are won eniti Dr. Patrice Mustepe gege bo se je ko di mimo yi pe orin paso lo fi wole pe gbogbo nkan ti change o oni gbogbo nkan ti yi pada tele tele ni $1 million lowo $2 million o kede re o confirm e wipe idije ti WAFCON ele ti o mo lanfani lati waye iyen ni orilede Morocco baba so nipa idije bọọlu alafesegba ti le adulawo ele to je ti tawon obinrin awon agba oje owo ti eni to ba lanfani lati gba idije yi ti o mo tewo gba labe ajo ti CAF won ti double re o tori pe ni WAFCON 2024 bo ti je pe 2024 lo ye ki won gba yi ti won gba last yen lo ye ki DJ yen waye yi to waye last yen ni mo so pe o WAFCON 2024 ni amon ni odun to koja lo 2025 lo pada waye amon title e niyan
2024 won sun wo odun to koja lo ni 2024 lo yo waye $1 million on leni to lanfani lati gba idije iyen ba ba so nipa iko ti Super Falcons torilede wa Nigeria na lanfani lati gba amo ni bayi eni o ba lanfani lati gba idije yi iyen fun ti todun yi $2 million on leni to ba lanfani lati gba ni o mo lanfani lati tewo gba o be kederi eni o ba se po keji be eyan ba lanfani lati iko to ba lanfani lati se po keji ohun o mo tewo gba $750,000 on leni o ba se po keji o mo gba be kederi gbogbo awon ti won ba lanfani lati wo lati wa ni ipele ele kerin din logun yen ba so ni pa round of 16 $150,000 oni koko ko mo lanfani lati tewo gba bi nkan se je niyan o se wa fe gbo idije ti todun yi yo wa sara oto tori pe ba ba so ni pa awon semi finalist iyen iko merin to ba lanfani lati wo ipele to kangun si asikagba ta mo si semi final awon mererin yen ni won ma lanfani iyen lati qualify iyen fun idije ife ya agbaye ti tawon obirin to ma waye ni odun 2027 iyen ba so nipa FIFA Women World Cup eleyi ti o waye ni odun 2027 lorilede Brazil ni o ti waye orilede Brazil ni o ma gbalejo odije yen iko mererin to ba lanfani lati wo ipele to kangun si asikagba semi final ninu idije ti WAFCON nile adulawo nbi awon mererin yen won ma qualify iyen fun idije ife ya agbaye tawo obirin yen ni odun to nbo iyen lorilede Brazil sekedu gbe owo leleyi tori pe iko ti Super Falcons bolo n ba je ti won ba kun retain title yen iyen ba ba so nipa idije ti WAFCON ba ba ni ka mo si owo yen $2 million yen o n lo bi 3 billion naira bi 3 billion naira olowo yen ma je idije ife ye ti le adulawo tawo obirin ti mo so npa eyen iyen ni ojo Sunday oni o lanfani lati gbina ya bi nkan se je niyan o okay baba so nipa iko agba oje ti torilede Senegal leyin ti won lanfani lati gbase iyen lowo oluko ni won iyen papi ti won ti gbase lowo gege bi oluko ni iroyin kan fi idi e mule wi pe ajo soye po oro tin waye o iyen laarin iko agba oje papa julo ajo ile to nse kokari bolu alafese gba lorilede Senegal ati Patrick Vieira iyen agbarin gbogbo nigba kan ri fun iko ti Arsenal ati fun iko agba oje torilede France yen to je oluko ni nigba kan ri fun iko ti Crystal Palace ajo soye po oro tin waye laarin orilede Senegal ati Patrick Vieira le to de je yi pe nibi ti nkan de duro yi o se se ko je pe Patrick Vieira na ni o pada gbase iko agba oje torilede Senegal tori pe ajo soye po oro ile to nlanfani lati waye mo je agbokun o si nbe itesiwaju wa ninu oro yen se mo pe oro kan mo awon ajo so po oro kan mo waye ile ti o dabi eni pe nti won jo so uyera won amo iko agba oje torilede Senegal ajo FA ati ko ti Patrick Vieira nti won so uyera won ko ti e gbodo mo yera won tori pe ba ba so nipa Patrick Vieira e mo pe ba ba pe ongangan yen ni omo bibi orilede Senegal ati ijayo pa abi orilede Senegal ni won bi Patrick Vieira zi o le to de je wi pe won to nbe olu odun mejo gbako omo odun mejo ni won gbe kuro ni orilede Senegal iya re ohun lo wa lati orilede Cape Verde orilede Cape Verde ni iya to bi Patrick Vieira ti wa baba to bi lo wa lati orilede Gabon orilede Gabon ni baba re ti wa amo yen gangan ko ni iroyin be ni wipe
àjọsọyépọ̀ ọ̀rọ̀ ti ń wáyé láàrin orílẹ̀-èdè Senegal àti Patrick Vieira gẹ́gẹ́ bí olùkọ́ni ìyẹn fún ikọ̀ àgbàọ̀jẹ́ torílẹ̀-èdè Senegal. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn, mo rí yín ń bẹ̀ bàbá mi ọmọ ọlọ́jọ́ òbí èní nìyẹn. Bá a bá ń sọ nípa Mìyọ́, Alhaji Rasheed Aide, Mèrèǹgè, ìní lọ́jọ́ òbí bàbá o. Kẹ́ ẹ pẹ́ láyé, kẹ́ ẹ pọ̀ láàrọ̀, pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn ni o, pẹ̀lú àṣẹ Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn. Mìyọ́ ọmọ oníréṣẹ̀. Bákan náà, kí n fi àkókò yìí náà kí bàbá mi eléyìí tí ó bí mi lọ́mọ. Torí páwọn àti Alhaji Rasheed Aide wọ́n ṣe ọjọ́ yẹn ni. Ìní náà lọ́jọ́ òbí bàbá mi, Mr. Michael Sirike Adégbòyega, ọmọ Àkítí Korí, ìyẹn lọ́dí òmu. Ìní lọ́jọ́ òbí ti bàbá náà, iṣu ọmọ tó ti ń jiná fún yín jẹ́ yìí, pẹ̀lú àṣẹ Ọlọ́run, kò ní í jó yín lẹ́nu, kò ní í ha yín lọ́nà ọ̀fun o. Àgbà yín ó túbọ̀ dalẹ̀ láṣẹ Ìdùmàrè. Àwọn ọmọ Àkítí Korí nìyẹn. Bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ á sún sọ́wọ́ ọwájú. Ìdíje ti El Clasico First Leg, eléyìí tí ó máa wáyé, ìyẹn bó bá ti ń di sáà tó ń bọ̀. Torí pé ikọ̀ ti Barcelona ni ó kọ́kọ́ máa gbàlejò ikọ̀ ti Real Madrid. Gbọ́ mi dáadáa, ìjọba àtàló, àwọn ti Al Madrid nìyẹn. October 25, ó ní Bakao máa gbàlejò ikọ̀ ti Real Madrid. Ìyẹn gangan kọ́ ní ìròyìn ibẹ̀ ni wípé Ballon d'Or ceremony, ìyẹn bá a bá ń sọ nípa ayẹyẹ agbábọ́ọ̀lù eléyìí tó dáa jù tá a mọ̀ sí àmì ẹ̀yẹ ti Ballon d'Or, ó ku ọ̀la tí ó wáyé. Ó ní El Clasico ó ti kọ́kọ́ wáyé, torí pé October 25 ó ní El Clasico láàrin ikọ̀ ti Barcelona àti ikọ̀ ti Real Madrid. Bákan náà, bó bá wá ń di October 26, ó ní Ballon d'Or ceremony, ìyẹn ta ni ó gba àmì ẹ̀yẹ ti Ballon d'Or, òun lòun náà ó mọ̀ wáyé. Ó ku ọ̀la tí wọ́n ṣe àmì ẹ̀yẹ ti Ballon d'Or, ó ní El Clasico wáyé, ìyẹn láàrin ikọ̀ ti Barca ni ó kọ́kọ́ máa gbàlejò ikọ̀ ti Real Madrid nígbà yẹn. Iná gangan lètò, ìròyìn eré ìdárayá eléyìí tó dùn ti gbọngbọn kan si. *347 lẹ máa fi gbórí wọlé òyìn lórí ti káàṣì ẹ̀yẹn. *347*1004*1#. *347*1004*1#. Àbí kẹ́ ẹ gba ojú òpó ti ayélukára wọlé, ìyẹn ojú òpó ti ayélukára yẹn. Bá a bá ń sọ nípa www.kase.ng. Ẹ láǹfààní láti bábẹ̀ yẹn wọlé. Lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook, mo kí yín o, ẹ̀yin tiwa ẹ ṣeun gan ni tẹ́ ẹ wà níbẹ̀ yẹn nítorí tiwa. Ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook yẹn. Mò ń bọ̀ lápá abẹ yẹn. Olùkọ́ni Pep Guardiola gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń jẹ́ kó di mímọ̀ yìí pé òun já wọn tán ìyẹn lórílẹ̀-èdè ìtàló. Torí pé ní kò pẹ́ òun ni oríṣiríṣi ìròyìn jáde gẹ́gẹ́ bí àṣejú wọn ṣe jó di mímọ̀ yìí pé olùkọ́ni Pep Guardiola, wọ́n fi iṣẹ́ ikọ̀ àgbàọ̀jẹ́ torílẹ̀-èdè Italy wọ́n fi ń lọ olùkọ́ni. Àmọ́ ní báyìí, ìròyìn jẹ́ ó di mímọ̀ yìí pé olùkọ́ni ti jẹ́ kó di mímọ̀, ìyẹn fún àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórílẹ̀-èdè Italy pé anyway, kò burú. Bẹ́ẹ̀ bá ní mo wù yín, tẹ́ ẹ fẹ́ gbà mí gẹ́gẹ́ bí olùkọ́ni, owó ọ̀yà tòun lọ́dún kò dín nǹkan kan o, ìyẹn ní 20 million euro. Ó ní lówó ọ̀yà eléyìí tó wo mọ̀ gbà lọ́dún, tó bá jẹ́ pounds ló yé ẹ̀yin bíi around 17 million pounds. Ó ní ohun tó dìmáàndì fún. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ ikọ̀ àgbàọ̀jẹ́ ti àjọ eléyìí tó ń ṣe kòkárí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìyẹn lórílẹ̀-èdè Italy, àwọn jẹ́ ó di mímọ̀ yìí pé àlàyé ẹwàwọ́ kínní yìí wálẹ̀ díẹ̀. Gbogbo ohun tí ń bẹ lákàtà ti wá ń bí tá a lè mọ yọ̀ǹda lọ́dọọdún kò ju 10 million euro lọ.
ju 10 million euro lo be kedere oluko ni Pep Guardiola on ta ku pe ani bi kini ba ti din ni 20 million euro e weran de fe eran de fe ra yewo eleye serun olomi eyin na mo nto da nle si wa sodo wa pe ayo ni ko wa je oluko ni iyen fun iko agba oje torilede Italy bi nkan kan ba ti din ni 20 million euro o ni e gbagbe yen bi nkan se je niyan e se ngan ni o Kehinde Olamide Adedeji Upgunners lati Akilapa Nbadan bi bakan na Aziz Bashit e se ngan ni Abdullahi Olariwaju Upgunners lati Sokelu e se ngan ni o te wa nbe yen tori ti wa Olamilekan Adeleke o Barcelona lati San Yonbadan bi Ogundeji Adekunle nko awon ti dan gangan niyan Adeyi Olamilekan Up Manchester United lati ipinle Nasarawa e se ngan ni o te wa nbe yen tori ti wa Olamilekan Adeleke e se ngan ni Abiodun Oyelade the King of Gentle Boys ni gbogbo Madina Oluwa Tobi Oladele gbogbo yin pata mo ki o bakan na abani se Idowu Obakoya Ismail Opeyemi Raji Yusuf Isiaka gbogbo yin pata oni mo ki o oke mo si tun bo mo n bo lapa abe ye mo n bo lapa abe yen gbogbo yin pata na mo ri Abdulaziz Opeyemi bakan na Isola Olasunkanmi Mutiu Alao e seun gan ni Obakoya Ismail e seun gan ni o Harry Kane oro ti n wopo laarin Harry Kane ati iko re baba so nipa iko ti Bayern Munich iko ti Bayern Munich won ti fe fese Harry Kane won ti fe fese loju yen baba so nipa agbowo waju omo bibi ti le gesi yen won ti fe fese loju ajo so yepo oro ti waye be kedere o jo npe Harry Kane na ti gba lati towo bo iwe adehun pelu ko ti Bayern Munich baba n so ni pa Harry Kane omo odun 22 ni 32 years of age ifi gagbaga baba n so ni pa ifese wonse to lanfani lati gba iyen fun iko ti Bayern Munich iyen ni saa to lo 46 ni 56 game o de mi awon ile to n lo bi 64 goals 6 assists in 56 game on lo mi fun won ninu dije ife ye agbaye Harry Kane na tun lanfani lati se daada o mi awon mefa o de se iranlowo eyo kan oro ti wopo lati fese loju iyen ninu ko ti Bayern Munich won ti fe fese loju o dinu ko ti Barcelona gomi daada Rufa Babin Saloon obaka dije ifaye mi gbogbo ona ara o Barcelona so alayen di awon ti Barcelona na ni awon ti Barca ni Obaka Karim Adeyemi iko ti Barcelona awon ti confirm e bakan na iko ti Borussia Dortmund ni site won awon na ti confirm e officially iko pe Karim Adeyemi o ti darapo mo iko ti Barcelona o le to de je pe adehun odun 5 lu towo bo pelu iko ti Barcelona adehun yen o ma tenubodo iyen ni odun 2031 oni o ma tenubodo initial payment yen owo akosan ile ti iko ti Barcelona o kokosan 22 million euro on lowo ti won ma san bakan na awon aje monu kan be iyen ba ba so nipa adon stan so nipa eyi 7 million euro ni 7 million euro oni bi awon ajemonu pe bo ba se bayi bo ba se gba to sawo 7 million euro oni adon yen be kedere iko ti Borussia Dortmund won wa to fi ami kan si iwe adehun ti won jo towo bo ile ni baba nso nipa sell-on clause won jo di mimo yi pe aimo iko Barcelona be ba tun ta gba ball yi lola be ba ri iko mi te fe ta fun lola awa na ni ani iye ta gba iyen ninu owo te ba gba lori agba ball yi o
ìyẹn bá a bá ń sọ nípa pàṣẹ́ni yẹn percentage. Ikọ̀ ti Borussia Dortmund lára àdéhùn tí wọ́n tọwọ́ bọ̀ pẹ̀lú ikọ̀ ti Barcelona nìyẹn. Ta lẹni tó lówó yìí, ta lẹni tó wò yìí máa jámọ́ lọ́wọ́ lálẹ́ star 347. Star 347 star 1004 star 1# star 347 star 1004 star 1#. Torí pé gbogbo àwọn tó ń láǹfààní láti mọ play yẹn ní irú àsìkò yìí lọ, ẹ mọ́ gbàgbé wípé Cashport gan tún bẹ lọ́la, lè tó dẹ̀ jẹ́ wípé Cashport tọ̀la yẹn gbogbo àwọn tó ti ń play lọ láti bí ọjọ́ Monday wọ́rú àsìkò yìí, òun náà ni wọ́n tún lẹ̀tọ́. Yàtọ̀ sí daily payment ti tèmi o, wọ́n tún lẹ̀tọ́ ìyẹn nínú Cashport tọ̀la. Ẹ̀bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ogundeji Adekunle, ẹ ṣeun gan ni Ọláwálé Ọlánipẹ̀kun láti Ẹlẹ́bùnbàdàn Up Manchester United, Yusuf Abọ́lájí Abdullatif. Àwọn ti Zolis nìyẹn láti Club Brugge. Àwọn Arsenal ọ̀rọ̀ yín ẹnu pọ̀. Ogundeji Adekunle Up Chelsea jàre. Bákan náà Tọ̀yí Ìbábíọ́dún Olúwa Dábírà Up Chelsea, Abílàwọn Olúwa ṣeun láti gbọ́ra Up Manchester United. Abdulaziz Ọpẹyẹmí Up Chelsea, Adi Idris Ọlálékan Up Chelsea, Hafiz Ademola ẹ̀ṣin gan ni o, Ọláìdé Surajudeen Adeyemi

ìmúlẹ̀ pé àjọsọyépọ̀ ọ̀rọ̀ ti wáyé láàrin ikọ̀ ti Real Madrid àti Rodri. Àjọsọyépọ̀ ọ̀rọ̀ ti wáyé o torí pé ikọ̀ ti Real Madrid ti fi ìfẹ́ hàn sí agbábọ́ọ̀lù yìí. Bó ti ẹ̀ jẹ́ pé ikọ̀ ti Manchester City náà jó di mímọ̀ yìí pé agbábọ́ọ̀lù yìí bá ti sọ pé òun lọ, àwọn ò ní dá dúró, àwọn ò ṣe dáadáa fáwọn. Lóòótọ́ wọ́n ń bá a sọ̀rọ̀ láti fẹsẹ̀ lójú ìyẹn nínú ikọ̀ ti Real Madrid nínú ikọ̀ ti Manchester City. Àmọ́ gẹ́gẹ́ bí ìròyìn ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ yìí pé àjọsọyépọ̀ ọ̀rọ̀ ọdún mẹ́rin ó ti ń wáyé láàrin ikọ̀ ti Real Madrid àti Rodri léyìí tó jẹ́ pé ọdún 2030 ni àdéhùn yẹn ò mọ tẹnugbodò. Gbogbo òfigagbága eléyìí tó láǹfààní láti gba ìyẹn fún ikọ̀ ti Manchester City 298 game ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rí 28 goals lóní pẹ̀lú 32 assists. Bá a bá ń sọ nípa fálù agbábọ́ọ̀lù yìí lọ́wọ́ 55 million euro ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ó yàtọ̀ ẹni tó lowó ìyẹn fún ti Tàṣálẹ̀ 0803 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 0803 òun ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn bákan náà 38.

38 òun ló parí ẹ̀ ta lẹni tó ni owó ìyẹn fún ti tàṣálẹ̀ kó tó di pé a máa fèyí ṣe lọ 0803 òun ló bẹ̀rẹ̀ nọ́mbọ̀ òun ẹ ló ẹ kalẹ̀ o. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ láti ìkànnì Splash FM ni. Adéyinka láti kú ọlá. Bá ń sọ nípa káàṣì ẹ̀ṣẹ́ ẹ ti jẹ rí tẹ́lẹ̀. Èló lẹ jẹ last yẹn? 25,000 ọdẹ tún ti jẹ 25,000 naira míì yẹn náà ní àṣálẹ̀ bí customer care ṣe pè yín gbà yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n tún ṣe pè yín báyìí bí nǹkan ṣe jẹ́ nìyẹn bí nǹkan ṣe jẹ́ nìyẹn. Ok. Kò tó di pa máa fèyí ṣe lọ nínú nǹkọ ti Arsenal officially wọ́n ti confirm agbábọ́ọ̀lù yẹn láti inú nǹkan ti club rule yẹn bá ń sọ nípa Christos Solis wọ́n ti confirm ọmọ bíbí orílẹ̀-èdè Greece ni ọmọ ọdún 24 ni ọwọ́ ẹ̀gbẹ́ ló ń gbá jù ó ń gba LWAMRW ìyẹn bá ń sọ nípa right wing left wing attacking midfield àtúni ó ti gbogbo ètò ló ti tò officially ikọ̀ Arsenal náà ti kéde rẹ̀ nọ́mbà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún nọ́mbà 17 ni ó mọ̀ wọ̀ yẹn nínú nǹkan ti Arsenal nínú nǹkan ti club rule ìfiganísáà tó kọjá lọ ìfigagbága tó gbá fún wọn lọ bíi 52 ìyẹn 52 games omi àwọn tó jẹ 22 goals ó dẹ̀ ṣe ìrànlọ́wọ́ 29 assists bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá bíbí láti máa ṣẹwélé yẹn fún ti tàṣálẹ̀ lórúkọ lóòótọ́ ètò yìí ọ̀túnba babatunde ọmọ ọláwúwo bọ̀sùn aláyànde ló jẹ́ kẹ́ ẹ gbádùn mi lápọ̀dọ̀ ti yín bẹ̀ẹ́ síkírú àyìndé lórúkọ ti tèmi bó bá tún máa di ọ̀la lásìkò kan náà á tún gbà síra wa lára títí ọ̀la yẹn eré àtayọ̀ láfi pàdé ó dàbọ̀.

bàbá ìbáyọ̀ máa sọ tẹ́lẹ̀ orí tiẹ̀ náà rọ̀ mi. O ti rí bẹ́ẹ̀. The name of God the Father, God the Son, and God the Holy Ghost.

0: and lagbara olohun Sunday service ti nbo yi isin only communion meji meji ni and Joseph Akiki and ni gbogbo bi ta ba wa na lati mo mo mo pe only communion
1: family wa o ti le ni 20 years o ti je pe gbogbo omo ti mama mi bi gbogbo won ti ku tan
2: mbo ogun kinu sare tan we so baba ya ko je wo oni apere kan ni omo melo mama yin bi mbo
1: arun emi ati omo kekere kan na laku awa meji
2: na wo e meji so meta ti lo wa ka eyin aye e ba ogun afijo mi mo ni o fun won e ba ogun afijo mi lati oni lo ogun afijo si mi lo sida
1: so o wa sele pe igba ti eto ku ni bi adun merin ni isin tin ba ti wa sun enikan o jade lara agana yo so pe taiwo dije o ti ya mo ni bo la nlo o lo ye ki nlo ba awon egbon mi mo ni ah emi o se ta ku
2: won mo nbo yo ni ki won mo bo boya je a ma nlo bi to ye ka won yoku na wa en be ran olodede toru toru àwọn ọmọ tó bí ló dédé torí torí bọ́lú wọn ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè mọ pálásẹ àjòkú náà bì lọ́kọ tí wọ́n ń pe ilẹ̀ bíbélì ní ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kọ́ rẹ̀ ayé àti gbogbo ẹ̀ tó tẹ̀dó sínú ẹ̀ bọ́ ọ má ṣe àmì ilẹ̀ àgbẹ̀ mi. mọ́mọ́ sídà.
1: ó wá di wípé mo ti kirikiri ṣọ́ọ̀ṣì débi wípé ogun ìlọsọmí di alágbèrè ẹ̀sìn kò síbi tí mi ò kí ń lọ ṣùgbọ́n tí n bá ti wọlé lálẹ́ nǹkan yẹn á sáré wá ó lè fa aṣọ mọ́ mi lára tàbí kó fà mí kó sọ pé kí n dìde ó ti yá òrújọ́ kan mo sáré jáde gbogbo èèyàn ní kí ló dé mo ní ẹ wá wo ẹnìkan wọ́n láwọn ò rí.
2: ọwọ́ ìwò ní fìyà jẹ́ ọ́ tálọ́kùnrin burúkú tí máa mú àlá ibi wá tí wọ́n máa bà oh my god ẹbí ọwọ́ lórí oúnjẹ náà lè jẹ lójú ayé tí ọwọ́ púpọ̀ kan fọ ọjẹ lójú àlá ọkùnrin tí ò lè tọ́sí ẹ lójú ayé tó jẹ́ pé wọ́n àgbáṣẹ sọ dàbí ìwọ sí mi irú ẹ̀ sí mi tí mo ń lò ó pọ̀ lójú oorun ẹ̀yin aládùádà ẹ ṣe àmì lónìí ọdún ẹgbà ìpínyà.
1: Bàtò wá di wípé mi ò lórí gbogbo nǹkan tí mo sọ yìí mo ti ta gbogbo aṣọ láti fi ṣoògùn ṣùgbọ́n kò ṣe sóńjọ tí màmá wá pè mí wípé àwọn bẹ́ẹ̀ nìkan ṣiṣẹ́ kò fáwọn lówó mo wá lọ́kàn wọn ń fa mi bí mo ṣe dọ́dọ̀ wọn náwá láwọn múra ṣọ́ọ̀ṣì wọn ní kí n ká lọ mo ní mi ìfẹ́ lọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ó ti sú mi pé mo ti ṣoògùn gan kò ṣe náwá ní kí n ká lọ bá a ṣe dé bí ń jọ yẹn wíwá tá a wá tán gbàdúrà omi tí mo rà yìí tí mo gbé lọ mo ṣe délé tí mo domi yẹn nínú yàrá gan mo ti fi wẹ̀ yàrá ni mo ti tú
2: sọ́ọ̀
1: mo ní kí n rí n tó máa ṣe ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé mo sùn tilẹ̀ fi mọ́ nǹkan yẹn ò wá ṣògbà tó dijọ́ kejì làwọn ẹni yẹn bá tún yọ ọkùnrin kan àtobìnrin kan ní ẹ bá ní ṣé ta ni máa ṣe nǹkan rẹ ní ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé ò fẹ́ kọ́lé àwọn ní kó lọ báwọn ẹ̀gbọ́n rẹ àwọn ò ní jẹ́ kó o ṣe mo wá sọ fún wọn mo ní ẹ wo omi tí mo gbé dání mo ní omi ọlọ́run òjijì ni mo ní ọlọ́run òjijì ọba yín wí ẹ padà lẹ́yìn mi ẹ jẹ́ kí n ṣe nǹkan rẹ ọmọ mi nìyí mi tí ì ṣe tán kù náà bá lọ láwọn àtijọ́ yẹn níjọ́ tí wọ́n wá ní ká bọ́ síta tán fún wa ní jọ́tà mo wá mú jọ́tà yẹn mo máa ń fi sígbèrí mi tí n bá ti fẹ́ sùn lálẹ́ omi tí mo rà ń bí mo máa ra mẹ́ta màá tún kan sórí tán pátápátá ní yàrá lálẹ́ màá kó sùn màá fi jọ́tà yẹn sígbèrí mo ṣáájú pẹ́ lọ́wọ́ ọlọ́run pé mi ò rí ogun yẹn mọ́ ìtòkùn nìkan náà wọ́n dáko lọ mi padà torí gbogbo nǹkan ti tán lára mi.
2: ẹ̀fọ́ kan yín balẹ̀ nígbà tẹ́ ń ilé ni ba ti kọkọ pada nkan bẹrẹ si duo mama lawon ti gbogbo owo soogun tan ilu wo le ti wa imole
1: oyo kan na mo lo se nbe ogun ni mo lo se
2: le ba kuku duo pa
1: nigba ti o si owo
2: oro mi ayan.

0: tun ma san owo fun opopolopo awon eyan ninu osu keje yi iyen fun awon olorire ti won ta won tun ma gbo pela ko tun ajeje na ma lagara to ni yuba yuba owo to le ni 1,000,000 naira 50,000,000 naira lo wa le lati pin kashi eti wa di alagba lugu omi okun ti ko se gan tan o se gbogbo eniyan mu kewe wa gbon be bo se nta yo meta lo ma gba anfani ogun ta yu kan da anfani marun to ba tun pe ore re wa o tun gba anfani ofe yo kan
1: eyi bo gan o ejo ba o le mi se le ta
0: o le ta pelu code e lori splash fm *347*1004*1# lori ilagelu fm *347*1004*2# be lo si tun le ta lori website www.kashe.ng ẹyin ènìyàn mi ẹ má dúró ẹ má rọsẹ àkókò yín rè láti káàṣì ẹ ayẹyẹ ọdún kejì káàṣì ẹ ogunlẹgbẹ èèyàn ló máa káàṣì ẹ ṣó ti káàṣì ẹ mo ti káàṣì ẹ.
2: Ètò ìwòsàn ìrora ọkàn tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ti padà sórí afẹ́fẹ́ o.
3: Ǹjẹ́ òun làwọn ìrírí ìrora ọkàn kọjá bí?
4: Tàbí òun dojúkọ ipò tó fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
3: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ṣàgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn.
2: Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí náà ni Splash 105.5 FM ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
3: Lórí ètò ìwòsàn ìrora ọkàn la ó ti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì léyìí tí yóò yọrí sí ìwòsàn tí yóò sì jẹ́ kí o tún lè gbé ìgbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí.
4: Èrè aládùn àti ìfọ̀rọ̀wérọ̀ la fi ṣàgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí yóò ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
3: Ètò ìwòsàn ìrora ọkàn lórí Splash FM
2: ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Saturday ní déédé aago 4 ìrọ̀lẹ́.
4: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà BSN ló ṣo nígbọ̀wọ́ ètò yìí.
5: 105.5 FM, the best.
6: Ni sun olejo ara ntoka ni mewa rebo lati odi orun ni abi ni bi o se fi wa o se Splash 105.5 FM your Washington IB radio Splash Andy Kota radio 105.5 FM Splash! Numero uno!

obìnrin kì í ti ajé pọjọ́ ikú dà ọba ti pàbídà àti sọ̀bídìrì kábíyèsí alálè dé ọ̀run ìbàrẹ̀ ilé dùnmáre ọba òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ aláṣẹ tayé aláṣẹ tọ̀run àdìgún àrò ọba lókè àṣekan mákùn sàdán kátà kábíyèsí ìfọba tó láyé tó lọ́run ẹ kú déédé àkókò yìí ọmọ nàìjíríà pàápàá jùlọ ọmọ kóòtù òjíire àwọn tí wọ́n láǹfààní àti máa gbọ́ fìtìfìtì eléyìí tí mò ń sọ lẹ́nu yìí yálà ọmọ yorùbá ti ń bẹ nílé bàbá wọn ti ń bẹ lájò ẹ kú bójú ọjọ́ ṣeré káàjíǹde ara kó máa jẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa mo tún kì yín mo kì yín ẹ káàbọ̀ sórí ètò yìí tẹ̀ ti ń dúró dè ìrìn àjò ẹ̀dá la pètò ètò kan tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan sínú ni àfi kélédùmarè kó bá wa rìn ìrìn àjò ọmọ èdè èèyàn nínú ayé ó kọjá òye kódà ọgbọ́n ògbé fọ́múlà ò sì gbà á torí pé ìrìn àjò tàbí ká sọ pé òwò kan eléyìí tí táyé bá ṣe tó bá fi lànà ayé bí kẹ́hìndé tí ṣẹlẹ̀ kejì rẹ̀ bá gbìyànjú ẹ̀ ó lè padà kó dèrò ẹ̀wọ̀n tàbí kó jì sọ́fin ayé kó dùn ní gbèsè ṣe ti wá rí pó kọjá fọ́múlà bẹ́mi ti ṣe tèmi tó fi yẹmí rẹ̀ é fún mẹ́lòmíì lè mú lò bẹ́ẹ̀ kó má yẹ òun ìrìn àjò wa nínú ayé ò ní burú kò sì ní dojúrú lágbára lọ́wọ́ elédùmarè mò ń kí n káàbọ̀ sí kàní ọmọlúàbí splash iná ń pe bí ìkẹnì karùnlélọ́gọ́rùn-ún tó lé kéékèèké márùn-ún ìkànnì ọmọlúàbí the integrity station ẹ káàbọ̀ mo kì yín lẹ́ẹ̀kan sí i ǹjẹ́ lórúkọ gbogbo àwọn ikọ̀ tá a jọ máa ń wá sórí ètò yìí lórúkọ àgbà òjẹ̀ tí ń bẹ lẹ́nu iṣẹ́ lálẹ́ yìí gẹ́gẹ́ bí àmójú ẹ̀rọ ọmọọba bọ̀sùn ọláyẹ̀dẹ́ àjìrọ̀bà tàbí gbọ́ba níyì ọjọ́ ìjẹta tí bàbá wa ṣe ọjọ́ ìbí táwa nú ọgbà ui lọ́jọ́ ìjẹta ìkálukú ya mú òye ó dẹ̀ẹ́dẹ́ tí ò mòye àfún lóye ìjọ náà gbọ́ba níyì one láàfin bàbá àkàndé ń bí boss clef àwọn tó mọ̀ bọ̀sùn aláyẹ̀dẹ́ olóyè bọ̀sùn aláyẹ̀dẹ́ ìyẹn da bẹ́ẹ̀ ìyẹn la mojú ẹ̀rọ fásitì tá a wà ńbẹ̀ yìí ìyẹn lásìjọ ta kọ́tà pẹ̀síra wà lálẹ́ yìí tá a fi gúnlẹ̀ ayọ̀ ǹjẹ́ lórúkọ àwọn àrò mẹ́ta tí kì í dọbẹ̀ ẹ́ nù àwọn olóòtú mẹ́tẹ̀ẹ̀ta ṣe mọ̀ pálejò tó bá ju ni lọ ariwo ńlá la fi pàdé ẹ̀ ìrìn àjò ẹ̀dá kọjá ètò kan lásán olóòtú mẹ́ta gbàǹkangbè lòun nìkan ní ǹjẹ́ lórúkọ ọmọọba túndé ọlá wo lórúkọ ọmọọba ṣeun ọmọ akínọlá àtọmọọba kúnlẹ̀ anífowóṣe lórúkọ wọn ni mo fi ń kì í káàbọ̀ sórí ètò fún talẹ́ yìí ẹ àwọn mẹ́ta bẹ́ẹ̀ ni àrò mẹ́ta ò gbọ́dọ̀ dọ́bẹ̀ nù lórúkọ wọn mo fi ń kì í káàbọ̀ lúpọ̀ náà mo ti já lórúkọ tèmi jẹ́ wòlíì ẹ̀rí jésù ẹ̀ kalẹ́ ayé gbàmí ayọ̀dẹ́lẹ́ bàmí ẹkú kalẹ̀ alájà fọlákẹ́ razak kábíyèsí màmá alájà mú ìbáta adédọ̀yìn mo kì í o azeez sadiq adébáyọ̀ sulaiman ọmọọba adétúnjì láti orílẹ̀-èdè united kingdom moshood mko.

0: gbogbo àwọn tí mo kà ló ti láǹfààní àti darapọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ yìí. wọn náà lè bó ṣe ń gbọ́ mi ò lè máa wò wọn life and direct /FM 105.5 ìbàdàn life and direct lẹ́ máa rí bó ṣe ń lọ ilé agbára. fáwọn tó bá sì láǹfààní àti darapọ̀ ní tiktok bákan náà tìlú pọ̀nà mọ́ ti já ní mr talent. mo dúpẹ́ lọ́wọ́ yẹn bá mi ṣe àìtàrà ẹ̀jẹ̀ àpèrè sókọ̀ ká sún síwájú àdéhùn mi aramide káàbọ̀ láàmú iná ọlájí olórí tìjà ní fatima. báwọn yẹn ṣe ń wọlé mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ wọn. mulemi adebisi akinwole aṣiwaju adebisi akinwole láti orílẹ̀-èdè united states of america. àwọn náà ti darapọ̀ lálẹ́ yìí tàbí kí n sọ pé àwọn náà ti darapọ̀ láàkó yìí tẹnumọ̀ kọ́sàn gangan lẹ́yìn wà lọ́dọ̀ tiyín. gbogbo ilẹ̀ kórè òkòdé lágbára lọ́wọ́ ilé ìdùmarè. ẹ̀yin gbàmí ayọ̀dẹ́lẹ̀ mọ̀ kìí lẹ́ẹ̀ka sí ṣe ní kí ogun nípò òun náà ti wà lójú èpò. adé ní kí adùn ní adé àwọn náà ti darapọ̀ mọ́ wa. ọ̀làǹrẹ̀wájú mi kì ọmọ ìbílẹ̀ ọmọọba ọmọlá lára pé jẹ́lẹ́kọ̀ gba àwọn ikọ̀ tá a jọ ń ṣiṣẹ́ papọ̀ lórí ètò yìí lọ́sẹ̀ọ̀sẹ̀ tó fi ń dòtí gbogbo wọn fi ń kan sí i. àdúràdé to learn thank you so much. ìgbà tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kí n yọ̀ǹda fáwọn èèyàn mi kan kílẹ̀ kọ̀ọ̀kan ní pápá àpáká lè gbé bọ́ọ̀dì ẹni pójú ọjọ́ ẹni bá kan lálẹ́ yìí pẹ̀lú bí wẹ́dà ṣorí pápá jùlọ fún àtàwà wà nílẹ̀ ìbàdàn. ojú ọjọ́ yìí ò ní ṣọwọ́ òdì sẹ́nì kọ̀ọ̀kan wa. lókọ̀ gba àwọn ikọ̀ mi tá a jọ wá sórí ẹ dárúkọ ara yẹ kí àwọn aráalé ní pápá.
1: ẹ káàbọ̀ sórí ètò yẹn tó wà ìrìn àjò ẹ̀dá pẹ̀lú ọba lukman ọmọ tìjáni. mo tádọ̀ olókọ tèmi ìjọba sí ìlúkọ bàmí tẹ̀mọ̀ sí àlùmádání. mo ní àbùkù onídìí kó tó lè kàyàn bẹ́ẹ̀ níyàwó nídìí ẹyin kó tó lè jẹyàn. àtẹyin àtàwa àníkàbùkù àbùkù oníkànwá àníjìyà ìyàwó níjàwá ẹ ṣeun tẹ̀ǹtẹ̀ ti síwá.
0: agbára ìlédùmarè ọ̀kárí ọjà s plus wọn ni ẹ ká lẹ ẹyin náà ẹ ká lẹ sáà mo kí yín ẹ ṣe wọn pọ tẹlẹ. ìránṣẹ́ ọlọ́run ala ìwòlíì ọ̀gíní bàbá ti darapọ̀ mọ́ wa lórí ètò fún ta lẹ́yìn àjíǹde ara ọmọ ajẹ́. ọyá bá mi kí àwọn ara lè ń tiẹ̀ náà ká lè gbára kàsídà ká lè tẹ̀ síwájú.
2: ǹjẹ́ ẹ tún kó àjálẹ́ jákèjádò àgbà. ńlá ayé ní gbogbo ibi tọ́wọ́ jẹ́ ètò yín ètò wa ìrìn àjò ẹ̀dá tó bá tún fẹ́ dé lálẹ́ tòní a ti dé gẹ́gẹ́ bá a ṣe dé àti wá gẹ́gẹ́ bá a ṣe wá. onílé apọ̀ ọ̀tún onílé apẹ́ àlàáfíà onílé iwájú wọ́n gbàgbé onílé ẹ̀yìn rẹ̀ pé wọ́n ìpínrín àjò ẹ̀dá ó tún ti gorí agbágbé o. bàbá mi tún ti kó adé bí ṣe kó wa wá lọ́sọ̀ọ̀sẹ̀ sẹ́ẹ̀sì gbàgbé bàbá tápà náà ni mọ́ kíyín ngálàmì chiregan kúbẹ̀ lọ́sùn zàmìsì sókúngá adébẹ̀lọ́àfíà ìké ètún aní kínà yẹ bẹ sátì ndòǹdò náà sátì náà kí ètún aní ìké ìláworo bìí oúnjẹ gbà kọ́ à ẹnà ìjì àǹfààní bẹ̀yìn sátì náà gògán náà oúnjẹ ńgá ìyàjẹ àǹfààní bẹ̀yìn sátì náà nù sáyé adìyẹ ìdúnfíò àmọ́ kú woro bìí látàkàdá bẹ́ẹ̀ kálàmù na wà lákàyàn náà wà kí ká woro yín náà tọ́ èmi ọmọ yín náà ni àbúrò yín olólùfẹ́ yín ramses tàlógbọ́n bó tiẹ̀ jẹ́ pé àwọn kan wọ́n sanwó ọkọ̀ nù ni wọn bá dé ní àná wọn á sanwó ọkọ̀
0: wọn sanwó ọkọ̀ lójú
2: wọn sanwó ọkọ̀ nù ni ọjà wọn lè wá.
0: ẹ sá takà ẹ ta fàṣíbi tẹ ẹ ta sí àwọn.
2: mi ń bú yan o n tí mo rí ni mo sọ o.
0: kánà ìlàjọ ṣe mi là bú yan kẹ. nígbà tí mo bá wọn ti bínú òfìsì.
2: mo owó mọ́tò ni a
0: sọnù
2: kìí ṣe ni ní òjẹ̀ wọn lè dé wọn ò bá ti dé.
0: ó ti yé mi orí kò mú wàhálà kankan dání.
2: rárá o rárá o
0: tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kí a ṣe báyìí kó lè yà ní pápápá torí àwọn tó wà nílé tí wọ́n ń retí wa. báwo ni ká ṣe rìn lálẹ́ kó lè yà
2: wò. àbùkù lù wò.
0: àbùkù lù wò. ẹ jẹ́ àlọ́ àgbọ̀lẹ̀ ọ̀gbọ́n ní pápápá. ẹ̀jẹ̀ ayára wa ní làákàrè ìrìn àjò ẹ̀dá ti kúrò ní èkó ètò ẹlẹ́kùnjẹkùn ètò àgbáyé lórí ìkànnì àgbáyé With an international presenter, listen to me very carefully. Lojo pola leyi. Awon yen wa lati United States of America won be pelu wa. Awon ti UK wa loju opo. Alaja mda lati oduse lati orilede Italy. Awon ti wa lati South Africa. Amid Lukman. Iyen lati France. Awon na wa pelu wa. Eyi ta gbede lale yi re. Se mo ka bo le ogbon la pe. E ja jo keko. Opolopo nkan lo ndanu leru leni. Koda ki soso ki saje ki si lebo logun so nko. Iwe mimo lawon eyan mi segbe latara pe won imo. Nigba ti won oni imo. E ja kora wa leko ka fi ora wa lese le na ka foro loro ka ikogbo. E je ngbere bere bi meji lowo eyan ara le. Se gbagbe ti yejo be se fa repete. Awon eyan si nkeko lori tori pon se lopolopo nu le. Sele kan lo sele ni mo ro pe tin ba na safefe o le se wa lanfani. Arakunrin kan lo se gbe yawo pelu iyawo e. Lai mo yo dun die seyin. Leyin omo meji. Iyawo yen sa isan ran pe o si gbe mimi. Gbogbo awa ta joko lode ta niyawo labi ode lakoko ti mo nsoro yi. Gbogbo bale le pata. Mo tun se ladu ala wole sun yi. Awa oni fi irun dudu ani fi wole sun. Gbogbo awon iyawo wa to sami lale yi tabi to ngbo wa kakakiri gbogbo iyawo tin be labi ode enikokan ti wa awon na oni fi irun dudu won ni fi sopo abi ohun ti mo so oye yin arakunrin igba kamu ko pe ko jina lawon yen fun ni moran pe ti iyawo eni ba ko ni abo ba ko iyawo na la fe ta ni o ma be toju awon omode won yi o pada fe iyawo mi arakunrin ti mo so yi merin lomo ti mama re binu aye eyo kan pere na lobirin ninu won won si so yen layo mi de duni opolo e mo e opolopo oruko fo mo obirin abila won o ko ti e po dada o si ma ayo bi ila ni papa julo si eni to jara kunrin ti mo so ti se egbon re to je akobi Odomodebirin ti mo so ti mo pe ni dun ni yi Ayo mi de yi Ohun na ti mari o de ti bi ma Awon mo to un bi ibeji ni So iya ibeji no te mo lara tara So igba ti yawo boda re keji o fi pada wole wa Ohun ti yawo boda re mo ohun na ni iya ibeji Se wa ri yawo boda re ti mo so yi Igi mu jina sori ile jina sisama lawon oro ohun ati iyale re to salaisi lo se ri I ma je ki okunrin yo ro lopolopo igba tori wahala arabirin yo pa o ni owu lara to po koja bo ti ye fomo lu abi obirin kan bayi se sikanle kun le won ki lobirin wa le wa ki no beere ye fun ile bole ti pade se o seju si ni kini wahale mo rogo egba mi o salaye ki lo pa yin po obirin o gbodo se mistake kanle kun le won ko lohun so address inu bi iyen baba tapa se won pe yen so wo oko nu ni boya wa nlo le mi lo e dakun le kan adugo enikan la nwa ladugo la to ba lo je obirin lo kanle kun to e silekun wahala ojo na o lagbara okunrin sa nfo mi lo pe to a gbodo fo mo wo mo ka ma ba lu kan pa ayajo ojo kan lo ti bi le se de o wa gba call wole ki sa se won okay o ti ye mi nigba ti o fi wo sitting room boya card tan lori phone eni to npe lohun ba ju phone ju sile omode e ma ma gba papapo wo bedroom pe ko won sanra iyawo e ba tun wa baga silent ni phone e wa ko to seju meta merin leyin igba yen phone ba bere si ring iyawo ba re ti phone tan soju eda kun e tele mi o nigba ti o pada ti o woju ago ti yawo re o woju ago oko re ohun ti iyen gbe wa ni ayo mi iyawo ba gbe call ayo mi ke osada se ngbo mi e lo se ngbo mi fa toro ti su mi o oro ti su mi o ki lo de wa de o so mo kekere na o enikan se mo wa ko esi mi obirin for that matter obirin so obirin ni na o ti o ba wo ki kaluku keko e loto o omo ti mo bi fun e mo to toju e fura mi o ti n ba re mo le toju omo mi kini wahala yi e gan yawo e wa nti e gbon gbon bi gba to ni lakaye alaye se rora mu phone o ba ro mo to we o si sile kun lewe mo ko re lori se ma won se kan ton ma nje liquid so bayi to ba so ba en sanra ni ara yin o le mo be ya ewe dada ni o de te liquid so so ko e lori owo ose si loju da e ma fogbo e ma fogbo o wa ni my dear ma soro o ke ma se un lori oro yi to ba yo phone soke to ba gbe speaker but am hello hello hello sengba hello se sa gbon ti mo so lekan ani mu to so ni pe ah se na je ah e ma gboro buruku ki lo de wa se gan hello babe hello babe hello babe eh eh hello babe o tun so so do ko e dada hello babe o de wa gbo obirin lai gbigba to je po ni la kai mo rara obirin ko wa nti e nti ko toruko je ya le e wa nti e si mi wa nko e si mi iwo na wa npa lugo lugo kaakiri o pa asiko to ye ko fi joko ti bo ba sai lo le bigba to je po gun fe mu e a kilo le to be omo ti mo bi fe mo le do ato o ki kalu ko mu ti e dani o tori o ba gbogbo akoko ta n so yi arabirin ti n gba oko re ni kuku emi e ma gba pe mo so ko ti te liquid soap si loji yen na ti wo ose sori daada o wa gbe bucket omi kuro legbe e ko je ko lanfade ati bomi soju eh eh yen sa nse be ni gba ni kuku daada eh well done ise da ma je ariya o he iyanu ile ara re jeje ila wole sun atukatu jale kana o ti so fun pe o ma soro yen sa nse o ti e fe soro o ti hu ose si loju daada arabirin yen wa soro ti lo wa ni eh eh but that moro ko gbogun ti mo wi lataro eyin na lekun fun mi ni baba e de le ba mi soro ju ohun ti mo ba lenu oko mi ati ale re ton jo nsori oro ule wa so fun mi tin wa gbo te ni e ba je gba lo arabirin yin si ju fo o de sa jade e dakun te yin ba je baba oko yi se ohun te ibon re te gba omo yin ni pe bo se lo yin alo lami lami mejo wo laye to iku abi e so fun pe to olorun lo ko iya mu e o ti mo pe o ti mo ti mo to se ni oda o ti mo laida lora pe pada ko fowo ra e ma baye yin lo e wo ran o le yin o mu anu mejeje number re je ka lo yen ka fi dara wa lara yara iseju bi melo ka to wa bo sa ni gugun eto agbole ogbon re o number to wole sile agbara 0706949300 0706949300 tabi 0001447570 awon number mejeji to wa nle agbara re number teyin agba na wa nle le pe wole ti lukun na mo ti ja na nbe nle le pe wole eja yara wa logbon lale yi ka fi yen seko fa won to n gbo wa iya o ye mi wa lo tun de na ni hello.
3: Assalamualaikum.
0: Waaleikum salaam e kale o.
3: Ehe, ese wasi lo soro lati olori.
0: Lati
3: olori.
0: Olori ehe, oro re o brother wasi o. To ba seyin, egbon yin lo lo sele si, kile imore kile gba.
3: O ye ko jade ko ma lo round round.
0: Se barabirin yen ti sa jade lo yen e le gba egbon yin ni mo re pe ko gba pada mo.
3: Ko ma lo lo da, ko ma lo.
0: A o ti wa meje lese. O ba no egbon yin nikan lo da ose si loju ewo lo ba yeje ah ah egbon yin nikan ni ah ko se po ba yeje o be egbon yin je ni ale ojo kan na de ni ko ti poju ah abi kile ni mo so na
3: o ma ran ti to ba ola to ba ran ti to ba e po be lo mu nko
0: ah ti yin o ni baje o muruku digbo awon ipe ti nwole dada hello ta lo wa loju opo yi hello hello o ti court ah kan to le aya gbele na hello yes sir e kale o tiyin o ni baje baba loye
3: oloye aro ti la dito
0: tiyin o ni baje baba mi
3: lati go ebe
0: o kiyin sa o
3: e ku le gbagbe mo
0: ase idumare
3: o le wa ti ma mu kan le o e ni gbagbe mo
0: ile idumare ni baba mi
3: ogbon le fin ko wa o
0: e seun
3: ko le je mi o
0: a ko ni ja wa o ase idumare koda ko ni ja won mo wa
3: Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah. Ah

0: ló gbàrà ọmọ adeleke ẹkú bàbá mi odúpẹ o.
1: Ẹrí alùpùpù ń gbé pẹ̀lú wèrè ti ẹni.
0: Ẹni pé
1: alùpùpù ní wèrè ti ẹ ń bẹ lára.
0: Kàsà.
1: Àwọn kan máa wà sùn, àwọn kan ń sùn.
0: Táwọn kan ò róorun sùn rárá.
1: Ǹjẹ́ ká gbé burú jura wa lọ ni.
0: Ìyẹn ó ti lágbára ju etí esùn yẹn o.
1: Ẹrí àwọn aráyé àtijọ́ kárẹ̀. Kò sí gbèrè sí ilé tó wọ́n bá gbé.
0: Bó tilẹ̀ òkè yẹn ó le tó wọ́n á bá gbé.
1: Wọ́n á bá gbé. Àwọn tó ń rin sókè ni wọ́n mọ́lẹ̀ tí wọ́n fi jọ ń gbé. Torí pé o gbọ́dọ̀ jí áńgẹ́lì ẹnìkan. Ìṣòro tarábìnrin yẹn nìyẹn.
0: Ìṣòro ti ẹ̀ rèé.
1: A bá wá lè lọ.
0: Tò.
1: Sálámọ̀ tí ó tún wọlé.
0: Kàsà.
1: Ṣé ẹ dájú pé ń bá jáde ní tí ń gbọ́kùnrin wọlé ní ń dọ́kọ lọ.
0: Ìyá yìí.
1: Ọlọ́run bá ṣe pé kí ni sí ìkẹ́ wáyé tọ́lọ́run ọ̀pọ̀ kú láàrin wọn yóò fún pàtì.
0: Ìránṣẹ́ ọlọ́run.
1: Inú mi sí èkì tó ṣe yẹn nìyí kò ní ṣerú ẹ̀ mọ́ ń jọ́ mi. Ẹ̀rọ ti bù àyà. Ìyàn kan sójú o. Ọlọ́run ló mú ìyàn rí.
0: Ẹnìkan kan sójú. A máa
1: ṣe sùúrù fúnra nínú gbogbo pátápátá.
0: Tìyìn ò ní bàjẹ́. Mo dúpẹ́ bá mi. O kò làákàyè. Ẹ ṣe o. Ẹ jẹ́ wo bóyá mo lè gba ìpè bíi méjì sí pé ṣì ń wọlé ṣùgbọ́n ká lè bá láǹfààní àti ìsúnsíwájú. Inú mi dùn pé àwọn ọ̀jọ̀gbọ́n ti ń bá wa nà á sáfẹ́fẹ́ ẹ̀kọ́ tàfẹ́ ká kọ́. Ẹ̀ló o ẹ̀ka ló. Ẹ̀ló sà.
2: Ẹ pé.
0: Ẹ mà ṣe òun yá wa.
2: Alájá sàn ni.
0: Yá tíṣà.
2: Látòbí lẹ́yẹ yá tíṣà.
0: Àìlẹ́ ìyá wa ẹ ṣeun ma.
2: Oríṣi kọ́kọ́ ni.
0: Òun orí bíbẹ́ ẹ̀kú làákàyè.
2: Nítorí ìṣẹ̀lẹ̀ sẹ́ni sàn léni tí ó ṣẹlẹ̀ ní ìṣẹ̀ni ti jù lọ́la. Irú làwọn àfihàn tó. Bàbá ní kó lọ. Ibi ilé ọ̀dà Ayọ́ná.
0: Tò.
2: Tọ̀wọ́ ọ̀dà Ayọ́ná. Ewu làmọ̀ sí ọ̀dà. Bàbá ní kó wò lé. Bàbá ní kọ́ mọ̀ wọlé mọ́. Ṣé làmọ̀ tí ó fẹ́ lọ ní ìṣẹ́ ibi tí làákà rẹ̀ kù sí èèyàn á fi hàn pé ọpọlọ rẹ ibi tó kù sí rẹ̀ á wà abẹ ọkọ á bọkọ náà sọ̀rọ̀ àlébù ọkọ á jẹ kọkọ mọ̀ àlébù ìyàwó á jẹ sí ìyàwó.
0: Ìyàwó ẹ̀dáhùn kí làlébù ọkọ ní ọ̀rọ̀ yìí ẹ kàn bá mi yọ àlébù tọkọ.
2: Ṣé ẹ rí àlébù tọkọ ni fóònù tí ó ti ń báyàn sọ̀rọ̀ papọ̀ yẹn síyàwó rí ìyàwó òrí ni kò ní mọ̀ tó ṣẹlẹ̀. Wọ́n ní bẹ́tẹ̀ ọ̀gbọ́n yékè inú ìbàjẹ́. Òun sinú bí ni. Ṣùgbọ́n tọ́gbọ́ ló jẹ́ múnú rẹ̀ bàjẹ́ ló jẹ́ kó sinú dúpọ̀. Wáyé fẹ́yìn wá bẹ. Ṣé ẹ̀ máa ń wà bẹ ní tó ní ọ́sẹ̀ ń pa. Ìlè wú àtúwò yẹn.
0: Adúpẹ́ ọ̀dà àdúpẹ́ ọ̀tíyẹmí ẹ ṣeun ìyá mi ojú òní tì ní. Ohun kan tí mo mọ̀ ni pé a lè sọ pé kọ́kọ́ ìyàwó máa lo fóònù. A sì lè sọ pé ó jẹ̀bi láti bá àbúrò rẹ̀ sọ̀rọ̀. Kódà ìfèsì gan ìṣeun tó burú torí pé ó ń fara balẹ̀ gbọ́ ohun tí àbúrò rẹ̀ ń bá a sọ ni. Ìwé àwọn ọ̀jọ̀gbọ́n ti pè wá ṣàkíyèsí. Gbogbo nǹkan.
3: Àgàn yìí gan ya ibà gan ń ga ṣe òun mọ́.
0: Ìtumọ̀.
3: Ọkọ ó máa bínú.
0: Bàbá yìí ó jìnà sí Yorùbá gan. Ọkọ ó máa bínú. Ni gbogbo ohun tó pọ̀ lọ rẹpẹtẹ.
3: Ibà ga ṣe òun mọ. Ibà.
0: Ibà. Ga ṣe òun mọ.
3: Ibà ga ṣe òun mọ.
0: Ọkọ má bínú. Ibà ga ṣe òun mọ.
3: Ibà ga ṣe òun mọ.
0: Ọkọ má bínú ló wá gùn lọ rẹ́rẹ́ tó. Ọlọ́run ó kó ogun
3: sùúrù. Ngo ngo. Ọlọ́run ṣe ń ráyè gbọ́ gbogbo
0: nílẹ̀. Ọ̀sẹ̀ tó kọjá nìyẹn kándòrò àti gbèsè
3: ebe ìzàjì ń dòrò.
0: Àwọn yẹn ń tọ̀sẹ̀ tó lọ.
4: Ẹjọ́ ọkọ ẹ tó sọ ọkọ ní tí ò wáyé.
0: Ìyá ti lè sọ pé ọ̀gá ẹ májì ó sọ̀rọ̀ ẹ májì ó kò sí ọ̀rọ̀ rẹ̀ ń bí. Àti bájì ń dòrò.
4: Àti
3: àrùsí kándòndò ebe ìzàjì ń dòrò. Oyin ngé yìí gan ọkọ gbogbo obìnrin.
0: ni
3: okwa okwa gbogbo obirin
0: ni itumo e
3: ebe zaji nduro
0: okwa gbogbo obirin
3: ebe zaji nduro
0: a ko ogun suru o ba ni se ngbo won yin e ba itudu ba be ba fe yo gigi ku won ma ko le gan ah ile o mo ba yin lenu e o
3: ah won ade won ade yan ah won aka yan na won abona aga yu takada bebi ru won aka na won aka na adokun na
0: won ko ti o po
3: agi eba eba wallahi
0: o jo gba mi lasiko to en te wa le mu ki yin gan papa ki le yin ya wa on gbogbo gba suru ìwádìí ohun gbogbo dájú ìwé mímọ́ ní káde èyí tí í ṣe òdodo mú ṣiṣẹ́ ìdọ̀wọ̀ kálukú kó sí ohun tí ìgbónára síbi tó fẹ́ gbé wá dé kí la fi sùúrù lò tí ò kú kíní kan tí ò bá nǹkan jẹ́ rínú ayé òun náà ń pè ní sùúrù kíní kan tí ò pọ̀ jù rí láyé òun ni sùúrù tí ò bá ní tó lókù ṣùgbọ́n pé sùúrù ló pa ọ̀rọ̀ ẹnìkan jẹ́ ń bo tinú sùúrù ló jẹ́ kọ́ra ayé ọ̀dọ́ rárá o ẹ sọ nǹkan mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ ẹ̀yìn ìyá wa o àní kan má jowú ṣùgbọ́n jẹ mọ níbà èyí tó bá ti pọ̀jù tó ti gbóná ju bó ti yẹ yóò fi ba nǹkan jẹ́ ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sì ní wọn ìní ìdí ìjókòó nílé ọkọ ẹ jẹ́ fìyàn ẹlẹ́bẹ̀ẹ́ kálẹ̀ ráyè gbára kàsídà

0: kí àwọn tó wà lójú òpó lẹ́ẹ̀kan sí ọ mi lè gbàgbé gbogbo ẹyin tẹ wà mẹ́tò nípa àjọ ń ṣe ni ẹ ní sọmọnùnú ayé lágbára ìlédùmarè ẹ ṣe mọdúpẹ. Ẹ já máa lo abala ẹlẹ́ẹ̀kejì lórí ètò yìí fún ti tòní ní pápápá torí ìjọba àwọn àkókò ká lè ba àlàǹfààní àti dé àwọn ibi tó yẹ ká dé ní pápápá. Ọyá abala àròjinlẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń pè wá ṣàkíyèsí. Mo ń fi àkókò yìí kí yín káàbọ̀ sí abala àròjinlẹ̀ lórí ètò ìrìn àjò ẹ̀dá fún ti àṣàlẹ̀ tòní. Ní ààyè yìí lábala yìí gan-an láti máa ń gbìyànjú láti ṣiṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ eléyìí tó yakin èyí tó múnádóko tó gàga ara látara àwọn ẹ̀dá mìíràn tí adániwáyé dá sókè èèpẹ̀ tó ní àǹfààní tó pọ̀ lára ṣùgbọ́n tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀. Yálà ẹranko ni tàbí ẹyẹ, ó lè jẹ́ ẹja tó wà nínú ibú tàbí kó jẹ́ ewéko, èèpo igi tàbí èso rẹ̀, kódà tó edórí egbòogi pẹ̀lú. Gbogbo àwọn nǹkan tó lè ṣe wá láǹfààní pàápàá jùlọ fún ìwúlò ara tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ nípa rẹ̀, òun la máa ń gbìyànjú láti tanná wò lábala yìí. Ẹ má gbàgbé láti ara àpáta ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ pé iná ń bẹ lára òkúta. Kábíyèsí Elédùmarè, ara òkúta kan náà omi ń bẹ nínú àpáta. Ọ̀pọ̀lọpọ̀ ààyè ni òkúta ti fọ́ sí méjì tómi ó sì ṣẹ jáde nínú ẹ̀. Nígbà tí ibùdó tí wọ́n rí lára àpáta ò gbẹ, kànga tí wọ́n gbẹ wọnú ilẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ríǹgì tí ó sì gbẹ tẹ́ ẹ̀rùn bá dé. Kábíyèsí Elédùmarè ọba tó finá pamọ́ sára òkúta, òun kan náà ló tún yọ omi jáde nínú àpáta. Kò sí àrà tí adániwáyé ò lè dá. Tọ́ba wá rí bẹ́ẹ̀ ńgbà náà, mo kì í káàbọ̀ lálẹ́ yìí. Ohun tá a sì máa ṣàgbéyẹ̀wò, ọ̀kan nínú àwọn ewé tó wà ní koríko tí ń bẹ ládùúgbò kálukú wa, ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ wa ò mọ ìwúlò rẹ̀ àti ohun tí wọ́n fi ń ṣe gan. Ọ̀pọ̀lọpọ̀ gbà láti yẹ àgbéyẹ̀wò lórí àwọn ewé bẹ́ẹ̀ tá à ń jẹ gan, èyí tá à ń fi sórí ẹ̀bà tàbí sórí àmàlà. Ṣùgbọ́n tó jẹ́ pé ìwúlò wọn kọjá pé ká fi jẹ ọbẹ̀ tàbí ká sèé lọ́bẹ̀. Ẹ káàlẹ́ o, ẹ kú dédé àkókò yìí, ẹ sì káàbọ̀ sí abala àròjinlẹ̀ fún talẹ́ yìí. Ohun tá a máa yẹ̀wò lénìí, òun náà ni ewé kan tí àwọn àgbà ń pè ní ewé ọmọ. Ẹ ní pé ewé ọmọ tí àǹfààní bá wà fáwọn tó wà nílé agbára lọ́hùn, wọn ó bá mi sẹ́ǹdì ewé yẹn sójú òpó fún àǹfààní gbogbo àwọn tó ń wò wá. Ewé ọmọ la fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀, ó wọ́pọ̀ dáadáa pàápàá jùlọ lákòókò òjò tá a wà yìí. Fún àwọn tó bá ń káàkiri bóyá new site àbáwọn tó bá jẹ́gbẹ̀ẹ́lé, ẹ rí wípé ewé tí mo sọ yìí máa ń lalẹ̀ wù, ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tó pọ̀ lára. Ẹ jẹ́ kèmi ó ṣẹnu déédéé síbí kí n gba àwọn àgbàlagbà eléyìí tí adániwáyé fún láǹfààní. Àwọn ọ̀mọ̀ràn tó moyún inú ìgbín tòun ti kara wọn, ẹ jẹ́ fún wọn láǹfààní bí wọ́n ṣe lo ewé ọ̀mọ̀ nílẹ̀ Yorùbá ṣíwájú kó tó di pé Yorùbá dókè èèpẹ̀ nígbà táwọn bàbá ńlá wa tí wọ́n ń lò láti fi ṣe àwọn ìwòsàn fún àwọn àìsàn tó ń da àwọn èèyàn láàmú bíi ibà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká bọ́ sí kẹ́jẹ́ ń tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀, ẹ jẹ́ bọ́ ká bọ́ sáàrin gbogbo ètò káwọn àgbàlagbà ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé nípa ewé tí wọ́n ń pè léwé ọmọ. Ẹ káàlẹ́ o. Hello.
1: Hello.
0: Ẹ mà káàlẹ́.
1: Dọ́tà.
0: Bàbá mi.
1: Bàbá dọ́tà.
0: Ẹ̀mi tí yín ò ní bàjẹ́ sà.
1: Bàbá
0: tẹ̀síwájú. Aṣẹ́ Edumare.
1: Ọjọ́ ìyá rẹ̀ sílẹ̀ ayélujára
0: kò ní láti
1: bàbá tó bí dọ́kítọ̀
0: gẹ́gẹ́. Àwọn ohun kò sí èméjì nínú ẹ̀. Olúwa ló ní orí bẹ́ẹ̀ àdúpẹ́ o.
1: A ti yé egun o. Wọ́n kú ọ̀rọ̀ ọmọ o.
0: Ẹ̀wọ̀n ń bẹ ń lé ọ. Ẹ̀wọ̀n ti ní wọ́n sọ owó ọkọ̀ nù lánàá tó yẹ kán dé láti lé ọmọ. Wọ́n ti padà sọ́hùn. Wọ́n ti padà sọ́hùn.
1: Ìgbà gbogbo ìgbà ojú gbẹ̀kẹ́. Ọkọ̀ já ewé.
0: Ẹ ṣeun.
1: Ìgbà ọ̀sán ìgbẹ́kẹ́. Ọkọ̀ wejò ẹ̀yà wa o, ìbá yín o, ẹ̀yà àgbà.
0: Ìbá obìnrin ṣe.
1: Ẹ̀rí ìwé ọ̀mọ̀. Àwọn àgbà sọ wípé.
0: Kí làwọn àgbà wí?
1: Ó ṣe é tajà. A bá sílé ìtajà wa lẹ̀.
0: Ó ṣe é ta ọjà. Ẹ ṣá.
1: Wọ́n ní ká àwọn àgbà ní ká lọ wá, àwọn àgbà sọ pé ká lọ wá ewé ọ̀mọ̀ lọ́pọ̀lọpọ̀. Ewé irẹ́.
0: Ewé irẹ́ lè kejì.
1: Ibi kan bẹ̀rẹ̀ ń pè ní
0: ibi
1: ìfẹ́. Ìbílẹ̀ là á máa sá ọdẹ rẹ̀ káàmọ́ fi ṣe bọ́ọ̀lù lọ́hùn.
0: Nígbà náà lọ́hùn.
1: Àrígbà náà lọ́hùn. iwe meji ji won ni ka gbe
2: hmm
1: won ta ba ti kun papo tan ta ba ko mo se yo ta ba ti ni
2: hmm
1: ba so se wa ba so se
2: hmm
1: ta ba fe we ta fe bu
2: hmm
1: ba mo yo ba re o
2: eh eh won
1: ka mo so pe iwe o
2: hmm
1: lori ki to ma di to ko re omo owo won
2: hmm
1: ka
2: to lo ka ba gidaro ka to lo
1: ka
2: seun
1: pe
2: won ka mo yan kan kan
1: re o kan je ko mi o
2: ko won si je ko mi o gbe mo won lara e ku la kai
1: do ran ya gba mi ko
2: mo dupe ti yin o ni baje e seun baba mi a dupe o
1: omo ba musa
2: omo o
1: ya
2: lo se ya ya ya moreke gugu won na
1: Baba
2: ologun
1: ara.
2: Ogun na ni mo je jade, ko si wahala.
1: Kiki
2: kiki
1: omo
2: abile. E ma da ye egun lo mu jare. Mo ru ko e se baba mi oju oni tin.
1: Afa ajule.
2: Eh. Ogun na n gbo to mo so ko so we leduwa. E seun.
1: Olorun ko je ja.
2: Eh eh. Alaji Ramon Olorun sogo. E seun. Hello e ka le o. Hello.
3: Akwa
2: esun. Ama dupe iya wa.
3: Adua wo gba.
2: Ase Eledumare.
3: Duo ni tiwa.
2: Ami ati ami.
3: Ewe omo.
2: Ewe omo. Hmm.
3: Aba mo meta.
2: Eh eh. Ta ja meta re.
3: Ato fona.
2: Eh eh.
3: Ata ajo si.
2: Eh eh.
3: Igbe eyo kan.
2: Kile pe?
3: Igbe ta bo.
2: Okay, igbe eyo kan. Aha.
3: A le ba lomo.
2: Ka fi fo.
3: A le di gari fo.
2: Eh eh.
3: A le fi yo fo.
2: To.
3: Baba so kun yo be ne.
2: Hmm.
3: O le fo be je ko tin ti o le si se.
2: To.
3: Baba so kun yo ge me ti.
2: Hmm.
3: A di yo gbogbo odo ti e.
2: Dare kuro. Hmm.
3: Ewe omo meta.
2: Hmm.
3: Ata ajo.
2: Ata ajo si.
3: Epo iyo.
2: Hmm.
3: Abase lo ba jina.
2: Hmm.
3: Ibi ri o kan lo.
2: Eh eh.
3: Oni di asusu ka o. Ibi ori oso si.
2: O le so lori patako.
3: Osusu. Osusu ogbona.
2: Kai.
3: Baba ko je.
2: Leyin gba to wure si tan.
3: Baba je se wo.
2: Eh?
3: Wa menyo.
2: Eh.
3: Ibe lo. Yes.
2: Ashiri re obo yo ri gbese yen san.
3: Aliyasan wa.
2: Ah, e tun fi wa. E tun fi wa lai ti nidi. Nibi o da yin loju de.
3: Ewe omo.
2: O di meji.
3: Aso ego tero pa leyin.
2: Eh eh.
3: Ya ba de.
2: Hmm.
3: Ewe omo eyo kan.
2: Hmm.
3: Atare. Yo
2: niye. Hmm.
3: Ya ba se ngbere yi ko dodo.
2: Hmm.
3: Aba ni saba ibi aba je. Eni mba de.
2: Hmm.
3: Ayomo.
2: Hmm, yo gbajumo.
3: Omo lo ni mo mo lori.
2: Iwe omo atare.
3: Eh.
2: Eh eh. Ewo le pe keta.
3: Atare na ni aso egun.
2: Eh eh. Atare yen o si lonka, ko sa ti po ni.
3: O lonka.
2: O ti ye mi o. Hmm.
3: Ta ba se gbere dojo.
2: Hmm.
3: Eyo na to daju.
2: Eyo na to daju ni ya wa.
3: Abo lori gbogbo wa.
2: Ase Edumare o kare ya mi mo dupe o. E ku
3: isin. Eya san wa.
2: Agunle ayo, e seun, mo dupe. Okay. All right. Hello.
4: Oni
2: makolu woja. Oni makolu woja. Ọmọ ba Musa anabi ojo awon yen mo ante mo yen mo inde bi pe oni ma kolu woja kini ta wi na
1: ni won ba pe mi re mo gbo oni ma kolu woja
2: se won mo pe number soro tun lawon me lawon people isa
1: Ase. Ori o se fi wori o. Tema.
2: A fi be tin salaye tin ye wa.
1: Eri omode to ba ti yaju. Yo ma fara gbegba.
2: Suru ri eyin agba o.
1: Eri omode ti ba yaju. Si eni to julo. Yo kan ma ka kiri ni bi igbe.
2: Kilode? Kilo to rin kiri kilo.
1: Àwọn ẹlòmíì tó máa ń lórí ọ̀kẹ́rẹ́ pẹ̀lú ẹ̀. Tá a bá ti wá sí báyẹn tán, ẹ ti àjò ká lò kúkún náà. Tó bá ti powder dáadáa. Afẹ́ fi sínú ni.
2: Àti láti tọ́jú tí ó wọnú kún wa. Bẹ́ẹ̀ni.
1: Owó rẹ̀ powder dáadáa. Kẹ́ wọ́n wá oyin tó jẹ́ oyin ojú dá. Ẹ má jẹ́ àtara wa tó bá fẹ́ lu oyin tó dá oyin gidi wọ́n. Ó wà rọ́jú kó rà á. Tó bá ti rà á ló lè fi lò ó. Àtọmọ tí ń kí
2: Atọmọtí ń kàwé.
1: Atọmọtí ń kọ́sẹ́. Yóò máa ní ìmọ̀.
2: Káì.
1: Ní tí wọ́n bá sì ń kọ́ ó sì máa dúró lórí ẹ̀.
2: Yóò máa yé tara.
1: Mo ní máa ti pé kí níta ní òsọ́lẹ̀ tó ń sẹ́,
2: Ẹyin.
1: Ẹyin.
2: Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin.
1: Ẹyin.
2: Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin. Ẹyin.
1: Ìwé ọmọ ìyẹn atúmọ̀ a lè lò ó kò sì fẹ́ ẹ tún wá lè forí ọ̀kẹ́rẹ́ pẹ̀lú ẹ̀
2: kó ṣe kẹta káyì.
1: Bẹ́ẹ̀ni àwa jò ó tẹ bá ti jọ ẹ lọ dáadáa tẹ mọ fún yín gidi la.
2: Kàsà
1: ó ti lọ
2: kò jù bá ń lọ
1: ẹ ọmọ yé yín ni.
2: Kàsà
1: ara
2: ẹ
1: máa jẹ lọ
2: ẹ bá ń kí àwọn ọmọ ẹ. Oh my God. Àwọn àyẹ̀ká sán síwájú àfàṣe nǹkan o. Gbé yẹn náà wọ́n lá pè wọ́n àhápá gbé pé àwọn àgbà wa ni. Ẹ̀mí ni jẹ́mi gbé tèmi bí ẹ̀ lóòótọ́ ló wà lójú òpó yìí.
4: Ẹ̀kú ètò.
2: Káàbọ̀ mi. Kàsà. Nǹkan ti ó ti bọ́ sójú ẹ̀ báyìí.
4: Ọmọọba Musa yìí.
2: Àdébí ọjọ́.
4: Ó ti gbalaga gáràjì.
2: Pé ọmọọba Musa ó ti fẹ́ gba alága gáràjì.
4: Ó ti gbà á rí.
2: Ẹ̀yin lẹ tó wí bẹ́ẹ̀ o, èmi tún pẹ́ sọ ẹ̀yin lẹ kàn lámọ́lẹ̀ o. Kí ló dé? Ọba ẹ̀yin lẹ ń kó owó kálukú káàkiri o, ẹ̀yin lẹ ń kó wa kiri o.
4: inú wa máa dùn ní gùn ní báyìí.
2: Àmì elédè máa rí bá mi. Ẹ ṣeun. Ewé mọ̀.
4: Ṣẹ́rí wé ọmọ. Kèrékèré pọ̀lọ́ àwọn bàbá àti wàá gbà
2: káwọn.
4: Ṣẹ́rí wé ọmọ yẹn. Káàní làwa máa fi yà ń gbà.
2: Kí lẹ máa fi yà?
4: Káàní.
2: Ẹ fi yà scan.
4: Ẹ̀wọ̀.
2: Scan ní Yorùbá.
4: Ṣẹ́ra àwọn obìnrin kan burú àmà tí wa kan.
2: Nígbà náà.
4: Wọ́n ti lóyún ọ, wọ́n wá làwọn ò lóyún. Wọ́n máa wá wà á ẹ̀mí àbáyọ tí wọ́n fẹ̀ fà ń bàbá wa lé mọ̀.
2: Ok.
4: Wọ́n lọ lo nǹkan.
2: Láti fi ba oyún yẹn jẹ́.
4: Wọ́n wá pè ká lọ yáwé ọ̀mọ̀ wa. Àtàwọn nǹkan yòókù.
2: Àtàwọn nǹkan mi àti nǹkan míì.
4: Ẹ rí tọ́bẹ̀ fi bẹ́ẹ̀ sínú epo tọ́bẹ̀ ìlà. Tọ́bẹ̀ lóyún ọjọ́ kan ara rẹ̀ ò ní balẹ̀ mọ́.
2: Irọ́ ni. Tọ́bẹ̀ fi inú epo tó ìlà.
4: Ara rẹ̀ ò ní balẹ̀ mọ́. Ẹ máa gbọ́ o. Láyé ìjọ ọlọ́run tó gbé wà ní wọn.
2: Èzí tùmọ̀ rè balẹ̀ o.
4: Tọ́bẹ̀ jẹ́ pé obìnrin lọmọ tí ń bẹ náà. Yóò tọ̀ lẹ́ẹ̀mẹta.
2: Lẹ́yìn ìgbà tọ́bẹ̀ la tán.
4: Bẹ́ẹ̀ni.
2: Tọ́bẹ̀ jẹ́ pé obìnrin lọmọ tí ń bẹ náà mẹ́ta ni ó tọ̀.
4: Yóò tọ̀ lẹ́ẹ̀mẹta. Tọ́bẹ̀ jẹ́ pé ọkùnrin mẹ́ta ni ó sì gbọ̀nsẹ̀.
2: Tọ́bẹ̀
4: jẹ́ pé
2: ìbejì ń kọ́.
4: Ọkùnrin obìnrin yóò tọ̀ yóò sì gbọ̀nsẹ̀. Tọ́bẹ̀ jẹ́ pé obìnrin méjì ni ìtọ̀yìn òní ní gbèdéke.
2: Yọ kọjá ẹ̀mẹta yọ kàn máa tọ̀ lọ́ni máa tọ̀ lọ́ni máa tọ̀ lọ́ni máa tọ̀ lọ́ni.
4: Tọ́bẹ̀ jẹ́ pé ọkùnrin méjì ni àbí mẹ́ta ẹ̀rù pé olú ẹ̀rù kún mi rú ni. Tọ́bẹ̀ jẹ́ pé kò wá sí ẹ̀kan náà yọ máa tó lákún.
2: Tọ́bẹ̀ pé kò sí ẹ̀kan nínú ẹ̀.
4: Yọ máa tó ni.
2: Ìyẹn lẹ fi pè é ní scan.
4: Scan ni.
2: Èyí tẹ̀ ń sọ yóò tó bí ọdún mélòó sẹ́yìn.
4: Ìbá àwọn bàbá ti wá ni. Àwa náà sì ni bàbá ní ìsìn.
2: Nǹkan ó ti yé mi. O ti fẹ́ yé mi bẹ́ẹ̀. Èyí lẹ́wọ́. Ọya.
4: Ṣé wọn mọ̀ mí? Ọlọ́run tí fún tọ̀hún.
2: Kò lọ kẹ́ kí wọ́n rí mi. Ọlọ́run ìṣẹ́tàn tí ó fi hàn ni.
4: Ẹnu ọlọ́run bá fẹ́ fi hàn kò ní ìdí pósítà.
2: Kàsà.
4: Ọjà ṣe báyìí.
2: Ọya.
4: Ìwé ọmọ.
2: Ìwé ọmọ.
4: Ìmí òrùn.
2: Kí lẹ pé?
4: A wà ìmí òrùn ní ọjọ́.
2: Ìmí òrùn àbí mi ọjọ́ di méjì.
4: A wà lọ méjì jù papọ̀.
2: Àtẹ̀wé ọmọ.
4: A wà dà tí lọ́ fi ń dà tí rùn.
2: Lọ́ fi dà tó bá lóòrùn.
4: Ó lóòrùn dáadáa. Mo fẹ́ dìbò fẹ́ wọlé ní lérò.
2: Wọ́n kọrin fún pé ọwọ́ ẹ̀yìn ẹ̀wò òun náà ẹ̀wọ́ ìwò lóòótọ́ nílẹ̀ bá mọ́.
4: Ẹ̀ńtí òṣèlú lóore ní yóò kún lọ́jọ́ kó wọ́n wà láyé.
2: Àkílódé. Ẹgbẹ́ yókùnmí.
4: Wọ́n jẹ́ ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ní ọ.
2: Kí ni májẹ̀mú ẹ̀?
4: Ẹ̀ló. Àgbèrè láṣọ ra fún ta bá ti ń lo iṣẹ́ yẹn.
2: Tìyìn ò ní bàjẹ́ sá. Ajá ìwúlẹ̀ wà ná Ológo ara ọmọ Adeleke káàb ológo ara ọmọ Adeleke ṣé ò ní da dúró bẹ́ẹ̀ náà o ti gbé ọ̀dà gbégbé tó rán ọtí ń pè tipẹ́ hello.
5: Mo bá ti dání.
2: Bàbá wa láti máṣá yìí bàbá àgbà.
5: Ẹ máa kọ́ ẹ̀já ẹ̀kú ètò
2: yìí. Ọpẹ́ ló yẹ rú mo dúpẹ́ ọba mi ètò ni o abẹ́ẹ̀ rí nǹkan báyìí.
5: Ojú òní ti mi ní wà ní ti pẹ̀lú òun.
2: Àmì Elédùmarè mi nífẹ̀ẹ́ iná ṣàwátì inú ayé.
5: Ala ọmọ mi gbogbo ọmọ dákàrà bá kó wọnú epo náà ní kú jáde.
2: Bẹ́ẹ̀ni àgbà tí sọ nìyẹn.
5: Gbogbo àwọn tó bá yí wá sóde ètò yìí gbogbo wọn náà ni wọ́n délé pé pẹ̀lú òkú ọlọ́run.
2: Aṣẹ́ o, mo dúpẹ́ o, okúnba mi.
5: Ojú wa ni jọ́ ti gbogbo afúnṣẹ́jú kan.
2: Aṣẹ́ o. Ilàbílàlí, aṣẹ́ ìdúmarè, okúnba bá mi.
5: Bàbá ní Jẹ̀sà sọ́ra rẹ̀ ìyàwó mi kì í ṣẹni tó lè máa bó o. Kò sanwó ọkọ̀ mu.
6: Níjú
5: kó má wà kó sí.
6: Níjú tó kó à ní.
5: Sọ́ra rẹ̀ o.
6: Níjú tó kó à mí dé mi èso mi sá. Túndàgànà wọn awó mú tàyà tó wọ́n na.
5: Ọlọ́run gbàdúrà ogun yín pẹ̀lú.
2: Àbí àṣẹ ìdúmọ̀rẹ̀. Bàbá ń tàpá fẹ́ da gbogbo ẹ̀rú. Ó yẹ bàbá mi ọjà yẹn má dáhùn.
5: Ewé ò mọ̀lẹ́ mú wá.
2: Bẹ́ẹ̀ni.
5: àwọn bàbá wa máa ń fi ipò wé ẹ.
2: báwo lẹ ti pa.
5: wọ́n á ní kò sẹ́ni tó jẹ́ figi ọmọ gbẹ́gbẹ́dú.
2: Kò jẹ́ òsẹ́ni tó jẹ́ figi ọmọ gbẹ́gbẹ́dú.
5: bẹ́ẹ̀ni ewé yìí dá púpọ̀ wàláyé ìwúlò ẹ pé dà. bá a bá ń sọ̀rọ̀ wáyà lẹ́ẹ̀sì tó jáyé tó jọ̀rù.
2: ẹ wáyà lẹ́ẹ̀sì ó ní.
5: wáyà lẹ́ẹ̀sì tó jáyé tó jọ̀rù ìwé ọmọ yìí ni.
2: tó yàtọ̀ sí tó dàbí èyí tí Abìjà gbé sétí.
5: ẹ ṣeun bàbá mi.
2: nǹkan ṣe mò ń gbọ́ yí o járe.
5: tó máa sọ pé awúre tó ń jẹ́ ní wàrà ṣe sá ìwé ọmọ yìí ni.
2: ìwé ọmọ kan yìí náà.
5: tó bá sọ wípé èèyàn kan bẹ nílùú òyìnbó kò wá rántí àwọn tó filẹ̀ ńlé mọ́ ó tó sì yẹ kó rántí wọn tó nítorí owó.
2: torí wọ́n jìyà lórí ẹ̀ kó tó lọ.
5: wàláyé mo fi ọba tó lẹ̀mí mi bùrà irú ọmọ yìí tá a bá pàbọ̀ pẹ̀lú àwọn nǹkan míì.
2: àtàwọn nǹkan kan àti àwọn nǹkan kan.
5: bẹ́ẹ̀ ni àwọn tí ò rántí wa yìí ó sì máa béèrè wa.
2: kábíyèsí elédùmarè.
5: ẹni tó ti gbàpò tí ó sì rú tó ti gbé tí ò wọlé.
2: tó lulẹ̀
5: tàbí tó yẹ pé
2: ó ṣe kíní ó lulẹ̀ ó ṣe kejì ó lulẹ̀ ó ṣe kẹta ó lulẹ̀ ó wá fẹ́ ṣe kẹrin kó má bàa lúdò.
5: níwọ̀n ìgbà tó wá jẹ́ wípé ẹni tí ò tiẹ̀ wá tọ́ sí rárá náà padà wá gbé e fún. kódà tí mo lè sọ ewé o.
2: ẹ sọ ẹ ní sọ tán ni torí pòrí afẹ́fẹ́ la wa a sọ ni àwa ní sọ tán.
5: ewé ọmọ. ewé ìṣáájú.
2: ewé ìṣáájú ó di méjì.
5: orí ọká tó ń láṣẹ lẹ́nu.
2: ó di mẹ́ta.
5: pẹ̀lú àwọn ọkùnrin oríṣi mẹ́ta kan tí ò sí ń lórí afẹ́fẹ́.
2: tí yín ò ní bàjọ́ dá báwọn wọ́n láìkí ẹ̀ báwọn.
5: èyí ò bá pa pọ̀.
2: tá
5: a bá fi sa ìgbìyànjú
2: mo tún sorí rè pè láàárọ̀ làbáyé torí ọlọ́ ẹ tún ti jẹ́ ka òun ó tún fẹ́ pè ẹ́ mo da yín lóhùn fóònù mi tún rogo láàárọ̀ làbáyé.
5: tó bá jẹ́ wípé òun ò tiẹ̀ tọ́ sóṣèlú rárá àfi tí ò bá lò ó ni wọn ò ní lò.
2: nǹkan ṣe báyọ̀.
5: àfi tí ò bá lò ó
2: ni
5: ò ní wọlé mo fi ọba tó lẹ́mí mi kura.
2: nǹkan ṣe.
5: ewé ìṣáájú ló máa ní kó máa fẹ. ewé ọmọ ló máa ní kí ó máa fi gbogbo ohun tó mú àti tí ọmọ wa máa fi di. ọmọ sùgbọ́n.
2: o ti gbé mi.
5: ewé ọmọ tẹ ẹ mú wọlé léyìn
2: ni.
5: tó bá jẹ́ pé ẹbí àwọn àgbààgbà lọ́sàn-án ni màá níbi tí ewé yìí lágbára dé máa mú orí afẹ́fẹ́.
2: ẹyin lẹ wàá ráyè wọ yàrá àwọn àgbà tó wà ń bẹ̀ látàárọ̀.
5: ewé tẹ mú wá yìí níbi tó lágbára dé téèyàn bá fi ṣe iṣẹ́ fún èèyàn níbi dáhàánú wà lórí ewé yìí dé. àwọn sẹ́tẹ́ mi yẹn ò mọ̀ rárá tí ò ṣe tí wọn kò tiẹ̀ gbọ́ rí tí ò kọ́ rí wọ́n sì máa gbowó wá fún wọn máa fi lọ.
2: wọ́n máa fi lọ pé
5: tó
2: gbogbo iṣẹ́ tó mọ̀ wọn ọmọ ju bíríkìlà wọn tún fi ṣe káfíńtà lọ. ó yẹ kẹ́ lè kan lè.
5: kódà wọ́n á tún
2: gbà lu
5: mílíọ̀nù
2: fún pé ẹ̀yin ṣàgbẹ́ bá wa ṣàlùmí. kódà ẹ̀ka ọmọ ṣẹ́ wà lónìí ọba tó máa wá ohun tí ó ṣàlù káàkiri wàhálà dé o. léyìí tó yàtọ̀ sí pé tó bá fún wá ń jò ẹ bá wa di. ẹ má bínú torí ọlọ́run mo ní díẹ̀ lọ́wọ́ kọ̀ọ̀kan pọ̀ jù ni mò ń gbọ́ yín ojú. kí lè wọ ọbẹ̀.
5: gbogbo ẹni tá a bá sa iṣẹ́
2: yìí mú
5: gbogbo iṣẹ́ tí wọ́n bá ti ń fi lọ́pọ̀ ẹgbẹ́wó ẹ̀bá wa ṣe ìlú wa kẹ́bá wa ṣe gbogbo lọ sọ pé
2: òun ọmọ
5: ọmọ ń pa ẹ̀ ó ti bàjẹ́.
2: ó ti bàjẹ́ nu òun náà jẹ́ sọ bẹ́ẹ̀ á kì í nílò ni kò jẹ́ sọ bẹ́ẹ̀ nígbà tí iṣẹ́ bá fún ike omi wá ń jò yóò gbogbo ẹ̀ lọ́gbọ́dọ̀ mọ́ ṣe.
5: ọ̀pọ̀lọpọ̀ tó máa gbowó yìí wá fún ní kó bá wọn ṣiṣẹ́ tọ́n bá ti padà lẹ́yìn padà ọ̀pọ̀lọpọ̀ kò tún padà rí wọn mọ́.
2: àdániwáyé o káì.
5: wàláì mo fọ bàtú náà mi.
2: tí ẹ kàn ní pé kó wá wọn tó mọ̀ ń paṣẹ kán bá wọn ṣe é. tí yín ò ní bàjẹ́.
5: ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n fi kọ́lẹ̀ kó já ànfàní.
2: ọ̀yà.
5: ẹ jẹ́ ká já ewé yìí ewé ọmọ yìí.
2: yes sir.
5: kò níye.
2: akẹ́.
5: a wá lọ. pẹ̀lú ewé gúre òjọ́.
2: Ewé gúre òjọ́.
5: Tí ẹ náà léye. Àwọn bá ti já ní.
2: Mo jẹ yín o.
5: Pẹ̀lú ògùn Ọlọ́run, a wàá fi ṣe ẹyin adìyẹ àdíkì mẹ́rin. Ilépo New York. Iṣẹ́ tí mò ń sọ yóò látàjọ sí nípò ní yèrè inú. Ipò iyọ̀ òun lògbẹ. Bàbá tí wọ́n bá fi kó tó ti jiná. Omi ọ̀bàrà káàsì ní ọ̀bà tó bá ti ń tó jiná ó bá jẹ́ òtútù díẹ̀ á sọ sórí oṣù Hawaii.
2: À á ṣàdúrà sí.
5: Àwọn bá ti já yín.
2: O jẹ́ o.
5: Ọ̀gbàrá ò kì í fokò tó ibi mi lágbájá ọmọ lágbájá
2: ọmọ. Àṣé ìlú máa rí.
5: Bẹ̀rẹ̀ sí ní wá mi wá.
2: Kíre tèmi náà má fò mí dá o. Kíre èmi ọ wá mi wá o.
5: Omi àgbọn ló dáa jù kó kéèyàn mú lé lórí.
2: Àtàníwáyé o.
5: Ká bí ọba tó ń bẹ ní sáàtì tó ń pàṣẹ kún fáyà kún òsè wí bá ṣe ń bẹ ọmọ tìjà ni.
2: Mo jẹ yín.
5: Bó bá ṣe ń sanwó nínú wàṣẹ jẹ yìí ni wọn máa fi lọ.
2: Ó yára tó bẹ́ẹ̀.
5: Pẹ̀lú òkú Ọlọ́run.
2: Mo dúpẹ́. Mo dúpẹ́.
5: Bàbá mi dání Ọlọ́run gbàdúrà.
2: A ṣe èdè máa.
5: Mo dúpẹ́. A fàṣẹ ìṣọ̀pẹ́ ni ẹnu lórúkọ mi.
2: Láti máa ṣàyí nípínlẹ̀ Ògùn Òkúnbà mi. A ṣe ìlédìí ó tilẹ̀ ti tó.
7: Lọ́bẹ̀ gùn lọ gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ló kúra. Bàbá tápà kọ́lọ́gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ló kúra. A ti ní vote ẹ̀dìbò ó wọlé.
2: Hello. Ewé
8: ọmọ.
2: Ìyàwó ẹ padà wá. Ewé ọmọ.
8: Bẹ́ẹ̀ ni ẹyọ mẹ́rin péré. Wọ́n lọ kókun ni. Kókun ná dáadáa. Wọ́n bí yèrè sí. Ẹyin àgíríkì kan. Wọ́n fọ ni. Wọ́n ṣe wọ́n wà bí omi àgbọn. Ẹni wọ́n fi sòróró. Wọ́n wà dín. Ẹ̀dùn wọn bá kórìíra.
2: Tẹ́lẹ̀ kórìíra bá ń
8: bẹ. Ìjẹ́lá rẹ̀ ìkórìíra ni. Ògùn ẹ̀jẹ̀ ni. Wọ́n máa gàn mí. Wọ́n ò gbà tèmi ni. Tẹ́lẹ̀ ni wọ́n jẹ́ wò.
2: Kó jẹ́ wò.
8: Bẹ́ẹ̀ ni.
2: Tẹ́lẹ̀ wáyé o.
8: Ewé ọmọ.
2: Ó di kejì.
8: Ìmọ̀lẹ̀ àgbálẹ̀ mú wa.
2: Kan láre o. Ó yé mi.
8: Àdé àwọn ọgbà.
2: Mo dúpẹ́ o. Mo dúpẹ́ ìyá wa.
8: Ojú ọ̀nà ìyàn ni
2: wo. Ẹ ṣeun.
8: Àdé àwọn ọgbà.
2: Mélòó lẹpẹ
8: yín. Ẹyin ogun.
2: Àṣẹ ìyá wa. Mélòó lẹpẹ yín yẹn.
8: Ẹyin ẹyọkan ni
2: o. Ẹyọkan ṣó ni.
8: Bẹ́ẹ̀.
2: Ọ̀bọ̀ ọmọ jìnnà. Mo dúpẹ́ o, ìyá mi. Mo dúpẹ́ o.
8: Àdé àwọn ọgbà.
2: Àmì ẹ̀ṣin ẹja lọ. Kọ́lẹ̀ yín ìyẹn mi ẹ jẹ́ ká sùn síwájú díẹ̀ ni wọ́n bá wọn yẹn ti bẹ̀rẹ̀ àti ń tún ìgboro ayé ṣe torí mo ti ń rí àwọn ìpè oríṣiríṣi mo ti ń rí oríṣiríṣi àwọn mẹ́sẹ̀jì gan lọ́nà tèmi gan ti ká lára mi. Yà á lọ bá ìjà lọ bá ìtorí ilẹ̀ mọ́tán yá aago méjìlá ti lò ẹ̀jẹ̀ àlọ́ bá a ti ṣe é.

àsìkò yẹn ti tó báyìí. Ẹ̀jẹ̀ abẹ́lẹ́dà wa sọ̀rọ̀. Òní ni ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kejì ọdún 2026. Ilẹ̀ ti mọ́ báyìí. Ní ìbámu pẹ̀lú ìlànà òǹkà olóyìnbó. Ilẹ̀ ọjọ́ jímà tún ti mọ́. Ní gbogbo ọjọ́ ayé pátá tilẹ̀ bá mọ́ báyìí. Ọmọ tó yé bá ti là pérégedé. Oríire a máa bá ojúmọ́ làyí máa bá sọ̀kalẹ̀ sínú ayé. Ìdàkejì bẹ́ẹ̀ náà. Àṣeyọrí a máa sọ̀kalẹ̀ sínú ayé. Kódà gbígbé àdúrà máa ń sọ̀kalẹ̀ láàkò tójúmọ́ bá mọ́ bí eléyìí. Ìjẹ́ adáni wáyé. Àkókò náà ti tó tá ara wọ́ra sẹ̀ síwájú ẹni tó dá wa. A ṣèkan mápọ̀n ẹlẹ́bùrú ìkẹ́. Àdìgún àrò ọba lókè. Gbogbo ẹ̀ làwọn tó jẹ́ aṣíwájú wa ti là kalẹ̀ wọ̀nyí. Ewé òní jẹ́ tí ò bá sí àṣẹ adániwáyé nínú ẹ̀. Egbò ò ní dẹ́hùn tí àṣẹ Elédùmarè ò bá tẹ̀lé. Kádàrá ò ní gbé ẹ̀dá àfi kí àyànmọ́ àti àṣẹ Elédùmarè ó bára wọn ṣiṣẹ́ papọ̀. Ǹjẹ́ ọba tó ni wá o? Ìyẹ̀jú adáríhurú a ti gbìyànjú tiwa tá a lè ṣe. Àkókò rèé tá a kó gbogbo rẹ̀ wá síwájú ẹni tó ni wá lanitán. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń bẹ nínú làásìgbò nínú ayé. Ẹlòmíì ti lé lọ́mọ ọgbọ̀n ọdún. Ológójì ọdún bẹnu wa. Àti láwọn tó lé láàádọ́ta ọdún. Ẹlòmíì ti ń wọgọ́ta lọ́ọ̀kan. Àwọn kan kànlẹ̀kùn ọgọ́rin díẹ̀díẹ̀. Síbẹ̀síbẹ̀ wọn ò tí ì lapa kankan nínú ayé. Kódà ní ohun tọ́mọ ẹlòmíì ti lò láyé kò lè ríru ẹ̀ lò mọ́. Ẹ wá béèrè pé kí ni pa rẹ̀ lókè èèpẹ̀ pẹ̀lú gbogbo ohun tó ti ń lò bọ̀ látẹ̀yìnwá. Ǹjẹ́ oore oríire tí ìran wa kan ò ṣerú ẹ̀ rí nínú ayé. Láyàjọ́ ọjọ́ tòní tó mọ́lé ní. Àánú kan tí ìran wa ò gba irú rẹ̀ rí. Ojú rere tí àwọn aráyé ò tí ì firú ẹ̀ wo ọ̀kan nínú àwọn ìran ti wa rí. A béèrè lọ́wọ́ ẹni tó ní ti fún ni. Ó kọ́ tàwọn kan ó da lánàá tó bẹ́ẹ̀. Kódà níbi títí wọ́n tún da dé tọmọ wọn tún dára. Làwa náà wá fi ń béèrè pé ibi táwa náà bá dé yìí. Jáwa náà ò ráàánú gbà. Àánú ta lò tí ò ní tán lórí tiwa kò ní tán lórí ọmọ. Àrọ́mọdọ́mọ ó tún jẹ́ nù rẹ̀. Bẹ́lòmíì bá wọlé ìwòsàn ó lọ kí wọ́n pé ẹ kú ewu ọmọ ni. Níbi táwọn kan ti ń lo àlàáfíà ọ̀fẹ́. Borí bá fọ láfọ́jù tó bá ifẹ̀gbẹ́lẹ̀ tí yóò bá fi padà jí yóò máa tabíran ni. Làwọn kan sì ń nálé ìwòsàn níjó.

0: lomi ba ko apo wo ipamowo re jade ton ba bere si ko sachet ogun jade e ro ko fe da chemist ile ni lawon eyi to ti lonu aye be lomi ba mu we gbo oro jade ti doctor gbele lowo be ba wole elomi fun agbo ati ose latara pe awon wa lafia ijojumo teni to mo yi gbogbo awon tara ni pata ko pin o de ba kawa na o ma mo nira nu aye e ma so wa deru aruka dokita I lo specialize afike gbe lo specialist hospital specialist doctor lo ma attend si e refer from one hospital to another ko pin de ba gbogbo yen nu aye ti wa ko ma kan awon omo wa gbogbo eni aisan o kan ti wahala o fi kan wa e ma fa aisan se we ma fi sa won na ko ma saya ko ma so mo ko ma se awon to bi wa pelu alaafia ofe alaafia ojojumo ko da yi ti o tun gun ju ojo aye ti wa lo ni ko olorun o fi ta wa lo re layajo ojo teni to mo yi gbogbo on to je orire pata la bere fun a si tilekun mo gbogbo nkan ti je ekun pata
1: mo pata
0: awon kan be lori ekun pa iti iromo bi layajo ojo toni ti se ojo kerin lile ojo kerin le logun ninu osu keje odun 2026 e si ewe iranti kan awon na e je ko so ayo le ba gbogbo awon agan to nbe ninu wa e je ki ole ayo sonu ti won na e daju ayo fun won e je ko ma ara yo ta tent ayo si waju ta ti won na ki won ni ya beji ki won ni ya beta ki won ni ya okunrin ki won ni ya obirin ki won ni ya omo ka won na oroyun ayo ki won si sokale layo ni woye odun to mo gbogbo agan to nbe nu wa pata ka won na o ma fo soke ki won ma dupe waju eledumare bẹ́ẹ̀ ni kò rí Elédùmarè àwọn kan bẹ nípò àìpọ́n mi ti wọ ta ti nípò ti ń bẹ lórí ètò yìí wọ́n láwọn òrébìnrin láwọn ṣe dààmú tó àwọn òríyàwó àìríyàwó ni wàhálà táwọn bẹ́ẹ̀ làwọn kan sì ń sọ wípé obìnrin pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ó fẹ́ má ló ń kà ẹnìkan ò sì rẹ́yọ kan fẹ́ àwọn kan bẹ tí ò rọ́kọ kódà ó ṣetán àti lọ sí kejì bí wọn fẹẹ fi í ṣìkẹta gan ó gbà kódà bẹẹ yẹn lòun ó fi í ṣìkẹrin kódà yorùbá bọ wọn lójú pọn àgàn ó tọrọ àbíkú èmi ìgàn bá débi pé tókòhun ti ẹrẹ ni fóun lóyún ẹ má bòun tọjú èwọn máa tọjú nǹkan òun fúnra òun oh my god gbogbo àwọn tójú ọmọ ń pọn àwọn tójú ọkọ ń pọn àwọn tójú aya ń pọn ẹ fòpin sí látòní lọ káwọn náà ní tiwọn nú ayé gbogbo àwa tó ti wá ṣe fún pátá má jẹ́ àsìkò ọkọ má jẹ́ àsìkò aya àwọn èso ayọ̀ tí ń bẹ lábẹ́ ọ̀dẹ kálukú gbogbo àwọn ọmọ olóríire wọn yẹn má jẹ́ àsunkún wọn o má jẹ́ àfi wọn ṣàwátì bẹ́ẹ̀ ni kò rí láṣẹ lọ́wọ́ Elédùmarè ọ̀rọ̀ ti jáde àṣẹ dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ àṣẹ tó bá ojúmọ tòní sọ̀kalẹ̀ o kò rí ẹ̀ bẹ́ẹ̀ àṣẹ tó sọ̀kalẹ̀ láàjìyé la haula wa la quwwata kí n tó máa wá lọ gbọ àwọn àgbà wa pátá ni kọjọ òun ó dalẹ o kí gbogbo àwọn iṣẹ tí kálukú wọn ṣe kó má dìṣẹ mọ wọn lọwọ wọn bá ti pọmọ tìjà ní èmi náà ó ké sáwọn àgbà ṣé mi ò méwé kò mégbò ọ̀dá kan orí ẹ̀ mọ̀ ọmọ àwọn bàbá tí ń ka wíníwíní lẹ́yìn iyun mi mọ̀ kan orí ẹ̀ mọ́ ṣùgbọ́n tí n bá ti pa àwọn àgbà àwọn náà ó tún ké sí Elédùmarè lo ẹ má dojú tì wọn o má dojú tà wá náà o ọ̀sẹ̀ọ̀sẹ̀ ló ń pelé kéésì ọ̀sẹ̀ọ̀sẹ̀ la sì ń ríṣẹ́ ìyanu lùwà ìṣe má jẹnu ọpẹ́ wa ó kan o má jẹ tú ogun bọ́nú ogun o ká sì má túdè bọ́nú òde o ọ̀rọ̀ ọlọ́rọ̀ má di tiwa o bẹ́ẹ̀ ni orílẹ̀-agbára Elédùmarè. Kódà tó bá rí ẹ̀jẹ̀ asún síwájú díẹ̀ torí pé ìjọba àkókò ka le ba lanfani ati esun siwaju oya abala to kan lori eto abala olokun abala ile keta abala ile kerin oya

gbákẹ́ alájẹ́ fi sí yín pọ̀npọ̀ àná nǹkan àràdá ẹkùn tí ò bá jọjú ni ẹni kọ́lọ́ǹgì ni ó dá ti ẹ̀ka wò rẹ kásá máa dúpẹ́ o. Ààyè tí mo máa ń láǹfààní àti fàkókò lẹ̀ jùlọ rèé. Torí òkóbó wá lékò wá fẹ́yàwó lóko òun kú. Ṣé bí wàhálà tó ṣe tó ṣe lọ́dún tó kọjá lọ ni wọ́n ní o wá kórè rẹ̀? Olúwa ẹ ṣé o. Tẹ́ ẹ bá ṣe yìí ta ni bá ṣe é. Mo kí gbogbo ẹ̀yin àgbà pátá. Ẹ ti tún ìtàn ewé àtegbò kọ nílẹ̀ Yorùbá. It has never happened like this in the past. I stand to be corrected by anybody in the world. Ìran Yorùbá ti gba orúkọ ọ̀tún mi. And that was the reason why we are calling people of authority. Sorry to say. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílẹ̀ òkèrè ó máa ń sọ fún mi pé ọmọ tìjáde ká nípínlẹ̀ òkèrè lẹ bá wà ni. Tó bá jẹ́ báwọn òyìnbó ṣe máa ń ronú láwọ̀ dúdú náà bá ń ronú ni. Ìkànnì yìí tòun tètò yìí ìbá ti kọjá abi tó wà yìí torí pọ́ ti tóun tó yẹ káwọn aláṣẹ ó pé ó yà máa kó gbogbo àwọn àgbàlagbà yẹn bọ̀. Tẹ bá lè jókòó lábẹ́ ẹlẹ́tẹ̀ ń ṣe àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú resources kéékèèké tẹ ní. Then let us try to assist you. And I'm calling the people of authority. People at the corridor of authority. Please let's think twice. Some of these tablets and syrup ti kaluku ń kówó tó ń rà báwọn òyìnbó ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà lélẹ́yìí kan tó modernize ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ogun tó wá láti China tẹ́ ń lò ewé àtegbò náà fi produce ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Èyí ṣe táwọn ò kí ń develop ohun tó lọ́n bá ṣe fún wa èyàn ń tọ ẹ̀jẹ̀. Mo dúpẹ́ Elédùmarè. Bó tilẹ̀ jẹ́ pé onírèfé ti wá ṣẹ̀ bẹ̀rẹ̀ sí máa fín gbá ni. Ṣùgbọ́n ìyá àti fín yóò ní parẹ́ láyé. A ṣẹ̀tún wá ṣẹ̀ bẹ̀rẹ̀ níta ara. Láṣẹ lọ́wọ́ adániwáyé. Àjẹ́dọjọ́ alẹ́gbẹ̀rẹ́. Ọjà yá na dalẹ́ níta ara. Pẹ̀lú àlàáfíà ọ̀yá jẹ́ lọ́jẹ́.

0: sapa on baba ijoko te ba 61 calm them to somewhere let them sit down omo to ba nto eje to kato si atagbalagba to ti e mo mo kato si what can we produce locally tele fi treat won within laarin ojo mejo pere last thursday mojumo friday bayi ni won gbe oro iwa sori afefe ose kan leyin won ti pada wa won dupe lowo Iledumare oh my god o nbe lara laaro yi tara emi oro nbe lara eyin na so fa won to sumo e fi ta won alase leti ata won tolorun segi ola fun eje agbin eju ka mo riri ohun to luwa se fun wa nile adulawo nile adare orun o sele bayi ri lori afefe olohun o se o fo mo ti ja ni ko itan ti o ni pare omo baba oni wini wini ko mi we ko mi gbo ṣugbọn gba to mu awon agbagba to mo gbogbo nko e si nti won leyin o le elu e kaaro aleikum salam hello e kaaro ah network yo da ke Amisa. Ami Iledumare. Oh yes, oro ti.
1: Okay, sir. Ogbo ta so la e mo kole
0: ogbo
1: mo koko ti namba yin gan mo ni de tori ma pe
0: oda
1: ma pa ba yin
0: ko si wala
1: ni o se la la fa
0: e la la fa
1: ogbo lo wa lo mo si du ko lo wa ogbo ta se ati wa ta yo da
0: a se le
1: wa ni ti mo e ni pe mo ti mo ko ba no e ti ni gba yan le da ran
0: a se o
1: da ko to lo te la da da ni mi
0: e ma wori
1: ogbo ka run le su so mo ti rin die die
0: Ela fi adele e ma wori o si wahala
1: so
0: o si wahala ma pe number mi like hello oya
2: eh mo dupe fọlọrun
0: yes sir
2: o ni dupe lowo oka mi Alhaji Dr. Lukumanu from Ajani
0: Yes, sir. Ami Iledumare.
2: Isolo abolo yo daju lori yin.
0: Ami o, ateyin na tun gbọn tun gbọ wa.
2: Mo je okan ninu awon akeko to wa si Splash FM Academy Media Academy.
0: Okay.
2: Olorun wa ni kin ni lucky ti mo fun mi sodo yin nigbati a fe si practical aspect education eko wa.
0: Okay.
2: Period yen mo n tele yin kaakiri. Ibẹ̀ ni mo ti wá ní interest nínú ìwé àti ìbò táwọn bá wá ń ṣe yìí.
0: Yes, sir.
2: Bí mo ti wá ń sọ fún yín yìí, ó ti tọjọ́ mẹ́ta tí mo ti láyè láǹfààní láti rí yín mọ̀.
0: Yes, sir.
2: Èmi náà wá ti wá dìfẹ́lọ́pù ẹ̀ débi pé ọlọ́run kádà pé mo tún lọ sí square tí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí.
0: Ẹ tún lọ ilé ìwé ẹ̀.
2: Bẹ́ẹ̀ ni complementary and alternative medicine school.
0: Okay.
2: Ti ancient lowo ka to di pe atun lo si ki e pa ti pe ya ka wu na se kekere bayi
0: Oluwa mo ma dupe o mo ri wuye
2: ti mo tun dupe le lori ni pe
0: Yes sir
2: pelu wi pe a ti se gbiyanju awon kan kokan na ka wa na fi nje o tun wa je nkan to tun kun ta fi nje loni
0: eh
2: tolo tun wa ni pe ta ba si wa nsi na pelu iyanjo Olorun ati ati leyin anabi afeyin oga wa na
0: Yes sir
2: àwa náà wá ní àṣejọrí lórí ẹ
0: àìṣe ìbẹ̀rẹ̀ ni
2: dr wa Alhaji wa dr Lukumanu Tijani
0: ẹ máa ṣeun
2: oore yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò ní parí
0: láíláí àṣe mi ò àṣe Iledumare
2: àwọn ọmọ yín náà ò ní lópin
0: àmì Iledumare àtẹ̀yìn náà tọmọtọmọ
2: àwọn ọmọ yín ṣe àdúrà fún yín kọ̀kọ́ ní gbangba níbi kíbi tí mo bá wà àdúrà náà yóò sì mọ yín
0: àmì o
2: gbogbo àwọn tó sì ń ṣe fún yín náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ọlọ́run jẹ́ kí ó máa mọ yín
0: àmì Iledumare
2: pàápàá
0: ọlọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ ó yé mi ooo ìlú àmúdúpẹ́ still can't see gratitude.

0: bọ̀ dúró jọ́ ọ̀rọ̀ a máa rìn lọ́jọ́ míì nígbà míì. The message I'm trying to pass across the other time, I want to call the people outside over there, the philanthropists, the government, àti gbogbo àwọn tí ìran Yorùbá jẹ lógún, àtẹni tó jẹ olólùfẹ́ àlàáfíà. Let's rally around this program. We need sponsors and support from the people that be. Ṣé bí wọ́n ń kó àwọn èèyàn láti orílẹ̀-èdè lọ sókè òkun láti lọ wo bọ́ọ̀lù? Ẹ má bínú o. Area of interest kálukú ṣe pàtàkì o. Kódà wọ́n ń kó àwọn kan lọ tí wọ́n ń lọ wo olórin àbí oníjó. Àlàáfíà ara wa wá ń kọ́. Ọ̀dọ́mọdékùnrin yẹn wòye owó tí àwọn ẹbí rẹ̀ bá ná. Olúwa ò ṣe é. Let us rally run this program. We need sponsors and support from the people that be. Be an ambassador of this program. Henceforth, wọ́n náà sọ fún àwọn tó bá súnmọ́ yín káwọn náà sọ máwọn tó bá súnmọ́. Ìjọba aláwọ̀ funfun wa ti kó àwọn èèyàn tiwọn mọ́ra. Ó dàbọ́jọ́ ọmọ kékeré, ọmọ ọdún kékeré, ọmọ ọdún mẹ́jọ, ọmọ ọdún mẹ́sàn-án. Invest lórí nkankan tó titun tàbí tó lè ṣe masses láǹfààní. They were ready to sponsor such particular individual. Ẹ̀bùn tọ́lọ́run fún wọn tó fún wọn ni wọ́n ti lò yìí o. Òun náà ń lò lọ́wọ́ yìí o. Okùnkàwà náà ó ràn wọ́n lọ́wọ́ kó lè ba àga jù báyìí lọ. Ọjọ́ ọmọ West, mò ń bọ̀ jèrè bá mi. Mò ń bọ̀ bàbá mi, mò ń bọ̀. Hello, o ti cut. Okay. Hello, yeah. Ẹ ti gbélé. Hello. Ẹ káàárọ̀, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀.
0: Yes, sir.
1: Ẹ kò ṣe ẹjọ́ máa tó ń ṣe o.
0: Àmì Elédùmarè.
1: Ẹ jọ kí ni mo fẹ́ bèèrè ìwé ìrìn àjò ìdáyẹn.
0: Yes, sir.
1: Oríyàwó mi ni olóyún ìjù. Wọ́n fẹ́ bèèrè ìwé tí wọ́n ń tà. Àti pé ọjà rò já.
0: Ok, ọ ti dà ṣe bèèrè ti yín nìyẹn. Ẹ ìwé ìrìn àjò ẹ̀dá ẹ kàn sí wa nílé iṣẹ́ wa. Ní fẹ́lẹ́lẹ̀.
1: Ìmọ̀ náà
0: ilé-iṣẹ́. Òòrùn tó bá ti gbé látago méje tílẹ̀ bá ti mọ́sí méje àárọ̀ ṣe dago méje alẹ́ ẹ̀kọ́ sí wa iléeṣẹ́ wa. Ṣé ti gbọ́? Èmi náà pe nọ́mbà síta. Má wọrí. A pe gbogbo ẹ̀ náà lẹ́ bá pàdé ní òwe. A pe nọ́mbà síta ń sìn. Tẹ fi jẹ́ pẹ́ lè láǹfààní àti pé tílẹ̀ bá ti mọ́.
1: Nọ́mbà yín ẹjọ́ ẹ farabalẹ̀ pé.
0: Ó dà sá. Ó dà mo ti gbọ́ máa farabalẹ̀
1: pé. Àyíká náà darapọ̀ mọ́ yín. Kò sí wọn.
0: Káná lè gbọ̀mọ́ wá kín. Kò sí ohun tó burú ń bẹ̀ àwa gan retí. Ẹ má gbé wága àwa gan àwa àbá yín yọ.
1: Bí o ní òdì ẹ wá tilẹ̀ yọ kúrò mẹ́.
0: Àbá ìbejì ló máa tẹ̀lé. Ẹgbà kó ti yọ. Ẹgbà kó yùn jó ti yọ kúrò mẹ́.
1: Kẹ́ ẹ bá wa jà bàlà.
0: Kò ṣe nǹkan kan. A tún bèrè rẹ̀ síta bá ń lọ
1: yọ. Bàbá ti union tẹ pé union náà.
0: Bàbá
1: union.
0: Ẹ má lọ. Bàbá tí wọ́n lọ́gbọ̀n gáràjì nǹkan ṣe. Anẹ́bí ọjọ́ náà sọ yẹn. Anẹ́bí tó ní mẹ́ẹ́. Bàbá union. O kọ mi lọ́wọ́ ìfẹ́ gbọ́ báyìí torí ọlọ́run.
2: Bàbá
0: ìmọ̀ọ́mù. Bàbá ìmọ̀ọ́mù. Anẹ́bí ọjọ́. Anẹ́bí tó ní mẹ́ẹ́. Àbá tó kólùwọ́jà òyìn tó kólùwọ́jà wọ́n pọ̀ last week. Bọ̀ lọ́sẹ̀ yìí sìn lọ́sẹ̀ tẹ́lẹ̀ bàbá union ni. Olóògbé ara ẹ̀ dà nǹkan lẹ̀. Gbé nọ́mbà òjì. Òjì tó ṣe union. Hello.
3: Alájí.
0: Ti yóò ní bàjẹ́.
3: Ti pọ̀.
0: Ìlẹ̀sọ kékeré náà ni kò pọ̀ ju o. Ọwọ́ yìí mo ti bá o. Ẹ ṣe
3: ojú. Kí
0: ni a wá fẹ́ ṣe bàbá mi? qui l'a fait chier. On nous allons combler.
3: On va se dire
0: qui n'a oui.
3: Et on va dire où aller.
0: La belle in cabaye. Ya. Et ma chère, mon doupe. Mon doupe, on va aller. On va
3: aller.
0: On va aller. Eyin ni lawyer ti oni wigi ni di bike gashe
2: attachment
0: no lo de mo lo pe le fe ma gbeja ma saye se oluwa o se o abi abi ki la fe se bayi e je gba pe bi meji si gogo ko fun mere rin gan lo n ku tan na soju e je gba merin si e yo kokan lori fun kokan oya e je lo oya hello
1: hello e
0: ka ro ah baba mi re baba ko ni ko ni da fun sa mo mu yin baje ko ni da fun sa ah ah ko tun ni da fun to sugar e ti kan wo ita sugar na ko tun ni da fun ito sugar
1: baba
0: eh
1: seri gogo te yan ba nse nu aye e je ke o mo se sa o
0: ka je ki
1: o je yoku ni o mo se
0: ko sa mura si
1: e ti ko itan re le
0: ah oluwa mo dupe o oluwa mo dupe
1: awon agbalagba awon iya awon baba yen e ti ko le o
0: si si
1: e de mo dira te si jade la
0: mi eledumare yin na nbe nu ajo ko ni ajo ko ni
1: o lo ki kan
0: eh
1: eh so ke tun so mo nigeria le ti nkan yen si
0: ah
1: ibi awa si mu e mu mo sa ti
0: se se faaji
1: to ti o wa nte mo a ja kila mo olohun ro ro ti ala se yin olohun mo nto le me wa ni
0: ile to mo
1: ah ile to mo ba ki o nto e si mo ri ki so mo lo wa bo sa wa te mo wa ba wa se ni nigeria ni mo ya si so fun ko ti ti we mo mo se ni olo janu o se lo janu
0: ewe wo le juwe fun tori elomi to ngba fun ba koko
1: ewe oparun
0: ewe oparun
1: be ni ati ewe
0: ewe ejirin
1: ati
0: atewe ewuro o je meta
1: meta ta e ba ni ologbo kuno je lo bu ati lo je meta n bi ta lo yen oketa ta isa o ti n gbo ta ti ri ta ti change o
0: ah leyin jo keta kabiyesi ni ma ah iyen lo je ke so yin pe ko ni da fun osa ko tun ni da fun ito sugar na
1: ko ni da fun
0: oju oni ti ase edumare inu mi na ma lu ti ba ti ngbo wun yin eleju o ni ba gogo wa nu je se ese ese ese mo dupe ese gan mo dupe seun ya sare gbo yin nkan kan sele laarin ose ni royin ajo fun gbogbo omo nigeria papa julo eyin lulufe eto yin ya farabalẹ ka gbọ iṣẹlẹ alagbara to ṣẹlẹ hello
4: gbogbo ọmọ nàìjíríà gbogbo ìrìn àjò ẹdá ẹ sábà ń dúpẹ lọwọ wọn ṣe gudugudu méje ara mẹfà fún mi lórí ọmọ mi torí ọmọ yẹn kò síbi táà sí ìgbédé kò sọ síbi táà sí ìgbédé agbèdádé ọyà gbẹdú usage wọn ní kò sí ìran tó mù bẹẹ bí wọn kàn dàkú tó bá dàkú lálẹ báyìí odijọ kejì tó jì kò sí ogbó mi ọgbẹjẹ anáwó náwó náwó náwó náwó náwó kódà ní àtúntà ta ní ṣùgbọ́n wọn kan tá a sì gbé dé ọ̀dọ̀ ọlọ́sìn bàbá gbọ́wọ́ wọn ọwọ́ bá wọn ṣe láti ìgbà tí wọn ti fún wa ní nǹkan tá a ti fi lò fọ́ mọ àti ìgbà náà nǹkan kan sì mọ́ ọmọ mọ́ ìdí sí kò ṣubú mọ́ ìdí sí nǹkan kan kò ṣe mọ́. tó bá ní gbéra rí ijọ́ kejì yóò ṣubú tí wọ́n gbéjọ́ kejì ló tó lájú.
2: Bẹ́ẹ̀
4: ni tó bá ti ṣẹ́ báwọn hospital ló láǹdì sí. Nígbà tó hospital báyìí, akéde ọ̀pọ̀ jù kúrò hospital. A lọ tó bí 100,000 ọ̀sọ̀ọ̀sẹ̀ bí ijọ́ kẹẹ̀dógún ni máa ṣe ìgbà míì. Ó lè tó bí 3 days tí ó ti fi ṣe tó pé máa wà níbi kan wọ́n kàn pè mí nígbà máa ti ṣẹlẹ̀ sọmọ yìí. Hospital ìlọ́wà ni wọ́n máa fa mi sí là.
2: Ọlọ́run
4: ti bá wa ṣe báyìí àti dúpẹ́ bọ́lọ̀.
2: Ogun
4: tó ti sọ àmì kò ní gbé nínú. Mo dúpẹ́ lọ́wọ́ àlàjì mo dúpẹ́ mọ́ ọmọ tìjà ni o. Ẹ̀sìn ìrìnàjò jáwèrè ìbàjẹ́ o. Ẹ mọ̀ tẹ̀síwájú ni o. Gbogbo àwọn àgbààgbà tí wọ́n bá wa ṣe tí sì ń rí bẹ́ẹ̀. Ọlọ́run bá wa gbowó wọn náà ṣiṣẹ́ ni. Iṣẹ́ tó bá ti parí lọ́lọ́run mọ̀ gbé fún wọn. Agbára ọlọ́run àní sísè o adúpẹ́ lọ́wọ́ àgbààgbà o àwọn ìyá àwọn bàbá o adúpẹ́ lọ́wọ́ wọn o ẹ bá adúpẹ́ lọ́wọ́ gbó wọn o ìrìn àjò ẹ̀dá kò ní bàjẹ́ o ẹsẹ̀ adúpẹ́ o.
2: Alhamdulilayi adúpẹ́ fọlọ́ ogun ló ti ṣe kò ní gbérí mọ́ ọlọ́run tó wà àṣàlẹ̀ fún àlàáfíà fún ọmọ náà o ẹ̀yin bàbá náà wà àṣàlẹ̀ fún àìsíkì fún ogun ti ń jẹ tọ́lọ́ ogun àwọn ṣẹ́gun àbọ̀nù ogun kò ní jẹ́ tiwa náà pẹ̀lú ìyọ̀ǹda tó lọ láhàbọ̀lọ́wọ́ ẹ̀kọ́ wáta ìlà ìlà ní ìlà.

0: gbogbo ọmọ ẹgbẹ́ ìrìn àjò ẹ̀dá nílé lóko àtìlẹ́yìn òde ọjọ́ ayọ̀ ńlá míì ló ní jẹ́ fún wa ní nǹkan bí ọ̀sẹ̀ méjì ni wọ́n ké gbàjarè wá sórí ètò yìí pé ọmọ tá à ń sọ nípa rẹ̀ ológbò àwọn àgbààgbà wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n tún padà wọ́n pé bíríkótó ẹ̀rí pé láàyè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí mò ń tí ń tàbí ìgbà tó sọ́kàn wọ́n mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ró òun dárúkọ ni ẹ bá a dúpẹ́ lọ́wọ́ lágbájá o bẹ́ẹ̀ sì ni àwọn bàbá àtàwọn ìdá nǹkan ṣe gbogbo wọn máa ń para pọ̀ wọ́n wà yẹn nìkan nú wọn wọ́n ṣáájú ilé ìwọ ni wọ́n máa ń ṣọ́ àbẹ̀ lẹ́yìn ọmọ tó lógun òru kódà mo ti ẹ̀ kí wọ́n lọ pé ẹ má dákọ ilé ìwòsàn àwọn ilé ìwòsàn tó tóbi nílẹ̀ ìbàdàn láàrin ọjọ́ kẹẹ̀ẹ́dógún ọjọ́ kẹta kẹta síra wọn gbà mí ọmọ ṣubú wọn níbi aago mẹ́fà àbọ̀ ọ̀rọ̀lẹ́ ó lè ṣubú lulẹ̀ kò sì ní tají tí ọba dàrọ̀ ọjọ́ kẹta ẹni ọkàn ṣe gbálẹ̀ láàrin bí wọ́n bá ti ń ṣeré gbígbà gbogbo ojú ló ti bàjẹ́ orí ti wú kẹ́gun kẹ̀gun ọmọ kékeré láàárọ̀ ọjọ́ ṣẹ̀dá má fà wọn ọmọ wa dà wá láàmú ìyàwó máa sunkún àbá ó máa sáré káàkiri ọlọ́run wá lu àwọn àgbà tiwa láàrin ọ̀sẹ̀ méjì péré àti ẹ̀sọ̀ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kẹta ẹ̀ tó ń gbèrú lẹ̀ ńjọ́ kẹtakẹta ọdún ti ṣẹ́ ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ò ṣe o. Lára tẹ fi wá dáná ayé yìí náà tó ní ti rere. Ó wá ṣe ìbẹ̀rẹ̀ ni ànádalẹ́ bẹ̀rẹ̀. Ààrẹ arílẹ̀ fi wá dáná ayé. Ara òun wá ṣe ìbẹ̀rẹ̀ ni láyé. Olúwa mo dúpẹ́ o. Ìwọ ṣé o. Má padà kọ̀dé àìmọ́ ṣe dà wá o. Má sì já wa náà orógun inú ayé o. Ẹ̀jẹ̀ agbé méjì péré sí ká lè gbà pé àwọn míì ta tún torí tiwọn dúpẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀. Wọ́n kí n tó máa lọ mò ń bọ̀ nísòro yẹ. Ẹjẹ̀ ń fa àkókò yìí ẹjẹ̀ ń fa àsìkò ìrántí ọmọ mi. Olóríire ọmọ. Ọ̀kan nínú àwọn ọmọ àwa ọ̀tá àjàgbàlagbà. Èmi ò sínú wọn ẹ má bínú. Wọ́n gba àwọn àgbàlagbà yẹn pátá gba àwọn ọmọ ọmọlúpọ̀n ọmọ tìjà nínú wọn. Ẹjẹ̀ ń fa àsìkò yẹn rántí ìṣúkúrọ̀ olúwa kẹmi wúrà ọ̀la. Ọmọ aláàjì mú káìlà ọ̀la rìn wájú. Mi kí ọmọ ìbílẹ̀. Àyájọ́ ọjọ́ tòní gẹ lọ́jọ́ ìbí ọmọ wa tá à ń sọ yìí. Olúwa kẹ́mi kú oríire. Wúrà ọ̀la kú oríire ayẹyẹ orí kádún. Wàádìrú wàádìgba. Ìṣẹ̀dá tó fi ń ṣe ìtutù ojú fún wa. Adániwáyé ò ní ṣe lábìkú àgbà ò ní jábìkú ìwé. Bẹ̀rẹ̀ sí ga lọ́nú ayé látàárọ̀ yìí lọ. Ìṣẹ̀dá ti lo bàbá tó bí ẹ lọ́mọ láti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pẹ̀ẹ́fẹ̀rín pẹ̀ẹ́kẹ́ wọn. Ayé ò ní fi wọ́pà wá lẹ́kún. Àtàwọn tó kàn á ní sunkún lórí ẹnikẹ́ni. Gbogbo wa ò ní lójú ẹkún. Ayé ò sì ní fọwọ́ mú wa léjìká aburú lórí àwọn ọmọ wa. Bí ò ṣe ní fọwọ́ mú àwọn òbí tiwa náà lórí léjìká aburú lórí tiwa. Ọ̀rọ̀ jáde àṣẹ́gun. Congratulations and happy birthday to you, my princess. Ṣukúrà tí olúwa kẹmi wúrà ọ̀la. Ọlá àbàtà ní mú kódò ṣàn ọlá àbàbọ ọmọ ní mú kọmọ yàn. Máa ju ọlá ọlọ́run lọ́nà ayé jèrè. Wọ́n fanẹ́ wùmọ̀ kánà àlìyà. Yóò tún san fún ẹ̀jù báyìí lọ lọ́dún tó ń bọ̀. Happy birthday, long life and prosperity. More of it, the land of living. We sound dead. And wisdom. Happy birthday. omo baba wa omo olori odo. Okay. Egbe pe meji si lodo awon olope. Hello, e kaaro. Tiyin oni baje ba mi. E o ye so nte so fun wa e so lu du gugu aye bayi.
1: Oni mo nte on je lu du. O tun wa tun bi ni o de ta ni so yin. Lo si di kan. Wa pa je di kan ni mo pa mi. So ni wa ni pe o won pe la mi da pe won ti gba aje po la ni lo.
0: Won ti gba aje kuro. Then I put
1: on
0: the land, once I do for the land. Hm, you are.
1: And
0: Jane Jane Jane Jane
1: Jane
0: Jane Jane Jane Jane
1: Jane
0: Jane Jane Jane Jane Jane Jane Jane Jane Jane Jane Jane Jane Jane Jane
1: Jan.
0: Ah, mama binu. E o da ti je le sapeju eru onje wo gan ni o ma so gbe wa fun yin.
1: Ah,
0: eni onje ni o. Eni onje ni. O ti da opin o de ba lataro ilo lagbara Olorun. Awon agbalagba ti bo, e ma wori. E ma binu si bi ere mi. Me wa nbe nu aye. Ben kole o

0: gbé kan si gbé kan si gbé kan si má jòrè.
1: Hello.
2: Ẹ káàárọ̀.
0: Yes sir.
2: Ẹ jẹ́ àpẹjẹ ọ̀fẹ́ mọ́ ọ̀fẹ́ ní mi.
0: Ṣé máa bọ̀ báyìí? Ẹ fẹ́ rí.
2: Kí ni wá yín lọ́la?
0: Ọjọ́ ìṣẹ́gun. Ọjọ́ ìṣẹ́gun.
2: Kí ni wá yín lọ́la?
0: Ọjọ́ ìṣẹ́gun kọ́ ọjọ́ ìṣẹ́gun máa ń rí gbàlejò.
2: Ẹja
0: ẹja. Ẹ má bínú, kò ti gbọ́. Ẹ ṣeun. Ẹ kéré.

mẹ́bí tó láwọn mẹ́. Ẹjẹ́ ṣe báyìí ẹjẹ́ kí n gba ìpè méjì sí láwọn tó bá ní ìpènijà ìpènijà ní ìpènijà ní o. Ok gbé yẹn náà ká wò náà. Alo. Kí ló dé? Ẹyí rédíò yìí sílẹ̀. Ká lè gbádùn ara wa náà ni kò sákòókò. Ká tún ṣe bẹ́yẹn.

0: ẹ ká àárọ̀ sá.
1: Ẹ àjẹ́dá.
0: Olúwa ló yé o.
1: A pè láti ilé.
0: Ẹ ṣeun.
1: Ọjọ́ bàbá, a fẹ́ ìgbẹ́ káàkiri sọ.
0: Ó yà.
1: Àpèsè ọba ti ń ta àwọn ọmọ ẹ̀sìn fẹ́ gbé sípa ẹ̀ a máa ń ká bẹ̀ sí ẹ̀ sábìsì ní gbígbà ní àwọn tó kẹ̀yà á fi bọ́ dáadáa bẹ̀rù bẹ́ẹ̀ tó ń tó sọ yẹn ká fún wa lọ́rùn fún ẹ.
0: Ok, kí n máa gbìyànjú àti tún sọ.
1: Ẹ wo bẹ́ẹ̀ ilẹ̀ tó sọ yẹn a máa ṣe òkè bẹ́ẹ̀ àdàbí a ti gbọ́ àwọn tó sọ̀rọ̀ lọ.
0: Ó dà mo ti gbọ́.
1: Àtúntò
0: yẹn. Ṣé hospital tó jẹ́ ìrìn àjò ẹ̀dá hospital ó wà ní èrò ọkàn olúwa ó jẹ́ kó rí
1: bẹ́ẹ̀
0: èrò yín dẹjájọ ṣiṣẹ́ tọ̀ ni ṣó ti yé ẹjájọ ṣiṣẹ́ tọ̀ àwa náà ti ní lérò àwa náà ti sọ ọjà ibẹ̀ tí wàá sọ yẹn olúwa ti fẹ́ bẹ́ẹ̀ olúwa dẹ̀ ti gbà ṣùgbọ́n ẹjájọ ṣiṣẹ́ tó wà lábẹ́.
1: Ẹgbọ́ra wa.
0: Jọ ẹ má ti kúrò níbo nọmba yẹn wà náà ẹ má ti kúrò ẹ jẹ́ kí wọ́n bá yín ṣètò nọmba yín sílẹ̀ kò dẹ̀ kọ́ síbẹ̀. Yẹ sà kò sí wàhálà.
1: Mo ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́
0: ìyàwó ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́ ìyàwó ní ìdájẹ́ ẹ kọ síbẹ̀ wọn láti pera wa call lọ indicate ẹ ṣe ti gbọ́ ìpín ìwà àwọn àti ọ. Ok. Mẹ́sì. Sọ́yìnká Samson Olúwa ṣẹ̀san. Olórí fúnṣẹ́ o. Ọmọọba Mọ́lá Ọlára pé. Amídù. Ẹ má bínú àwọn èèyàn ọlájú méjì bímọ. Ẹ bàbá mi.
2: Ẹ
0: sà. Ẹ.
2: Ládùúgbò àwọn èèyàn máa wà bá mi. Tí nǹkan ọjọ́ máa ń pè lórí ètò yìí.
0: Káṣá máa dúpẹ́ àbẹ̀ àbúta ló ń sọ̀rọ̀ yìí.
2: Káṣá máa dúpẹ́ ló ń sọ̀rọ̀.
0: Ok.
2: Wọ́n wá ní ọ̀rọ̀ sọ pé ọmọbìnrin ọkọ̀kọ́mọkùnrin lọ gba sẹ́ǹdì kan. Iṣẹ́ pé kí ọ̀nà rẹ̀ lè bà á là. Ìgbà tó wá gba sẹ́ǹdì wá ń lọ. Ẹni wá pè padà pé kọ́ padà wá o, wọ́n ti bá sẹ́ǹdì máa lọ́wọ́.
0: Kò tiẹ̀ tí ìlú rárá.
2: Kò tí ìlú rárá. Àwọn abẹ́rẹ́ ti bá sẹ́ǹdì máa lọ́wọ́. Ọ̀nà wo làwọn àgbẹ̀ bàbá Amiru? Mo fẹ́ àwọn àgbàlagbà o.
0: Káṣá máa dúpẹ́.
2: Tọ́wọ́tún lọ́gbọ̀ ní
0: ìná.
2: Mo tún lọ bá sẹ́ǹdì mi.
0: Báwo ni o ṣe tún ní ìbàjẹ́ mọ lọ́wọ́? Kí wàá fi ó sì ń wọ́nà àbáyọ sínú àjò ayé tara tí ẹ ní.
2: Àwọn
0: ọmọdé ọ̀sán yọ̀ọ̀yọ̀ ayé ìlú wá káàkiri.
2: Tọ́wọ́gbọ́n tó wà ní mọ́tò rẹ̀ máa ń bàjẹ́ sí níbi.
0: Ọ̀tà ní tọ̀lé ògùn ló tún kàn. Kí ló dé ògùn láyé ni? Kí ló dé ṣógun láyé ni? Wàhálà máa wà ó ti yé mi brọ́dà mi ó ti yé mi àwọn àgbàtẹ́ ìbásọ̀rọ̀ ti gbọ́ kò sí wàhálà ọmọ inú lélẹ́yìn náà ọ̀rọ̀ yẹn ò gbọ́dọ̀ má wọ́n á yà sí ẹ ṣe mo dúpẹ́. Wọ́n da fún gan rèé. Ta ló tún wà mbẹ̀ wẹ̀ ló. Abiola Akinwale Abose the sister mi. Àbá ìyọ̀. Ayé òjò kíni àti ẹkùn rírì. Ọ̀rá ìsìn ìwé ìwúlà ó máa wà lọ́jọ́. Àyè gbà mí Ayọ̀délé Ìmùlẹ̀ ni. Ẹ rẹ̀ yìn mọ́nú ayé o. Ẹ̀kọ́ àtìlẹyìn. Oríṣiríṣi àwòrán ayọ̀ lẹ́ ń fọmọ ti dání dání platform. Ẹ ti gbà á bí i celebrity Thursday. Mo gbé fún yín o. Ẹ̀yin rèé sẹ́ríkì Ògúndípẹ̀ rèé. Tuale. Èmi ni mẹ́yìn. Ẹ̀yin lànà bí i tèmi. Ẹ̀yin jíṣẹ́ ayọ̀ fún mi. Ẹ̀yin méjèèjì olójú ẹkún. Tí gbogbo àwa tá a jọ wà nínú platform yẹn. Ṣé lórí àwọn àgbààgbà wa. Àsunkún láyé. Ọ̀ráìsì. Sanwó-Aye Nàdéàlè o. Ṣé rí kí Ògúndípẹ̀ wòlíẹ̀ rí Jésù? ni ju leba mi ma wule ololufe mo gaji le wa a fe ni fere taye o ba yo laipe lagbaro lo hello to ba ri pe yen bi ma ti ba eja ko si laudu kilo se fun won je o laudu lategbe o do mi po mo da ni ori pe gbe hello egbe ko legbe ri mi
3: o di komen pa
0: je mo ri meji si all right oh yeah ama won lo sita ba fe pari gba to ba ti gbe ife elu
1: e ka
0: ro ba mi
1: e jo to re olomo ma meji han kan ni ran ni dam
0: e so nte ba fe
1: ba o fa won yen ni nkan yin ma sise
0: sugbon te nkan fura yin ba lo
1: e de be gaga ba lo ko sise awolopo ti mo to wa mo fun gan won yin to wa mu ore
0: won yin to para wa dupe baba mi afi ki mo ti gbo yin awon agba o da yin lo ti gbo e je n da yin lo n gbo lo nkan lori e e te fi ka di oro yen afi keledu o ma sanu wa iyan be ninu isesi omo adare orun papa julo alawo dudu opolopo ni ki je aje iwe yin opolopo wa ni won fun lobe ade tun ta mi si o de je fun yin lapere kan inu àwọn àlejò tí mo gbà lọ́sẹ̀ tó kọjá màmá yìí ka odidi iṣẹ́ wa mọ́kànlá tó ti lò ó ròyìn pé ó jẹ́ ju èmi gan tí ń kà fún òtí ẹ̀ràn tí mo ṣiṣẹ́ báyìí alonkan báyìí ó sì ka mọ́kànlá o ní láti ìgbà tí òun ti darapọ̀ mẹ́tò láàrin oṣù kẹjọ ọdún tó lọ sí oṣù keje ọdún yìí sí oṣù kẹfà ọdún yìí kódà olúwa ran òun lọ́wọ́ òun parí ilé òun ọwọ́ á ṣe kan ìyẹn ọ̀wá jẹ́ mọ́ kí wọ́n ń padà bọ̀ ẹ̀bùn bá ń bàbá ẹlẹ́ẹ̀kejìlá mọ́kànlá àtàkọ́kọ́ jẹ́ ọlọ́jẹ́ àwọn bàbá yẹn ò sí láyé ńgbà yẹn tẹ́ padà wá pé ẹ dákun bó tiẹ̀ jẹ́ recharge card yóò ní 1000 naira iṣẹ́ tẹ bá ṣe tó lọ́hún fi ràn yín lọ́wọ́ lórí iṣẹ́ tẹ ti ń ṣe tẹ́lẹ̀ ti ń ṣiṣẹ́ oúnjẹ títà for the past 30 years kódà àwọn kókó sọ pé kódà ọmọ tó jókòó tì mí ya ni pé màmá yẹn lọ tó ní ọ̀gá ẹwẹ́wẹ́ ayẹyẹ máa gbójú máa kíni wọ̀nyí náà ọ̀pẹ́ ẹni ọlọ́run bá máa ràn máa yàtọ̀ sẹ́ni tó yan ara rẹ̀ mà lọ́rọ̀ tó ń bẹ lẹ̀ yìí ẹ ti ń ṣiṣẹ́ oúnjẹ fún 30 years ago ẹni lè mìíràn tilẹ̀ wa ẹ wá darapọ̀ mọ́rin àjò ẹ̀dá láàrin august last year ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ní september ẹ lo àwọn iṣẹ́ wa láàrin september sí june ọdún yìí ọlọ́run dẹ̀ ti ṣe ẹ ti parí ilé ojúlé mẹ́jọ ẹ ti kàn ti kó débẹ̀ ẹ wá ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejìlá kò wá jẹ́ mọ́ ẹ wá ń sáré bọ̀ lọ́dọ̀ tèmi ṣàpẹ́ tí sùúrù ò bá tó sùúrù ẹ kọ̀ọ̀kan fẹ́ pẹ̀lú ẹ̀yìn ò tí ẹ rò pé owó sìmẹ́ǹtì báàgì kẹjẹ́ lọ fún àwọn tó ran ìmí náà lọ́wọ́ ó wá dàrú ẹ wá ń sáré bọ̀ mọ́lẹ̀ mọ́ ikú farabalẹ̀ dá wọn lóhùn ṣùgbọ́n ọmọ tó jókòó tì mí ara ń ta gan ni pé ọ̀gájọ́ ẹ bá rán mi sáwọn fífi wọn ó gbọ́ tàbí wọn máa ń rí oúnjẹ ṣùgbọ́n ọlọ́run lé wọn wá bá wa ni àwa náà ò tún gbọ́dọ̀ fakọ́ sí i tó bá já wa náà ń bẹ́nu àwọn tó ọlọ́run lé lọ bá yẹn kọ́ ara kí là á dà ṣùgbọ́n èyí tó burú jáàyè ni pé ọ̀pọ̀lọpọ̀ ìyá aláìmọ́ ẹ ti fẹ́ẹ́ jí oṣù wa ṣe ẹ má jẹun tàn yín o orí ètò yìí náà lẹni tó mú ewé erin táwa fi ilẹ̀ táwọn àgbà fi ilẹ̀ lọ́fẹ̀ẹ́ òun sì sọ ọ́ di bísínẹ́ẹ̀sì 3000 ní ta ike bọ́tùbọ̀tù ẹ̀yọ kan ọkùnrin ọlọ́fẹ̀ẹ́ ó sì ìtàkè bọ́tùwọ̀ ta 3000 ó sì ró pé jẹ́ ti ẹ̀ra jìkà káàdì orí 2000 kí ó ti ẹ̀jọ́ wo bọ́tù ẹ̀yọ kan lóyìn tó ti ń tà yẹn lẹ́gbàá kí n ti ẹ̀ fọ́wọn àgbà yẹn kí n fi mú gbogbo àwọn tí ẹlẹ́dàá ó lò tí iṣẹ́ ó dáhùn lára wọn tí wọ́n fi ṣíjú àánú tí wọ́n jẹ́ ẹni tó mo ore tí ó padà wẹ̀yìn wò tètè bá wa dá wọn lóhùn ọlọ́run.